ẹlẹ́sẹ̀ ìrònú pìwàdà tòótọ́ yìí ẹlẹ́sẹ̀ yóò bèrè fún ìdáríjìn ní ìbámu pẹ̀lú àwọn ìlérí ọlọ́run nínú ìwé mímọ́ ẹ wo ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ìwé àìsáyà orí ìkarùn-ún-lé-ní-àádọ́ta ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ ìkeje Jòhánù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án ìwé Ezekiel orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlé-ní-ogún àti ìkejìlé-ní-ogún ẹ̀wà gbọ́gbóló tó parí ọ̀rọ̀ bí ẹlẹ́sẹ̀ nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ mímọ́ bá ronú pìwàdà ní tòótọ́ yóò gba ìdáríjìn ẹgbọ́ bí ẹlẹ́sẹ̀ nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ mímọ́ bá ronú pìwàdà ní tòótọ́ yóò gba ìdáríjìn ìwé Luke orí ìkẹrìnlélógún ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta ìwé Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ kínní ẹsẹ̀ ìkejì ọmọ yìí bá a múra ábọ̀mù mi ṣé ẹ wá gbọ́ ṣé èsì pé ẹ̀yin wá tún kàn mọ́gi lẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ẹ ti ronú pìwàdà nígbà kan rí bẹ́ẹ̀ bá tún gbìyànjú àti ṣe bẹ́ẹ̀.

0: Koko un ti ma tenu mo la aro yi. Gbogbo eda to ba ni ori ofe lati gbo mi. Wo bi Oluwa si n gbo adua sibe. Be ni sa. Jo je mo pe bi wo na se lori ofe lati gbo mi la aro yi. Oluwa le da siti e na. Oni ni ojo majemu o. O. Ojo to yato. Ninu ise iranse yi. Ba mi gbo sa. Iru ojo oni ojo afiesi. Anu a ma gbe awon ti edide. Gbogbo eni to ba ni ori ofe. Eja ajo mu laaro yi. Akoko Oluwa ni agbadua fi majemu gban yanu lara mi Esa eyin kan wa nbi o iwo funra re mo pe ire ajo ibo ti nlo yi bi igbati eniyan lantoni agbara koja ti o de le so fe nikeni Oluwa ni agbadua fi majemu gban iyanu lara mi Olorun awon Olorun lo majemu ko fi gban iyanu lara mi a fe gbadua gbogbo eni to la nkan koja eje n bere lati bi sa iya oni jomo bi baba re ba nbe nile ki baba to bi ko mo dasi iya oni jomo bi iya to bi ba nbe lode abiamo ki abiamo ko mo gbe ekun omo re bibeli so wipe bi eyin wonwon yi bi e ba mo bi e tin fun awon omo yin ni omu to je wipe bi won ba bere akara e ni fun won ni ejo emi awon woli iye tumo si pe enikeni to nla nkan koja ta le pe ni iya esa eja kiesi se baba re nbe nibe se ki se pe ona eru ti jin nigba ti eru ko ni baba me love rubia dayanas hey won o ni paro mo joseph bi baba re ba nbe nibe e kiesi sa won o ni gbaso alara bara lorun joseph bo ba je pe baba nbe nbe won o ni ta joseph leru loju baba opa opo wa njeya nitori pe baba wa ko si nbe ijidli le lo dide ninu oko to fe da oko nu ko de si meji to fa tori pe Jesu ti sun ninu oko awon me yin Jesu wa pariwo pe oluko ni iji nja wa awa fe re ri gba wa igba na ni Jesu wa dide o wa ni se bo ni yo ti e se ri gan ma ti pe lodo yin to eyin alaigbagbo eyin kan wa nbi Oluwa ni nta ma bere laaro yi ni pe ki baba wa foju han iyen ni pe ki Oluwa fi oju ara re han ninu ila koja wa eyin kan wa nbi on te bebe fun niyan baba mi foju han ninu ila koja mi foju han ninu ire ajo mi foju han mekavari baliada ya be kadada foju han ninu ila koja mi foju han ninu ire ajo mi oni majemu foju han baba mi foju han ememema fojú hàn nínú ìlàkọjá mi nínú ìrìn àjò mi bàbá mi fojú hàn oyè àdúrà
1: orúkọ jésù
0: ẹmí mọ bàbá mi
1: fojú hàn
0: nínú ìlàkọjá mi ayérayé fojú hàn nínú ìlàkọjá mi ẹdẹgẹ manava rẹpẹ
1: dalẹ
0: lóhun tí mò ń là kọjá ẹjẹrí ara yìí
1: ẹfojú
0: hàn bàbá mi fojú hàn nínú ìlàkọjá mi fojú hàn. Nínú ìlàkọjá ayérayé
1: ẹfojú hàn
0: nínú ìlàkọjá mi ẹfojú hàn nínú ìlàkọjá ayérayé ẹdẹkọjọ balẹ gadana ẹfojú hàn nínú ìlàkọjá ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn ẹfojú hàn
1: ẹfojú hàn
0: ẹfojú hàn nínú ìlàkọjá ẹfojú hàn ẹfojú hàn àmì mẹ́ta jésù olúwa wá. Mo bi ọgán ni o ṣàmúra ilé ìsà torí wípé ohun tí olúwa ní tẹnumọ́ nìyẹn bí bàbá ò bá ti síbẹ̀ àwọn ọmọ ilé ojú wọn máa ráre wọn bi jésù léèrè olùkọ́ ni kí ló dé tí àwọn ọmọ rẹ kì í gbá àwẹ̀ bí johanu ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti mọ́ gbà àwẹ̀ jésù wá dá wọn lóhùn ó ní ẹ̀yìn a lè mú àwọn ọmọ ìyàwó gbà àwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ pẹ̀lú wọn ẹ̀mí àwọn wòlíì ó ní ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tí a ó gba ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó sì gbà àwẹ̀ ohun tí jésù ń sọ níbẹ̀ yẹn ni pé bí bàbá bá ń bẹ nílé ẹ̀sà ọmọ ò lè ráhùn bí bàbá bá ń bẹ nílé ìyá ò lè jọmọ òde nàdá límádà vẹ́rú àbàhádà ẹ̀sà nínú àwọn èèyàn tí mo ti gbàdúà fún láyé ọ̀pọ̀ àwọn tí ò níyà mọ́ tí ìyá wọn ti kú ẹ̀sà ọ̀pọ̀ wọn ni wọ́n ń jẹ̀yà ìgbà míì tí wọ́n bá ti déwájú mi ohun àkọ́kọ́ tí màá bi wọ́n nìyẹn ìyá tó bí ọ̀dà ẹ̀sà torí bí ìyá rẹ̀ ò bá kú a jẹ́ pé ìyá rẹ̀ sùn ẹ̀sà ọ̀pọ̀ obìnrin tó ń la nǹkan kan kọjá báyìí ẹni ó lọ ta ìyá rẹ̀ jí abiamọ̀sà bí wọn ò bá sùn àwọn ọmọ wọn á dìde ẹ̀nẹ̀fẹ́ rúbi àdáyá nẹ̀kábàlíà àánú rẹ ṣe mí ọmọbìnrin wo bí ìwọ gangan ni mò ń bá wí ìyá yìí ò bá mọ pọ̀ báyìí ìrìn àjò yìí ò bá mọ lè bẹ́ẹ̀ àwọn tó bí ọ̀dà ṣá lè mọbi tí wọ́n wà ẹ̀dẹ̀vẹ́rù abadáyá nàdà abájọ tí ìyá jésù ò fi kúrò lọ́dọ̀ ọmọ rẹ̀ nígbà tí wọ́n ń kan jésù má gbélébù ìyá jésù ò kú òǹbẹ̀ nígbà tí jésù ń gbé igi kédárì méjì lọ ìyá jésù ò fi ilẹ̀ ẹ̀sà jésù ṣubú ìyá ẹ̀ sáré sí ó ní olùkọ́ ni àwa fi ọ̀ gbà kó o mu ẹ̀sà abiamọ nìyẹn ẹ̀yin kan ń bẹ níbí ìyá ò déédé jẹ yín ohun tó fà á ni pé ìyá tó bí ọ ó ti sùn ó tu pìrọ̀rọ̀ ìjì le nínú ọkọ̀ nítorí pé jonah sùn ẹ̀yin kan wà ń bí sa olúwa ní àgbàdua nítorí pé bàbá tó bí yín kò fojú hàn olúwa ló ràn mí o menavaru abadaya nadasa ọlọ́run àwọn bàbá mi ẹlẹ́ẹ̀kejì rèé o a fẹ́ gbàdua ẹ pe orúkọ jésù ẹ pe ẹ̀mí mímọ́ dìde bíi bàbá fún mi ọlọ́run ìpè yìí wá ṣe bíi bàbá dìde bíi bàbá fún mi jẹ́rìí ara rẹ lórí ayé mi dìde bíi bàbá kí ọ̀tá mọ́ bá fi mí ṣe yẹ̀yẹ́ dìde bíi bàbá fún mi dìde bíi bàbá fún mi wá jẹ́rìí ara rẹ wá ṣe bíi bàbá dide bi baba fun o ya adua
1: oruko je
0: ma ye dede marabali agada
1: aye aye
0: dide bi baba
1: fun mi
0: dide o
1: yes
0: dide o
1: dide
0: dide o
1: bi baba fun
0: aye ne ko ba ya agadelia
1: yes so bi baba
0: dide bi baba
1: yes so
0: bi baba dide bi baba
1: yes so bi baba
0: dide bi baba
1: dide
0: bi baba
1: baba me
0: baba me
1: dide
0: dide bi baba dide bi baba
1: dide
0: ememe ma dide
1: dide
0: bi baba
1: Dide
0: aye
1: dide
0: dide
1: ogun aru
0: dide dide
1: dide
0: dide
1: dide
0: ememe ma
1: oya
0: dide
1: oya
0: ememe ma
1: oya
0: oya
1: oya
0: oya
1: dide
0: dide
1: dide
0: dide
1: ememe
0: dide
1: ememe
0: ememe
1: dide
0: dide
1: bi baba
0: aye
1: aye
0: dide
1: dide
0: dide
1: bi baba
0: baba
1: dide
0: dide
1: dide
0: dide
1: baba
0: bi baba dide
1: baba
0: dide
1: dide
0: ememe ma
1: aye aye
0: dide
1: dide
0: dide
1: dide
0: dide
1: bi baba
0: baba
1: dide
0: baba
1: dide
0: dide
1: ememe ma
0: dide
1: dide
0: jo
1: dide
0: dide
1: bi baba
0: ameme ta jesu oluwa wa
1: me me
0: me oluwa lo ni omo ku awon eyan jo laaro yi e wa si ase e si ase oba laaro yi oluwa ni omo pe akori e ni feast of the king ase oba iru ase ti esteri ni ori ofe lati wa nbe esa won de gba ibu joko fast won de gbe fun esteri olorun awon baba mi iru ase kana ti esteri pe oba si fun ojo meta o de ni ki ota re na duo nbe abajo ti bibeli fi so pe o te tabili onje rere le si waju mi ni seju awon ota mi esa amani nbe nbe oba suweru su nbe nbe won je onje ojo akoko won ni so ti tan kilo fe oni e wa lojo keji mo fe ke yo ba kan kin to so nti mo fe won si ase ojo keji ase oba ni o bo mo se mo be esa nitori pe ile oba ni won ti se eni to se aya ba ni esa o mo ru onje ti oba fe esa o oba ki jeun to ti ku lana no oba ko niyan me kavaru abahada yena won ti won ba ma se fun oni na ni won ma gbe mi lare emi awon wuli won si ase ojo keji oba joko pelu amani oba tu jeun o di ojo keta esteri so pe kabiyesi te ba nbo bobo to tele yin wa yen to je two plate le kan na e ba mu dani tori mo ni nkan kan lati so pelu e nigba to di ojo keta esteri ba tenu boro lati tabili ni won ti so pe ki won lo be ori omokunrin ti won pe ni amani ase na ni so ase aro o meji lo ma se eyin kan wa nbi ti mo fe ke kesi akoko ni pe ase iduo fun ati gba ikogun wa pada iserere wa fe gba pada ibujoko wa fe gba pada ibi ogo wa fe gba pada so kiesi o oluwa lo ran mi o eyin kan wa nbi ma be yin gan o je ajo jeun papo ni aro yi melave ruwa badaya na ase oba ni baba mi pe oluwa ni omo ni ilu abekuta eku awon eniyan jo esi ase fun mi mo fe da awon eniyan lohun esa ni ilu ibadan ni aro yi ni church wa ni iworodo ati ni apete oluwa so pe eku awon eniyan jo esi ase fun mi e kiesi sa ba ti ma se laaro ilele bi ogo ti nje ti olorun ma wa ni ilu abekuta lati ago mefa laaro wo bi titi di ago mesan o ma ni agbara ose ina ni ose awon odo wa opo nkan ni won ma se ninu ipade yen iyen laaro sugbon ti oluwa ran mi bi woli oluwa ni omo gbogbo yin lejumo jeun papo ni bi kankan na malia varubi adahana ijoko wa yo jo wa papo a jo joko lori tabili kan na esa lati jo jeun e kiesi sa ijoko awon oba ase fun oba eyin kan wa nbi ma gba oniyanju pe ko tete de ni ojo sunday o ma ni agbara o ma ku fun agbara eyin te ba mo pe eyin na fe iru eleyi e darapo ke wo ti adani waye yo se akoko niyan sa nigbati aban bo ninu ipade yen oluwa so pe omo be gbogbo eniyan ti won ma darapo laaro so pe ki won ni envelope fufu eyo kan wo bi ki won wa fi ore sinu e ma so fun o dada mo so ni ana pe ko si n to da bi ki eniyan jeun ni tabili oba esa kode ni ore ni owe o ni tumo gan mo so lana mo ni gbogbo teyan ba je ni ofe o lo ni nti eyan gbodo furasi be ni sa mo ni wi pe nti a fe se ni won gba to ba le jeun to de le gbi ore re soke o ni tumo eyin kan wa nbi to je pe won ki je ke jeun seku

kóyẹ ni street church béèrè lọ́wọ́ ẹnikẹ́ni inú street yẹn pé church ọlọ́run kankan ló lọ wọn náwó ẹ̀ sí ẹ ó máa ní agbára ní àárọ̀ yìí mo dẹ̀ gba ọlọ́run gbọ́ gan mo gba ọlọ́run gbọ́ torí n tó fẹ́ ṣe ní àárọ̀ yìí ohun tó nítumọ̀ ni aago mẹ́sàn-án láti bẹ̀rẹ̀ sí títí di aago méjìlá ó kún fún agbára ẹ̀yin kan wà tí ẹni orí ọ̀fẹ́ agbègbè apẹtẹ ló wà ó wà ní sango ó wà ní ẹlẹ́yẹlé ó wà ní gbáremú ó wà ní

Sim. Até!

ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan. 5 million naira péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ìbàdàn London Road Àkóbọ̀. 10 million naira péré ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, àti solar street light. Ẹni ọba sanwó ti ẹlẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀. Àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.

0: àwọn ikọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ pé onítọ̀hún ló ń bá ọ̀kan lára àwọn olóṣèlú ló ń bá ṣiṣẹ́ àmọ́ tí wọn ò fi ọkọ rẹ̀ síta wọ́n ní ni wọ́n tọ olóró wá eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé bó la ṣe jí abilékọ yìí àti àwọn ìbejì rẹ̀ bó làwọn ó ṣe jí gbé wọn lẹ́ rántí wípé àwọn èèyàn wọ̀nyí ní ikọ̀ elétò ààbò ni wọ́n dù wọ́n ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé tó kọjá níbi tí wọ́n mú wọn ní ìgbèkùn sí ní lákò community eléyìí tó wà ní ayégún olómi road ní ìlú ìbàdàn wọn ní ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ká sì dúpẹ́ lọ́wọ́ inspector àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí ìyún igp ọlátúnjì rilwan diisu eléyìí tó fi ọ̀rọ̀ léde pé àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ o ẹ̀wà wọ̀n rí wọn ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ olóró ti ṣe adéwálé abọ́lárìnwá àti ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ dáre oyèdélé tọ́pọ̀ èèyàn mọ̀ sí solution wọn ní ọwọ́ ti àwọn náà o wọn ní solution lọ jẹ́ rìwáyà ìlú mọ̀ọ́ká lágbègbè rẹ̀ pàápàá jùlọ ní agbègbè tá a mọ̀ sí oríta challenge títí tó fi dé podó àti agbègbè rẹ̀ nílùú ìbàdàn pé ọmọọṣẹ́ o wọn ní rìwáyà náà ní ṣíṣe débi pé ó ní ìsọ rẹ̀ tó sì tún wá gba àwọn rìwáyà mọ́ra kẹjọ mọ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn tribune bó ti ṣe ti ìròyìn ọ̀hún síta o wọn ní ọ̀pọ̀ àwọn èèyàn ni wọn ò lè gbàgbọ́ pé òun kẹ̀ bó ló ṣe jẹ́ wọn ní àfìgbà tí kinní ọ̀hún tọ́wọ́ ṣe bẹ́ẹ̀ tó di àlàbọ̀rùn mọ́ wọn lọ́rọ́ wọn ní solution òun náà lọ jẹ́ pé wọn ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ìbejì yìí tó sì jẹ́ pé òun náà ó wà lára àwọn ikọ̀ tí wọ́n jí abilékọ̀ ọ̀hún tí wọ́n jí gbé wọn ni ó ti wá ń ṣe àpatẹnu jẹ́wọ̀ bí òun ti ṣe pa iṣẹ́ tóun ṣe tì tọ́wọ́ jẹ́ pé òun bẹ̀rẹ̀ sí ní bá àwọn ajínigbé ọ̀hún tóun bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú àfintónilétí àlàyé eléyìí tí wọ́n rí gbà wọn ni ojú ti wà lára olóró tẹ́lẹ̀ torí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìjínigbé wọn ti fi kàn rí tó sì jẹ́ pé ńṣe ló fò gàù ìyún ó fò bẹ́ẹ̀lì nu o wọn ni ńgbà tí ọ̀rọ̀ yìí ti wá wáyé ni wọ́n ti tọ solution wá tí wọ́n ti ń béèrè pé bó o ni àwọn mọ̀ ń wá abọ́lárìn wá tó ní ohun ò mọ nǹkan kan pa rẹ o wọn ní àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n rí wípé bí wọ́n ṣe ń bá a sọ̀rọ̀ ní ń gbìyànjú àti mọ́ fi ẹ̀rọ léwọ́ rẹ̀ ní fi ń ṣe nǹkan kan tí ń pa àwọn afíntónilétí kan tí ń parẹ́ bí wọ́n ṣe jagbà rèé ńgbà wọn wàá wò lọ wò bọ̀ wọ́n wá rí afíntónilétí àlàyé àtẹ̀jíṣẹ́ kan eléyìí ti ń fi tó létí pé ẹni tí àwọn fẹ́ ra ìbọn lọ́wọ́ rẹ̀ ńlọ́mọ̀kọ̀ tí ọ̀mọ̀ kó bọ́ ń lẹ̀ láìná ni pé ó ti gba owó rẹ̀ wọ́n ní bí àwọn ọlọ́pàá bí wọ́n ti ṣe mú ọ̀rọ̀ yìí ni wọ́n á ṣiṣẹ́ lé lórí nígbẹ̀yìn gbẹ́yìn wọ́n ṣàpadà mọ̀ pé ó wà lára àwọn ikọ̀ tí wọ́n ń jí èèyàn gbé níbi wọ́n ti tọ́ ṣàṣàṣà wọ́n bá wọn bùba níbi wọ́n pàtẹ sí ibẹ̀ lọ́wọ́ ti tẹ̀ wọ́n ìwé ìròyìn tribune òun ló fi ròyìn ọ̀hún ta o.
1: ẹ̀dọ̀kí ìròyìn
2: sa bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wọ́ dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn mi ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣe gá kórí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó ṣèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mọ̀ kó ara ọmọ agbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kọ́mọ́nkíá ní pàtàkì kátàdé gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní abba healthcare ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkòrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnà yá láago kan ọ̀sán. Kùnkùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀. Inú gbọ̀ngàn Mark 21 lórí Ring Road máa kákòó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Mender Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ kọ́ọ̀rẹ́ di mímúṣẹ.
2: Press Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ìbàdàn. Ló ti máa wáyé o. By 8 PM prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Aare, BC Alawiye Aluko, Bukola Akinade, Ṣẹ̀wẹ̀lẹ̀ Jesu, Bukola Beckers, Yetunde Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni BC, Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀ ń bẹ́lẹ́, Season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀yìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀ ń bẹ́lẹ́ yìí lórí.

0: E kaabo pada leka ipolowo oja wa.
1: Enjo.
0: Edo kiroyin to nkile hale foto ni nte waju ikani lagi ilu FM.
1: Mm.
0: Okay, to gajoke. Ibe le ti ngbo wa kitikiti kaaki agbaye. Be se ngbo wa le lori ofe lati lo gboju o wa live and direct. Eba wa share e pin kale kako. Ajoje odu beni ka oni all right. Eje ka tu te waju lori iroyin ohun still on the matter. Iroyin lo nsafo me pe egbe oselu APC egbe olosusu owo ni won pe won ti se atojo o ko awon oludije fun awon epo karin karin latori are gomina ilegbimo asofin agba ikeji tipinle iye ninu egbe oselu na saaju eto dibo 2027 be ni won pe aye so gba ni ke bon gbo pe won se agbeyewo lori eto dibo abenu tan ti pari bo tile je pe opolopo ona lo ti ko we ehonu opolopo lo se nfi ehonu han to je awon ti won fi fe lati dije dupo kan tabi omi ti butoro Nigeria Sunday Punch iwadi ti won se safome wi pe egbe oselu APC egbe olosusu owo o ti pari gbogbo ise lori esi ibo iye ti won fi sowo si olule egbe ohun National Secretariat be ni won ti gbaradi lati foko awon omo oye to yan yo sowo soju ati agbaye ti INEC ye INEC Porter be ni won wi pe igbese yi o na lo ti a se lekun mo gbogbo irawo ebe isipe ibere wi pe ki won ti e se agbeyewo eto dibo abenu ti APC ile ti o waye seyin seyin latodo omo egbe kan le ti inu nbi ti won si nfi esun kan egbe yi pe won se bayo bayo tabi won ra omo oye bo awon lorun egbe APC gege bi awon ikan ikan ta le pe ni principal of officers bi won se fi oro ta inu egbe ohun to ti awon igbimo amuseya egbe na National Working Committee ni won ti nfi de oro mule ipe awon o se ayipada kankan tabi mo se agbeyewo si esi ibo abenu tawon primaries eleyi ti a ti se seyin seyin won pe gbogbo in lo ti pari be lawon omo kankan o nipa oro won se agbeyewo kan tabi won se agbeyewo ipe bo le ti gbo ibi te ba ti gbo yun awon omo kankan pa o be ni ajo eleto dibo le wa Nigeria INEC o ti mu ojo 24 osu ta wa nu re June 26 ni pe ojo yi ona ni awon fi aye le fawon lati takoso lati mo fo ko mo ye sowo si oju oko itakun agbaye tawon be bo ba di ojo kokan la osu keje odun ta wa yi ojo e gangan ni pinpin opin lati fi oruko amo ye sowo fun eto dibo apapo 2027 ti won pe ninu egbe tawon o eto dibo abenu o ti waye o si ti lo
2: omi ture to gbe mi o di nu we royin Sunday Tribune eka eto lera ibe mo bale si bage won ni on to ni se pelu arun bondibigio virus ta mo si kokoro oloje eleyi to je eka kan ti o fe je pe won riru re ri ninu aisan Ebola to bele ni Democratic Republic of Congo DRC won ni o ti sokun fa bi awon eyan 136 bi won ti se ja wahale ti an gbe mimi to si je pe akosile awon to ti fi ara ko jombo aisan ohun o na lo je 6,676 won ni gege bi jabo eyi ti ajo to ri si eto lera lagbaye ta mo si World Health Organization bi won ti se filede won ni onka yi oni o se atoni ati afihan pe alekun on lo ti deba akosile ti won ni tele pe awon eyan to je oko le ni 1500 odin 515 ni won ti fi ara ku aisan ohun to si je pe awon to ti pase re gbe mimi won je mokan le ni 91 won ni saaju tele oni ijabo ohun won ni ewe o ti wa je pe arun ohun lo ti bere si ni ma gbe mi awon eyan yika ekun na gege bi awon alase bi won ti se yoju oro sita o ni ojo kewa osu kefa odun ta wa nu re ye wọn ni DR Congo òun ló ní àkọsílẹ̀ 384 ìyún 676 àwọn tó ti fi ara kó jombo àsàn náà tó sì jẹ́ pé àwọn tó ti pasẹ̀ rẹ̀ gbẹ́mìmì tí wọ́n kú òun náà lọ jẹ́ 436 wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ orílẹ̀-èdè Uganda lọ jẹ́ pé àkọsílẹ̀ àrùn náà ló jẹ́ 19 àwọn tó sì ti pasẹ̀ rẹ̀ gbẹ́mìmì wọ́n ní wọ́n jẹ́ 2 eléyìí tó jẹ́ pé ó ti ń jẹ́ kí àrùn ọ̀hún kò ti wá mọ̀ di alábọ́run rẹ̀ ó ti ń ṣe bẹ́ẹ̀ fẹ́ mọ̀ dẹ̀wù wọ́n ní àárín gbùngbùn DR Congo pàápàá jùlọ ní ẹkùn Ùtúrì ìyún Ùtúrì province ńlọ dàbí ẹni pé kinní ọ̀hún ló ti fẹ̀ná ojú wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n jábọ̀ rẹ̀ ní àríwá Kifu ìyún North Kifu bẹ́ẹ̀ wọ́n jábọ̀ rẹ̀ ní ẹkùn ti Gúúsù Kifu South Kifu wọ́n ní àwọn aláṣẹ lẹ́ka ètò ìlera ni wọ́n sọ wípé kinní ọ̀hún ó ti wá ń di ìkọni lóminú wọ́n ní gẹ́gẹ́ bí àrùn náà bó ṣe bẹ́ẹ̀lẹ̀ ní àkọsílẹ̀ pé ẹkùn ti Ìtúrì ń lò ti bẹ́ẹ̀lẹ̀ tó sì jẹ́ pé kinní ọ̀hún wẹ̀rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ó ti wá di bẹ́ẹ̀ ó ti ń pọ̀ sí wọ́n ní ṣáájú tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ rí 487 kó tó di pé ó fò fẹ̀rẹ̀ ó di okòólé ní 515 ní oṣù ọjọ́ kẹfà oṣù kẹfà wọ́n ní ngbà àwọn ìṣẹ́jú pẹ́ láti ẹkùn Bunia Wampara àti Mongwalu wọ́n ní lẹ́ka ètò ìlera abẹ̀ lẹ́kùn náà wọ́n ní kinní ọ̀hún ó ti wá di pé iná rẹ̀ ó ti ń sọra rẹ̀ di iná inú ẹ̀rùn ńlọ́fàá tí àwọn aláṣẹ tí wọ́n fi gba àkọsílẹ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ 5,000 tí wọ́n sì ń tọpinpin rẹ̀ látàrí àti lè rí i dájú pé wọ́n kápá àìsàn náà eléyìí tá a wá ń ṣe ládùúrà pé ọlọ́run aláwùràbí yóò fún wọn ní orí ọ̀fẹ́ láti kápá rẹ̀ àmì àtàwọn.
0: Ẹ jẹ́ a tún lọ tààràtàrà sínú ìwé ìròyìn punch fún tòní ẹ mọ̀ wá gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété lẹ lórí ọ̀fẹ́ láti lọ gbójú òwa live and direct lórí Facebook wa Lágelú 96.7 FM òkè tó ga jòkè níbàdàn níbẹ̀ láwa tẹ́ ti ń gbọ́ wa ẹ bá wa pín kalẹ̀ ká kú ìròyìn kan rèé tó tún bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mọ́ pé bí náà ò bá tí ì tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná o pàápàá jùlọ lórí ètò ààbò tó ń fojoojúmọ́ yìnrìn tó ń pẹmirin sí ìyẹn ní nàìjíríà ń bí alákòóso fún ètò ààbò nàìjíríà ọ̀gágun christopher musa tó ti fẹ̀yìntì lánàá ọjọ́ àbámẹ́ta ti ṣàfọ̀mọ́ wípé ogun tó ń wáyé láàrin israel àti iran tó fi mọ́ orílẹ̀-èdè amẹ́ríkà pẹ̀lú russia àti ukraine wípé ogun yìí ó ń jẹ́ kó nira fún ilẹ̀ wa nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì lágbàáyé láti ra àwọn nǹkan ìjagun tí wọ́n fi kojú ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ ní ilẹ̀ kó wa wọn bẹ́ẹ̀ ìyẹn ló tún fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àìsí àkọọ́lẹ̀ tó gúnmọ́ nípa àwọn tí ń gbé nàìjíríà yìí gan ó tún ń ṣe àkóbá fún àwọn lájọlájọ elétò ààbò iléeṣẹ́ ọlọ́pàá láti rí pé wọ́n tọpasẹ̀ àwọn tó jẹ́ ọ̀daràn mọ́ràn nílẹ̀ yìí àti láti dènà ìwà ọ̀daràn ní tìbútòru nàìjíríà alákòóso yìí fìdí ọ̀rọ̀ múlẹ̀ ńlọ Abuja lásìkò tó ń gbé ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tó fi ń gbé kalẹ̀ níbi àpérò kan tí wọ́n pè ní Nigeria People's Strategic Conference and Defense Exhibition tọdún yìí 2026 bẹ́ẹ̀ ń ló pé àwọn ìpèníjà wọ̀nyí ti ń kojú Nàìjíríà ń kojú ètò ààbò Nàìjíríà gidi gan ni o Musa wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn gbẹ̀ngbẹ̀n tó di mẹ́sìn lọ́rùn lágbàáyé ìjàjàkú akátá ogun ti ń lọ òun náà ń ló ti ṣe àkóbá fún àwọn orílẹ̀-èdè lọ́lọ́kùn òjọ̀kan pàápàá jùlọ ẹlẹ́wà Nàìjíríà láti lè ra nǹkan jagun yẹ tó wá ń dunnú mọ́ ìṣe pàtàkì rẹ̀ pé ó yẹ káwa náà lè máa pèsè àwọn nǹkan jagun tó lówúra nílẹ̀ wa Nàìjíríà bẹ́ẹ̀ òun ni alákòóso ìgbósùbà káre ìyẹn fún iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ọgbọ́n àtinúdá wọn náà ilé ìtọ́ fi ń pèsè àwọn nǹkan ìjagun tó sì wà ń rọ̀ wọ́n wípé kí ìjọba ó rí i dájú pé wọ́n ṣe àtìlẹ́yìn tó gbọ́ngbọ́n fún wọn kí àwọn èèyàn náà sì máa ra nǹkan tá a bá pèsè tó jẹ́ nǹkan ìjagun ní Nàìjíríà ń bí bẹ́ẹ̀ ló ké sí ilegbimọ asofin agbale wa Nigeria ba kan na pe ki won se atileyin fun pipese wi pe ka ni akole to gumo fun gbogbo ti kere omo Nigeria to sapojuwe wi pe ona kan so re lati tubo je ki eto abo ko muyanyan si ni Nigeria
2: omi ture eleyi ta fi gbe tan fun taaro teni won ni eni ti se omo yi fun ti ipo are labi ase egbe oselu Democratic Congress African Democratic Congress ADC to je pe o na nlo ti fi igba kan ri je igba keje are nile yi Abubakar nlomo ti mu minister tele fun igbokegbodu oko ogbeni Rotimi Amechi gege bi en ti ajo fa ase egbe oselu ohun soke ijo dije du ipo ni odun 2027 wani gege bi afinto ni to ti enu egbe oselu ohun lu sita loyo ojo oro sita wi pe Atiku lo gba lero leyin to wo sotun wo sosi pe se lati gusu ila orun ni ko won ti mu igba keji ni abi gusu iwo orun won lo dabi eni pe oyan lati lo mu eni ti o je asoju won lati gusu lele ti won wo bi Amechi bo ti tabi elepeto ati itakun eleyi to ni wi pe kini ohun yo pada so didun fun awon mu gege bi gomina tele ni ipinle Rivers iwe iroyin Sunday Tribune on lo ti iroyin
0: e jare de fuya lori edo ki iroyin fun to ro ni e seju marun ko wole to je ipolo sugbe ma gbagbe ati darapo mo titi layo akinsola to ba di ago mejo girege lori eto yin eto wa akoko yin di ago mewa titi igba na temi tayo ye ladun aboro loko mi e ja pegbon ka ma ba pegbon jinijin bi eni ojuramu aboro to fa malu abi to ba denu e yo do didi ani sonu ka to sonu ateyin atemi ani fa kankan je ko o si ni je be ko ni tale wa o dabo
2: abo olohun daju lori wa o akanji iko yin re enju olodumare ti o se figigun o kon joseph ajo ko bi en tin fe na nlo ko temi
1: la gelu fm jagaba gogore ti o ma

0: kì í ṣe mímọ̀ ṣe bàbá ìṣe ní gbogbo ìgbà sọ pé ṣe ní gbogbo àsìkò sọ pé ṣe àárín nǹkan méjì tá a fẹ́ fún yín ju pé ká sọ pé ṣe lọ bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín yìí bàbá ẹ má dá sí wa láyà o ẹ má sọ pé ṣe mọ́ pẹ̀lú wa ẹ gbọ́ pé wá o kẹ́ ẹ gba ẹ̀yìn wà bá a ṣe mọ̀ ṣe náà rèé ọlọ́run o ẹ gbà lọ́wọ́ wa kò sí méjì tá a fẹ́ fún yín ju pé ká fún yín lọ́pẹ́ lọ bá a bá fún yín lóúnjẹ kò sí ní tẹ́ jẹ́ ń bẹ̀ irú oúnjẹ yòówù kọ́mọ ẹ̀dá lè jẹ́ kò sí tá a lè gbé fún yín tẹ́ ẹ lè jẹ́ ohun tẹ́ ń béèrè lọ́wọ́ wa ní gbogbo ìgbà ni pé ká máa dúpẹ́ a tún dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ yín láàárọ̀ yìí bàbá ẹ̀ tọ́wọ́ gbà lọ́wọ́ wa ẹ mọ̀ sọ pé ẹ ṣe mọ́ pẹ̀lú wa o a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa láàárọ̀ yìí o a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí akẹ́yìn tí èjìká tẹ́ ẹ jéjìká tí kì í jẹ́ ká ṣòóyẹ̀ akẹ́yìn tẹ́ ẹ̀ ń wà ń bẹ́ẹ̀ gbogbo ìgbà fún wa akẹ́yìn tẹ́ ẹ̀ ń tàtẹ̀jíṣẹ́ akẹ́yìn tẹ́ ẹ̀ ń wò wá ketekete ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook àti gbogbo ìkànnì eléyìí tó ní ń ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé akẹ́yìn tẹ́ ẹ̀ wà ní apá àtọ̀dọ̀ tèmi náà tẹ́ ẹ̀ ń wò wá ní tiktok ẹ ṣe àmọrírì yín àdúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín iná ò ní tán owó yín láṣẹ elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ń bù ú bẹ́ẹ̀ náà ni ó mọ pọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe ń gbé bẹ́ẹ̀ náà ni ọlọ́run ó mọ bá yín mú fúyẹ́ láṣẹ elédùmarè ẹrù yìí ò ní wúwo ju tẹgbẹ́ lọ mo kì í yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí a kú ìsinmi ní o ọ̀pọ̀lọpọ̀ ìsinmi aláyọ̀ bẹ́ẹ̀ láǹfààní láti ṣe lókè èpè mo kì í yín káàbọ̀ sórí ètò yìí yẹn àkókò èyìn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín títí layọ̀ akínṣọlá ìkànnì lágẹ̀lú 96.7 fm kọ́gájọ́kè ni wọ́n ń pe bíta wà yìí o mo kì í yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa nínú olúwa àkìyín wípé ẹ ṣe gbogbo ìgbà ẹ ṣe ìgbà gbogbo kò fún mi nọ́mà ẹ ṣe gbogbo ìgbà ẹ ṣe ìgbà gbogbo gbogbo ìgbà là ń rí ọwọ́ yín ojú òsì ní tìyín ẹ mọ̀ ní dààmú anthony bodurin olówó orí ọkọ kò fún mi nọ́mà ẹ mọ̀ pé mi ò ní mọ̀ ṣàdúrà fún yín gbogbo àwọn ọ̀tá bí èṣù èṣù bí ọ̀tá tí wọ́n lè wà rí yín ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ wọ́n débẹ̀ bíi ti wù kó wọn ẹ lùra yín gbó pẹ́ wọn wà ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wá sórílẹ̀-èdè wa nàìjíríà láṣẹ elétùmarè ọ̀pọ̀lọpọ̀ pè mí lọ́jọ́ ìsinmi sunday tó kọjá lọ pé bó wa ni ìyàwó olè mo ní tò bá a ṣe rí inú o ìṣẹ́ aláàrẹ̀ òun pé ọkọ̀nù madam yìí títí lóhun o kí ló kàn ti ẹnu ọ̀rọ̀ tó wà lẹ̀ kò sí ní tó kàn kò fún mi ní ọmọ ti ní àmì jésù ẹni ẹlẹ́ni kò tiẹ̀ fẹ́ kí wọ́n dé rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tí anthony bodurin wà kò tiẹ̀ fẹ́ wọ́n dé bẹ̀ rárá pínpín kí ló yóò sọ bá ìwọ ọmọ wo fíìmù bọ ẹni ẹlẹ́ni rárọra ó ra ń bẹ ṣé ọmọ bíyàn bá ṣe ń bẹ ẹ̀gẹ́ ṣé o ti rán ibi tí wọ́n ti ń bẹ gẹ̀ẹ́rí ó ra ń bẹ nǹkan rẹ̀ jẹ ó ń bẹ jẹ ṣwéṣwéṣwéṣwéṣwé ọmọ bí ṣe ń bẹ jẹ díẹ̀ sí ó ń bẹ jẹ díẹ̀ díẹ̀ àkìyìn o abẹ́ọ́lá yàlíyàlì ojú òní tì yín ẹ̀ kúkú ní dààmú tí dààmú ò fi tán lẹ̀lẹ́ ayé yìí kò ní jẹ́ pín yín láṣẹ elédùmarè amọ́rírì yín ẹ ṣe bàbá mi tajudeen sọpàdé akẹ́yìn náà bàbá mi kúnlé dagun dúró bàbá rédíò bàbá tẹ àtẹ̀jíṣẹ́ sí mi níjẹjọ èmi náà láǹfààní àti dá wọn lóhùn àti láǹfààní láti ríra wa títí di àsìkò yìí o bàbá mi bàbá with god prayer ministry and gospel church international bàbá àti màmá àmọrírì yín ẹ ṣe púpọ̀ olóyè alhaji kabiru jalaruro wọn ò lè ṣe kán má kàn sí wa ní gbogbo ìgbà àmọrírì yín o ẹ ṣe àmọ́pẹ́ wa amúyìn wá ẹ gbọ́pẹ́ o ẹ kábíyèsí bàbá adé orí ọ̀kìn adéyẹmọ gbogbo ògbómọ̀ṣọ́ kingdom àwọn náà kàn sí mi nídẹjọ wọn pè mí kí ló dé títí kí ló ṣẹlẹ̀ bí mo ṣe rí inú ẹ mọ́ sẹ́ẹ̀tì ìṣẹ́ẹ̀tì ìrànàdàn ṣé mi bí mo ti ṣe wà yìí o bóyàn bá sẹ́ẹ̀tì ẹ̀ ó ń tọ́ra rẹ̀ jẹ ni mo ní bàbá ẹ fọkàn balẹ̀ àlàáfíà ni ayọ̀ ni kò béwudé kó sì ń béwudé o lágbára ọlọ́run olúwa dúró ti gbogbo wa pátápátá kò ní fi wá sílẹ̀ o ẹrù òní bà wá lágbára ọlọ́run ojú òní ti wá gbogbo yín pátá mo kí gbogbo ẹ̀yìn fans club náà mo kí yín ẹ ṣe màmá mi kan màmá àgbàlagbà ni wọ́n wọ́n ní màmá taiwo wọ́n ní láti ọdún 2011 ni Olorun ti gba oju lowo won mo wa se ojo ebi won ni ola 80 odun 80 ti mama ti doke pe sugbon won ri omo to won won ro omo sike won won ro omo se ge won gbogbo awon ti won la kale patapata won ni leni o awon to dagba lagba bi ta won atawon to ni pelija ki n weyan meji lati fun won ni awon nkan kekeke a si se ko to di pe a pari eto loni lagbare lutuma mama ojo yin a tubo dale o eni dagba ya o bo se wo olorun lo sola boya boya olorun fi nkan kan pamo ka ma ba fi yin pamo ni mo gba ladura pe ninu awon omo yin ko ni si kankan ti o re danu lagbare lutuma ri owo won na ni won fi bo yin e si tun plan fani ati jeun mo jeun omo pe te ba si tun gbo omo mo o mama se kere e te le mo pe boya won ni pe ni ja kankan bi ti wu ko mo marora re pin o marora re pin ko si nto lorun o le se o na lo da gbogbo wa o si fi nto o ro wa o fi o ro wa ni nto wu lo se fi ro wa to ba ti wa dodo ti e na gba fun bo ba ti dodo e gba fo lorun tori bo se wu lo se gbogbo akini lẹ́ẹ̀kan sí ẹ̀ káàbọ̀ sórí ètò títí layọ̀ akínṣọlá òun náà lorúkọ tèmi ṣọlá àrẹ̀wò ti nawọ́ sókè oníkalọ̀ sókè lọ́hùn ó yá má wà rárá o.
1: Lagilu FM 96.7.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wó. Àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Àrínà jìnà sílé mi, àlọ́láwà jìnà sílé mi.
6: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n
7: akábala tó jẹ́ kí n máa bòrí gágbá.
6: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdá.

0: ṣọ̀rẹ́ fẹ́ni tí o mọ̀ ẹ́ gbogbo ṣùgbà fún wọ́ bàbá ṣùgbà ṣùgbà ṣùgbà.
1: Ẹ bá rí bẹ́ẹ̀ ààyè o o o o olúwa lórí ṣùgbà ee o olúwa lórí ṣùgbà ee o olúwa lórí ṣùgbà. Olúwa lórí ṣùgbà. Bíbélì wípé ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún un láti ọ̀run wá. Adéyẹmí Àkànmú iyebíye ṣùgbà pàápàá ló wà níbí. A pé àkọlé ìpàgọ́ wa ní kí Jésù ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ kan ni mo rí gbà tí mo fi wá sórí ìkànnì yìí, ìkànnì táyé ń gbọ́ jù. Lágé olúrò ń pè bí.
0: Bàbá àgọ́ kọ́kọ́ ṣe báyìí lọ́kọ̀ kò fi mí wò.
1: Mo ní ọ̀rẹ́ mi o tó jọ mẹ́ta ìyàwó ń kọ́. Ọ̀rẹ́

0: ìyàwó li kí ló dùn yìí nínú bẹ ṣe ń gbé sókè lẹ ṣe ń gbé sílẹ lẹ ṣe ń do sábà ọtún lẹ ṣe ń do sábà òsì láì fọrọ gùn rárá ó dàbí wípé ẹ ti lá ṣúgà
1: nǹkan ṣe ṣúgà
0: kí jésù ràn wá lọwọ ẹ káàárọ ẹ kúlé gbogbo ènìyàn ìní ni ọjọ́ pé adájọ́ ọjọ́ pé ajá oṣù oṣù kò ìní ni ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọjọ́ tí a ti dá fún olúwa lónìí swagger live in concert 2026 ìpàdé àwọn ẹni mímọ́ ìpàdé àwọn èèyàn ìpàdé gbogbogbò ibi tí a ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run nípasẹ̀ dance drama ibi tí ayé ènìyàn tó ti ń yí padà sí rere ọlọ́run dẹ̀ ti pèsè oríṣiríṣi àwọn ènìyàn àti oríṣiríṣi àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ láti mínísítà lénìí ní olúwa lónìí swagger live in concert 2026 aago kan la fẹ́ bẹ̀rẹ̀ aago kan ni red carpet ọ̀fẹ́ sì lówó wọlé o ọ̀fẹ́ ni
1: yòní
0: patricity ti ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ́ ó ti ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ́ so ed ti mọ pe nigba ti owo wole ti je ofe ti o so owo wole kankan rara e nilo lati tetede be ba se n pari church bayi e mo gba bebo
1: se ase diro leyin aba se dale aba se dijo keji
0: àwọn èèyàn tó ń wá sóríwá lónìí swagger wọ́n mọ̀ pé
1: wọ́n mọ bó ṣe ń lọ
0: àní di aago mẹ́jẹ nìkan sí ìwòsàn pé swagger ìfà mi ìṣẹ̀lẹ̀ lọ lọ́lẹ̀
1: gàmá ló ń pè mí
0: wòlíàgbà ń bọ̀ boys ọlọ́run ọlá best ìyanu olúwa brace mtag 7 hallelujah dance drama
1: ibi tí ìyanu olúwa brace bá tiẹ̀ ti rí ọlọ́run
0: tẹ̀ wọ́n energetic energetic praise machine lagbalo ade ma ni awon iranse olorun lati sure fun wa pastor seun yewusi oniwasu reverend gs san woli prophet olabode samiye prophet omole gbogbo patapata lo nbo lati sure fun wa sa nkan to be sele lori wa lori swagger oluwa lo fun wa ni topic yen ki jesu ran wa lowo wa mo nkan to sele awa gangan awa ni experience iranlowo yen ki vat ki program to bere bi a se n palẹ mo program ase akijisu ran wa lowo njeje mo pe olorun ti ka lara ire
1: o si ran wa lowo
0: a lo tun so wa di iranlowo
1: o tun so wa di iranlowo
0: so ma je mu olorun si ni wi pe
1: joseph so la re o iranlowo
0: lojo o ti so wa di iranlowo o ti so wa di iranlowo je ri mi ni e wo mi dada ma je mu olorun si ni pe ko si eni ti o te gbangan na ti o ni di iranlowo wa ri iranlowo gba olorun tu wa so di iranlowo mo eto olorun fun aye wa ni pe o so wa di eni to je pe a nilo pe eni ti o ma ya orilede lowo ki jesu ran wa lowo ninu gbogbo rogbodiyan jesu nikan lo le ran wa lowo
1: nibo wa ni be gangan nibo la
0: mof 21 event center
1: laago kan losan bo lawo eyan se de mof 21
0: to ra o di ring road lo wa o di ring road lo wa ke to de yan ade oyo
1: be ba bo lati
0: be ba bo lati world de challenge wa de challenge so pe yan ade oyo lo n lo before yan ade oyo mof 21
1: o se ti o mo be pe yo ni moto to ngbebo ka pe okada lo ngbebo ko ba sa ti de challenge ko bere pe ohun lo si ring road ni mof 21 event
0: se mo ro se mo ro to tun to mi leti gan laipe won lawon eyan tin de
1: iro ni
0: won lawon eyan tin de nigba to je pe
1: ego mefa won ti fe dele
0: olawon eyan nigba to mo pe lote yi ko je mo fowo wole so ta wa ni oni fe je ko raye doko so won lawon eyan tin de
1: won si si gbangan fun won latago mede
0: gbogbo ti wa sisi
1: elomi o ni lo church ko sa lo joko
0: gbogbo ti wa sisi gbogbo ti wa sisi
1: ti da ago kan san
0: gbogbo ti wa sisi ago kan pele la ma bere fun awon to ba de
1: kini kawon eyan ma nreti gan lowo oluwa lo ni so aga
0: ha e merin ototo la ma gun stage yi ani mo fe so fun yin nipa iran lowo gangan
1: mo
0: fe so fun yin inu mi san dun ni inu mi san dun ni ba se pari service inu mi san dun ni e gbona abowo nbo ni inu mi san dun ni iyawo ile aboluwa fe ran yin si mi ni inu mi san dun ni daju ni waju oluwa ekunrere ayo

ni Swagga Live in Concert 2026. Kíjẹ́ sọ̀rọ̀ wà lọ́wọ́ làkúrẹ́. Wòlíì àgbà bọ́ọ̀sì ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise MR Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Samiye Pastor Seun Oyewusi Pastor Wálé Kókó Ọlá Sunday June 14 ni ó pè náà yá láàgbó.

0: Tashie.
1: Obìnrin ṣe bẹ̀bẹ̀. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ògúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pótókó ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàdé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàdé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà Bàbálọ́jà Ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Minini Olúfúnkẹ́ Makinde kásì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba Bìrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
2: Gbogbo yín là ń pè ó.
3: Lagilu FM 96.7.

0: Yohanu ori keta ese ikerin di logun. Oka, oni nitori olorun fi araye to bege ti o fi omo bibi re nikan soso fun ni. Ki eni keni ti o ba gbagbo ma ba segbe sugbon ki o le ni iye aini pekun. Baba wa iranse olorun alaye apostle Adebayo Akibobola lati Christ Light Assembly. Baba ti wa laarin wa fun ti aro tuni. E ba mi ki gbogbo awon to gbo wa nu ile egbadura fun wa.
1: Aka oro gbogbo omo Nigeria kakiri agbaye loruko Jesu adara fun wa.
0: Ami Jesu.
1: Nigeria rorun.
0: Ami Jesu.
1: Ile ise yin nu ni baje.
0: Ami Jesu.
1: Ise na lo yo gbe yin ga.
0: Ami Jesu.
1: A o jode joba orun.
0: Ami.
1: Jesu Oluwa wa.
0: Ami. Ami loruko Jesu baba. Ni akoko na tani Jesu se.
1: Jesu ni akoko. O je omo Olorun wa laye. Ti gbogbo esin de jeri re tori pe Jesu a fi emi Olorun bi oro Olorun na lo de nse o wa nu odufa o wa nu bibeli o de wa nu alquran pelu so Jesu Christ yi o je omo Olorun o je etutu fun araye gege bi we Rome ori keta ese kokan ese 25 se so o le entity pe je re se etutu fun wa Jesu je bo gege bi we Ephesians ori karun ese keji se so oni pa ti fi se ore ebo fun awa eniyan Jesu Christ je enu ona tori ko so pe oni ona oni enu ona ninu we Johanu ori kewa te bawo lati ese karun he says he is the door Jesu je iye o je ona o tun je otito so tani Jesu se Jesu Christ je olugbala araye pelu tori pe ninu we Johanu ori ketala ori kedogun se ketala oni pe ko si ife to ga ju bae lo ki eni kan fi emi re lile fun awon ore re so Jesu Christ je olugbala araye
0: ninu oro Olorun yen oni nitori Olorun fi araye to bege ti o fi omo bibi re nikan soso fun mi eni keni ti o ba gbagbo o ma ba segbe sugbon ko le ni iye eni pekun
1: bene
0: je unje oro yi o se si gbogbo eniyan lara
1: bayi te se nlo nisisin ta ba wo ko se ese nikankan lara ati woli ati pastor ati oluso egutan ati gbogbo eniyan ati omode atagba ati ton taja ati ton gbowo osu o da be ni pe ko si ife yen mo
0: ife yen ti sonu
1: to je ife Olorun tori pe bi ti ife ba wa ibe ma nfe ni where there is love there will be enlargement there will be increase there will be multiplication ibe ma ngboro bi ti fe ba wa alaafia ojoba tori pe Jesu Christ on la pe ni alade alaafia o de wa je ebun a ri pe Olorun kan meji lo wa nbe yen ife ati ebun nibi ti ife o to ba wa ebun la ma nfin fun ni koni si pani lara koni si inira koni si wala koni si idamu koni si ogun koni si ote e ri pe laarin oko ati yawo laarin baba atomo laarin iya iya atomo gbogbo nisin ote gbogbo even ko laarin ara eni sare eni nigbati eyan ba tin gbe ara re pamo ko si fe na ni so ko si fe mo to je fe otuto bi fe Olorun
0: gege bi Olorun to se fe araye to bege to fi fe re han lati fi omo re fun wa je bi Olorun se fe wa yen sa wa feran eni mo ni keji wa gege bi ara wa
1: ga ah mo mi mo ti so pe ani eyan fun ara re bi mo se wa yin nisin
0: ni fi ara yin
1: mi mo je ni fi ara mi sugbon mi ti wa le so denu denu na bi pe awon yen
0: ko ti le denu pe se mo ni fi ara mi sa
1: mami
0: bi le ye wo te fi wo be
1: agbo ni o adekanu social media bo to boya ro ni pe woman kan ni Ekiti deputy chairman o kidnap ara re
0: be ni o ji re pamo
1: o gbujo gbe re pamo
0: o wa ni ko ma dawo pe mo ji ohun
1: en to gbe re pamo le gbe yan pamo so ko ni fi ara re ni
0: ko ni fi ara
1: en to lo wa moto se gbe lagun leko to le pe sodo to para re ko ni fi ara re ni
0: eni to e je koko wo bayi pe eni to eni ti o lo wa moto si e bi kan tabi to mu okun to wo daada to ki bora re lorun to afi ko para ohun ta wa so pe ko ni fi ara re se ki se se nkan kan kan lo ti
1: se ri afowo fa wa edi wa and kika kan ma je
0: ipin
1: wa lagbara Olorun se ri en ba ni ife ara re yo ma wo Olorun to da ko ni wo ara re se ri en ba tin wo ara re pe a en ti ni nkan to to bayi eleyi o ti bo si ogun ma po o ah wahala wa de o en bo mo se fe bo nbe ti o ma wo Olorun te pe ikawo omugbo wa ni kawo re iru eniyan be ko ni feran ara re bi o se para re ni o ma wa sugbon te yen ba tin wo olorun pe ah bo olorun ba le
0: ojo ola mi yo
1: da ojo se ri mo ma spa yin pe don't live by knowing those who know your life but live by those who by either owns your life talo ni aye mi talo ni aye ti mo ni yi talo fi fun mi and
0: se mo daye ni furara mi ni se furara mi ni mo fe se re wa sinu aye
1: e je ka wo
0: nipasẹ
1: nkan kan e je ka wo omo teyan bi ko ni gbadu aseyan pe keyan to san wo lewe re omo teyan bi ko ni gbadu aseyan keyan to fun lo nje omo teyan bi te pe o wa ni bi omo odun kan titi de bi omo 25 year omo te ko se wa titi de le omo lewe ko ni gbadu aseyan ko pe loruko baba mi o ko je ko san wo lewe o ti mo pe eto ohun ni ta ba ti wa nwo olorun pe olorun baba wa ni a jo ri pe o ti ma won nkan kan tojo eto fun wa en to fun wa laye ti en ba ti le jisa aye bayi olorun ni eto fun
0: enikan to ba ti le jisa
1: aye to ba ti le jisa aye o to ba olorun ni eto en to olorun ba le to fun money ti ni omo to ti o ti se bus stop mo to
0: je pe bo jisa aye gan o se se ko ma dile isu ojo na
1: o le ma dile isu tori pe moto ti e ti de bus stop sugbo to te ba si le jisa aye bayi even gan bi moto yen ba ma de bus stop njo yen to ba bi olorun gege bi wule sikaya kan ninu bibeli se bi olorun olorun tun le fi kun ojo aye re se bi ninu odu fa mo so pe oyeku ifa kan lo yeku o si nse to to ba se gbo to ra wo mi o da fari sugbo baba
0: le ti wa mo yeku
1: eh baba to bi mi baba lawo ni ko to di po faye fun jesu mo de sumo baba gan so baba
0: eri gbogbo bi won se nse
1: won ma so fun mi tori pe 1959 lan faye won fun jesu awo de ti da yin gba na sugbon ma joko ti won wa ni wo ehin ele wa o ele wa ele wa sugbon ka won to gba jesu la won ti mo jesu tori gba mi ti won ba sogun tan ba lo sa won ba lo si pade aje tori baba mi oso na tun ni oni pe tan ba lo pade aje pe tan ba pe ori elomi ko ki down nigba tan ba wa yewo won ori pe o wa lori ekun re ngba adua abo ngba we pe so ka won to gba jesu la won ti mo jesu pe n to je ka won ti gba jesu ni pe awon ri pe awon kan wa ta mo ngbogun ti togun o kin mu won awon ri pe tan ba lo wa yewo
0: won ri ta ma frustrate won sugbon ko ni da be ni pe nkankan ti
1: e gbogbo ta ba ran si won ko ki sese awon ri pe awon le yi awon je pe won fi okan tan sin olorun ni
0: awon mo olorun pe bi o ba to ba gore to se bi pe o so olorun wa sa to n wo be pe so olorun wa sa nsin kankan mo logun duku ni to ba tawon eyan kan ba mu abada ti won ba isan tan ba isan nidi o ri nkan ti o si onu
1: e ko je lo so hospital ko olorun ma re kan kan gogun labere wo na ma da ba ni yo ni you o ma nkan to nkan to si nkan to si buri abere lo nbenu aye se ri togun ba nja yan o se da te ba nja ogun wahala ni
0: togun ba nja yan da sugbon te ba nja ogun
1: to ba nja ogun wahala ni o to re ni pe ke ma wo olorun pe olorun to fe araye to bege to fi omo bibi re kankan so fun ni ta wa ni omo re nse to re ni pe ta ba wa asu agboro je ka won mo pe ki se pe jesu je omo olorun nikan abi o je olugbala nikan jesu mo ti fe bibeli to ni sin wọ́n ni pé o ṣe tutu ni o kini ẹbọ ló gbà o kini yìí ètùtù ni o so tó yẹ ni pé bíbélì sọ pé jésù yìí á fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ẹ̀jẹ̀ ètùtù so fún àwa ta bá nígbàgbọ́ nínú rẹ̀ so pé ètùtù máa ní kó lọ ṣe ètùtù ọ̀la pé ẹ̀jẹ̀ jésù ta bá ní pé kò ṣe bọ fún wòsàn pé ẹ̀jẹ̀ jésù agbára ọlọ́run ń bẹnu ẹ̀jẹ̀ yìí tó yẹ ni ọlọ́run fi jésù fún wa
0: fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́
1: so kò kí n gbogbo ènìyàn
0: kì í ṣe fún gbogbo ènìyàn
1: gbogbo ènìyàn kọ fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ torí pé mo lè lo panadol kó mọ̀ ṣiṣẹ́ fún mi
0: bẹ́ẹ̀ni ẹlòmíì sì lè lò ó
1: ẹlòmíì ẹ̀dẹ̀ lò ó ọdẹ̀ ṣẹlẹ̀ rẹ̀ ìgbàgbọ́ ni gbogbo nǹkan so fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yẹn á ṣiṣẹ́ fún orúkọ jésù yẹn á ṣiṣẹ́ fún ṣùgbọ́n yóò wà sá fún torí àwọn èèwọ̀ náà wà o torí pé àwọn èèwọ̀ yẹn téèyàn ò bá ti mú èèwọ̀ kúrò ńbẹ̀
0: o ṣeéṣe kó má ṣiṣẹ́ fún ẹni
1: yẹn o kò jẹ́ ní ṣiṣẹ́
0: kò ní ṣiṣẹ́ ni
1: ẹni tó ń tẹ̀yàn mọ́lẹ̀ tó ń tẹ̀ ní ẹlẹ́ni mọ́lẹ̀ ẹni tó ń ṣe kẹsàkọ́ sọ́mọ ní kejì ẹni tó ń ṣe láàbùrú sọ́mọ ní kejì tó wá ní pé òun tó wá gba jésù gbọ̀ngbọ́n orúkọ jésù ṣiṣẹ́ ìyanu fún ara òun gbàdúrà fún ara òun kò lè ṣiṣẹ́
0: torí pé ẹsẹ̀ ti wà nínú ọwọ́ rẹ ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀
1: ẹsẹ̀ wà nínú ayé rẹ̀ o lè má jẹ́ ẹ̀jẹ̀ nìkan ẹni tó ń parọ́ pé yẹ́n mọ̀ pé eyin ba lele to lowo lapo ti e ore ni pe e ko so be nle o ko so be nle to to onje ti be tan o ko onje ti be tan to to to ni ko so wo owo si nbe lapo so mo owo faaji lo o be lo fi se faaji
0: o ti desenu
1: esenu
0: awon okunrin na ma saba se
1: yun obirin na ma nse be o tori ngba mi o ma so ba ma fowo kun owo obe fun wa
0: ti si je pe won fowo kun
1: won de fowo kun
0: to se se
1: won sa da da riji mi ibi da ni wa ti no
0: wo si pass tutu o ki le ko da jo kan
1: o da dupe awana lo awana la jo yin
0: ta so pe ni iro pipa ese
1: ese ni bi ta jo ni lo anu olorun ni gbogbo ene lo ni lo anu
0: iro pipa ese
1: ese ni
0: iro se daddy se mo pe iro tun wa ni grade
1: ah oni grade gan
0: ah awon eyan pa iro
1: ah
0: e ti ba awon eyan ti mo pa ro pa ni
1: ah pẹ̀lú ọmọ bá táwọn àánà tí ló láyé yìí pé ọlọ́run jorí ojú wa orí bí ni a ti pàdé ìpọ̀lọpọ̀ nǹkan
0: tí ẹlòmí bá bùjọ lẹ̀ fún yàn báyìí
1: ó jẹ́ wàá tó kí wọ́n sọ pé ṣẹ́rí dọ́kúmẹ́ǹtì yìí wọ́n dọ́kítọ̀ ẹ̀ ní o pé ṣẹ́rí ilẹ̀ yẹn nígbà tí mọ̀ yẹn rà tán tí bàbá yẹn wàá tà dọ́kúmẹ́ǹtì yìí ó jẹ́ ní o nígbà tí bá débẹ̀ nígbà tí bá rí pé
0: gèǹje
1: burúkú èèyàn gèǹje náà ti pọ̀ ń gbòòrò
0: èèyàn yídáyìdá náà tún pọ̀ ń gbòòrò tẹ́rò pé èèyàn gidi ni tí ò sí èèyàn gidi
1: ni ayé jọlá máa ń sọpá fẹ́ra tòkunbọ mọ́tò èèyàn tòkunbọ náà ti wà báyìí nìyẹn àlòkù burúkú
0: burúkú
1: tí wọ́n máa ń lo orí èèyàn.
0: bó ṣàṣe gbá ọ ni wọ́n ṣá mọ̀ wá tó ṣe sẹ̀yìn
1: gbò wọ́n gba pásọ̀ kan láìpẹ́ yìí
0: ni kí wọ́n gbà lọ́wọ́
1: kí lẹ́yìn sọ yìí kọ́ ẹ́ ṣàjà kò sí fẹ́ mọ́ wọ́n talẹ̀ fún ló fẹ́ ra lẹ chọ́ọ̀chì wọ́n bá gbé pépà lé lọ́wọ́ wọ́n bá ní kò gbé nígbà tó gbé jígà tó gbé pẹ̀lú ẹ̀ pẹ̀lú signature lọ́ọ̀yà gbogbo nǹkan kan ló wà níbẹ̀ nígbà tó ń dá àdírẹ́sì àṣẹ àdírẹ́sì gèǹje
0: ni
1: nígbà tó bá wa bá mi ní bàbá wa bàbá kí mo bọ́lá wọ́n mọ̀ ti gbá mi mo ní ẹ̀yìn gọ̀ọ́ ni torí pé àwọn máa ń sọ pé ọlọ́mọdé ń gọ̀ rárá àwọn tó máa ń sọ pé ọlọ́mọdé ń gọ̀ kú ṣé àwọn tó sọ pé ọlọ́mọdé ń gọ̀ kú yẹn wọ́n ti ń gọ̀ lọ ti wọn tí ọlọrun jẹ ọgbọn mi
0: torí bíbélì àwọn tí ń gọ lọ nù sàárè tiwọn nù ọlọmọdé ń gọ kú tó tọ tí ń gọ lọ
1: nù wọn ti ń lórí wọn torí bíbélì sọ fún wa pé jésù kristi ni agbára ọlọrun àti ọgbọn ọlọrun tó yẹ pé jésù jẹ ọgbọn mi o jésù jẹ agbára mi
0: mo ṣe
1: ń lọ nù ayé lónìí torí pé ń báwọn oríṣiríṣi èèyàn pàdé so jẹ ọgbọn mi jẹ agbára mi jẹ òye mi torí èèyàn bá sọ pé wọn ò lo ọgbọn òun nínú ayé tá a wà yìí bíbélì sọ fún wa pé àwọn ọmọ ayé yìí gbọ́n ní ìran wọn jọ ọmọ ìmọ́lẹ̀ lọ ọmọ ohun ìmọ́lẹ̀ gan-an máa ń sábà gbá wọn kí gbọ́ ọmọ òkùnkùn èso kí gbọ́ ọmọ kò kí gbógun ti àwọn ọmọ tiẹ̀.
0: torí pé ọmọ ìmọ́lẹ̀ nígbàgbọ́ sí gbogbo èèyàn pé bákan náà ni gbogbo wa ṣe jọ.
1: mo ṣe bá ṣe jọjọ pé mo gbàgbọ́ pé ẹ lè ṣe mí
0: mi
1: lè ṣe yín ìgbàgbọ́ nìyẹn.
0: àwa nínú ọkàn kálukú ǹjẹ́ o lè ṣe lágbájá ǹjẹ́ mi ò lè ṣe tamẹ̀dùn.
1: ṣùgbọ́n ṣe ìgbàgbọ́ tí mo wá nìyẹn ṣé ó wà lórí ìpele ìfẹ́ ọlọ́run nínú ayé mi nítorí kó ṣe pàtàkì ní ìfẹ́ ọlọ́run mo máa ń sọ pé ọkùnrin tí ò fẹ́ràn ọlọ́run kò lè fẹ́ràn ìyàwó rẹ̀ obìnrin tí ò fẹ́ràn ọlọ́run kò lè fẹ́ràn ìyàwó rẹ̀ kò lè fẹ́ràn ọkọ ẹ̀ ìfẹ́ ló kọ́kọ́ ṣe pàtàkì torí pé bíbélì sọ pé ìfẹ́ ni àkójá òfin ìfẹ́tẹ̀lẹ̀ sí wòye mọ́mì ogun ni o is a charm ìfẹ́ tí ìfẹ́ bá wà ẹni rí àṣìṣe ẹnikẹ́ni ìfẹ́ tí ìfẹ́ bá wà ẹni pa ẹnikẹ́ni lára ìfẹ́ tí ìfẹ́ bá wà ẹni wo ẹni ro láburú sọmọni kejì ìfẹ́ tí ìfẹ́ bá wà ìdáríjì máa ń wà ní ibẹ̀ ìfẹ́ tí ìfẹ́ bá wà àìsí ìfẹ́ mọ́ ló jẹ́ ká yé rí báyìí.
0: nífẹ̀ ara wa kálukú ń sọ ìlú bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí n pọ̀ ọmọ ẹnì kọkọ
1: èmi
0: nìkan mo ṣàfẹ́ wà lókè èmi nìkan mo fẹ́ máa jẹun ẹlòmíì ò bá mọ̀ jẹun láéláé kò kan ẹlòmíì.
1: tó bá jẹ pé ìfẹ́ wà ni tó bá dókè yẹn yóò fẹ́ fún àwọn tó ń wà nísàlẹ̀ lóúnjẹ pé ìwọ náà tiẹ̀ máa bọ̀ lókè ṣé ibi tí ìfẹ́ bá wà tí èèyàn bá ti ń ga á ní kí àwọn èèyàn náà tún máa ga tẹ̀lé òun níbi tí ìfẹ́ bá wà èyí ò mọ̀ sọ pé nǹkan tẹ́ ni ń ṣe yìí èyí ò mọ̀ gbàdúrà fún pé ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí kì í ṣe pé ọlọ́run jẹ́
0: kó
1: wálẹ̀ àbí kó túkà mọ́ lọ́wọ́
0: ta lomi olori oke lo gbadura ibi se lomi wi pe afi ko jabo ni o
1: ojo kan mo te ni pe ah pe awa ranse olon e je ki a te kora wa jo ti pe ka ma ran ka te ma se cooperative ka pe ni ministers cooperative society en to ba gba 300,000 bo se microphone ni o ra ni bo se pe
0: yo
1: church ni

0: sokun ni ififun ni o wa nbe o to wa nbe e farada o wa nbe alafe o de ma joba nbe ibi ti awon kan ba wa o to alafe ifarada e ma ri pe imugboro yo ma po nbe isi dada yo ma po si itesewaju o wa nbe sugbon tori pe a o ni ife bi olorun se ni ife lori e ni a ki fi gbegbe aye ififun ni a ki fi gbegbe aye ooto a wa ma gbadu agba we a pe lori oke bi
1: bi obo
0: ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀
1: kò ní sí ìyanu torí pé gbogbo ohun tó rọ̀ mọ́ ìfẹ́
0: ó ti sọnù
1: nínú ayé wa
0: nǹkan tí ò jẹ́ kí orílẹ̀-èdè ẹ̀rí pé ẹ wo olùbàdàn bó ṣe ń gbòòrò ibi tí ìfẹ́ bá wà àtúnilé àtàlejò àní mọ́ra wa ìmúgbòòrò wa máa wà ìfẹ́ ìgbòòrò wa máa fẹ́ lọ yóò máa fẹ́ ìfẹ́ máa ń fẹ́ nǹkan dáadáa ni ẹ wo amẹ́ríkà bó ṣe gbòòrò wọ́n máa ń kó ìyàwó láyé lọ́tìrì ìfẹ́ ni ṣùgbọ́n bí tí ò bá ti sí ìfẹ́ bí ká gbé rẹ ẹni pamọ́ bí kéèyàn gbé ara rẹ pamọ́ bí kéèyàn gbọ́ ọmọ ní kejì pamọ́
1: ìkópa
0: ọmọ lẹ́kún bí kí ẹ kó rí pé ó ń kọ́lé lọ kò ní yọrí ẹ̀ oríṣi àwọn èrò burúkú
1: pé àyè yóò ní kọjá náà
0: mo bẹ́ni kan lọ gbàdúrà sílé kan ó láwọn ti ń kọ́ láti bí ogún ọdún ìbẹ́ pẹ́rẹ́ ti wù ń bẹ̀.
1: Tó ti ti ń so.
0: Kí lẹ́ ń sọ mọ́ mi kọ́lọ́run ìjọ kọ́lọ́run mọ̀jẹ̀ká yé lọ́wọ́ sọ̀rọ̀ wa
1: ni. 09123708675 àìnífẹ̀ẹ́ ó tún kó bá àwọn tó ń ṣe wá láwùjọ lórílẹ̀‐èdè nínú ẹbí
0: láàrin
1: ọkọ àtìyàwó
0: láàrin ọmọ ìyá
1: a rí ọmọ ìyá mi tó jẹ́ pé márùn-ún ni wọ́n àwọn méjì ni wọ́n rẹ́ àwọn mẹ́ta tó kù tán bá rí àdá wọ́n bẹ̀rẹ̀ àwọn
0: ìyá. Mo mọ ọmọ ìyá méjì jẹ́ pé ọkùnrin obìnrin méjì péré ni wọ́n bàbá wọn àti àwọn dẹ̀ lówó burúkú wọ́n wà ń kóòtù báyìí.
1: tán ń jà
0: lọ́wọ́ wà ń kóòtù
1: báyìí. Wọ́n gbéra wọn lọ kóòtù.
0: Láti bí ọdún 18 years wọ́n ti wà lórí ẹ̀ báyìí. Àparí ẹ̀ tì.
1: Wọ́n ní kò ní tán
0: ni. Wọ́n ní pé àwọn ọmọ bá lọ pé kò sí ni.
1: Bó ni ọmọ àwọn ọmọ tó bí bó ni wọ́n ṣe nífẹ̀ ara wọn.
0: Àwọn àti àwọn ẹlẹ́wọ̀n ti wà kékeré wọn.
2: Hello ìyàwó Lee.
1: Ẹ kojú mọ́.
2: Ẹ̀lẹ́ ẹ̀ka ara kò gbàkú ṣe orúkọ tẹ̀lé lé ògbọ́n Tádé. Ìyá Fasọ́lọ́ Èké Àyà rẹ̀ lẹ́nu bá wa. Mo kí dájú wa o fẹ́rẹ̀ tí ò lè kú o. Ẹgẹ́ bí ọ̀rọ̀ tán fi kọ́ láàárọ̀ pé ìfẹ́ tí ìbáwọ̀ láàrin ọ̀nà ìyá méjì àtọ̀rẹ́ ni kò sí wọn lọ́dẹ ara wọn. O ní fẹ́ bí kókó bí ayé kalẹ́ síra wa tó gbọ́dọ̀ jẹ́ nífẹ̀ẹ́ wa ẹ ká wà láyé dájú òní. So torí ìdí èyí kádà kò sọ́yọ́ pamọ́ra wa lo ìfẹ́ o.
1: Ẹ ṣeun ẹ jẹ́ ẹgbẹ́ lómìn náà láàyè ẹ ṣe. Ìfẹ́ náà ló máa ń mú kí àárín ọmọ ìyá gún tí ò bá ti sífẹ̀ẹ́ láàrin wọn. Ẹ ló máa pé ìyá wọn ẹ jẹ́ fìfẹ́ lẹ̀ láàrin wọn kọ́ ẹ tó lọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bí nǹkan ìbá ti wọlé àfi sùúrù o ó sì ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí ó rò pé lágbájá òun fẹ́ràn
2: ọ̀rẹ́
1: tí ò sì fẹ́ràn ti kejì.
2: ẹ
1: ṣeun.
2: orí yóò ní báyìí
1: agbára
2: náà a sì ti bàbá ní olúwa orúkọ tèmi ni ọ̀gbẹ́ni dáúdà láti jẹun bá aka òṣèyẹmí fẹ́ rí ìfẹ́ gan-an lọ́lọ́run tó dá wa ló fi dá wa oríṣi ìbá ṣe pé ọlọ́run nífẹ̀ẹ́ wa ni àwọn màláíkà gan-an ti ń sọ pé àwọn wo lọ fẹ́ dá àbí nǹkan tí mò ń sọ òye yín àmọ́ ọlọ́run ti mọ̀ pé àwùlẹ̀ ni nígbà ara wa àmọ́ torí pé ọlọ́run tó dá wa gangan ó nífẹ̀ẹ́ wa ló fi ní ìníjà ìlú Bilhadbi Alé Bàtà àbí nígbà tí mò ń sọ òye yín orí bàbá wọn ní olúwo ni dáhùn lágbára ọlọ́run o ò ní sàṣọ tán ayé ò ní mú yín lóhùn o ẹ kú ètò
1: ilé
2: ọkọ ọlọgbọn ká máa nífẹ̀ẹ́ ara wa ẹ kú ètò.
1: Hello. Bàbá ti nífẹ̀ẹ́ ara wa bí ọlọ́run bó ṣe nífẹ̀ẹ́ gbogbo ayé tó sì fi ọmọ ẹ̀ kan ṣoṣo fún wa nǹkan ti ṣe irúfẹ́ onítọ̀hún
0: yóò máa dàrú
1: ni ó ti ṣe irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ nǹkan ti ṣe nǹkan ọmọ dàrú ni
0: nǹkan máa dàrú
1: ni tí ò bá sífẹ̀ẹ́ inú ilé ìjọsìn ò léru
0: tó kò ṣe é ṣe
1: òfó ni wọ́n mọ̀ ṣe.
0: So ìfẹ́ kí ni àfigbé ìjọkalẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ ìfẹ́ sí àwọn ènìyàn láti mú wọn kúrò ní ìṣòro láti mú wọn wá sínú ìgbàlà ṣùgbọ́n tá ní pé kí la fi gbé ìjọkalẹ̀ pé ọkàn pé bóyá kí a máa gba ká fi máa ṣe business irú ìjọ bẹ́ẹ̀ èrò lè pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n kò ní sí ìwòsàn koni si ise iyanu ko de ni si igbala tori pe okan ta gbe kale ko ki se okan ife olorun so gbogbo te n ba e wo je tan ta egan en to ba ni ife gbogbo ni o mi e ma o won ni pe iru kongo yen ni nsin won ma tun ka be la sinu e ti yo je ki eh kongo ko mo ko tun diku nje yen o ba ra
1: won ma re lori gan
0: won tun ma re lori
1: joku bi mejo
0: eh mo ma ngbo ni mi ma baya to to ni won ni le
1: won
0: ni le po mi o ti yi meta
1: o ti yi
0: o ti yi meta sugbon te ba wa ra sinu kegi e ri pe
1: eh to ye ko de ko ni be
0: won le ti gba owo 10 liters lowo yin
1: o ni le epo te ti le repo
0: won ma so be
1: epo mi bayi won ko be te ri pe won yi le mo ya be Baba ni fi ara wa a ni fi orilede e ba wa gbadura bi
0: oruko Jesu
1: ami Jesu
0: Oluwa gba ope wa
1: ami Jesu
0: gbogbo ese wa gege bi orilede Oluwa dariji wa
1: ami Jesu
0: ese wa gege bi asewa Oluwa dariji wa
1: ami Jesu
0: gege bi omo leyin Oluwa dariji wa
1: ami Jesu
0: emi ife ko pada orilede
1: ami Jesu
0: sinu awon asaju wa ko pada sinu aye won sinu ijo na ko pada sinu wa ki Nigeria ko teso waju
1: gogun
0: ko ma ja orilede yi o Jesu Kristi Oluwa wa.
1: Ami, ami, ami loruko Jesu. E ba mi fi oju opo ero ibara eni soro ni sita.
0: 08033493025. 08033493025.
1: To, adupa lowo Olorun fun igbe aye baba wa Apostle Adebayo Akinbobola lati Christ Light Assemblies. Ba, ba ni o ibere ile te fe be lowo baba won lanfani ati da yin lohun lori awon ibere to ba nje yin lokan atun para bo e ma kuro nbe e se te wa nbe fun wa
3: on Lagilu FM 96.7

0: olúwa ga.
1: Ohun tó wà nínú tèmi náà gbìyànjú láti gbé olúwa ga. Torí mi náà ń gbé olúwa ga. Gbogbo ohun tó bá wà nínú mi àtara mi gbé olúwa ga. Màmá nínú orin yẹn òun ni ó bí ìyìn tí ẹ̀ ń fún Ọlọ́run lòdò ní ọdọọdún. Ọdọọdún náà ni ká pè é.
2: Bẹ́ẹ̀ni ma ọdọọdún.
1: Orin yẹn ló bí.
2: Bẹ́ẹ̀ni ma.
1: Ta ló fún yín lákòrí yẹn?
2: Kò sẹ́ni tó fún mi ní àkòrí yẹn fúnra mi ẹ̀mí mímọ́ ló fún mi ní àkòrí because album yẹn pẹ́ gan nínú studio kó tó jáde. Torí mo ti sọ story yẹn náà ní gbogbo ìgbà ni mo máa ń sọ lórí ètò yín náà wípé ìgbà yẹn mi àtọkọ mi là ń kọrin Ọlọ́run wá sọ fún wọn pé kán fi sílẹ̀ fẹ́mi nìkan so àtijọ́ ṣe album mi a ti parí ẹ̀ ká kàn ṣe lead wa nìkan ló kù ọkàn mi ni Ọlọ́run sọ fún àwọn wípé ohun ẹnìkan ló ń fẹ́ gbọ́ wọ́n dẹ̀ mo rin kan jù mí lọ gan wọ́n lóhun jù mí lọ gbogbo ẹ̀ mo wá ní àmú nínú o pé mi ṣe o àjọ máa kọ ilé ni o wọ́n ní ok tó bá ti gbọ́ ohun Ọlọ́run ṣe fẹ́ nú ẹ̀ so album yẹn pẹ́ gan ní studio ìgbà tó yá mo ṣáà gbọ́ mo padà lọ ṣe lẹ́yìn ọdún mọ́dún mo padà lọ ṣe èmi nìkan gbogbo ibi táwọn ti kọ mo tún kọ èmi nìkan mo wá ṣe so ìgbà tó máa fi jáde mo wá ní Ọlọ́run kí ni because nǹkan tíyàn bá ti mọ ibi tí Ọlọ́run pè sí ẹni yẹn ò ní máa wá nǹkan tí kò sọnù káàkiri ohun tí Ọlọ́run pè mí sí òun ni ìyìn mo máa ń sọ fún gbogbo èèyàn pé ohun tí Ọlọ́run pè mí sí ni ìyìn kì í ṣáà máa yìn kì í ṣáà máa gbéga so ìgbà tá a ṣe ábọ̀ mi yẹn tán tí mo rí i pé nǹkan tó pọ̀ nínú ẹ̀ ìyìn náà ni kì í ṣe pé bóyá mi ò lè kọ sàdúrà dorin kì í ṣe pé bóyá mi náà ò lè kọrin ogun olúwa fọ olúwa wo mo lè kọ
1: ṣùgbọ́n
2: ohun tó pè mí ni ìyìn so wà sí ábọ̀ mi yẹn jáde fọ́ọ̀sì ẹ̀ ta ko jáde aṣọ ní ìyìn wọn ń bélé so àyẹ̀ṣẹ̀ wa lọ wá òyìnbó ẹ̀ pé pure praise ìyìn tí ò ní àbùlà
1: tí ò ná àmúlùmálà nínú rárá
2: bẹ́ẹ̀ ni ma
1: pure praise concert ó ti tó ẹlẹ́ẹ̀kelò báyìí.
2: Ọdún kẹwàá la fẹ́ ṣe ní ọdún yìí lágbára Ọlọ́run.
1: Ọdún kẹwàá ráyìn ó máa pẹpẹ nìyẹn gan-an.
2: Lágbára Ọlọ́run.
1: Kí ló ti wà lẹ̀ fáwọn èèyàn.
2: A ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ta mọ̀ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run ta dẹ̀ mọ̀ wípé wọ́n lè bá wa yin Ọlọ́run ní tòótọ́ so a ti pe wọn a dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ pé wípé gbogbo wọn ni wọ́n máa darapọ̀ mọ́ wa ní lára àwọn tí a pè ni mo máa ń pè wọn ní grandma grandma wà ń bẹ̀ orí ọ̀fẹ́ ńlá ni mo ti rí gbà torí àkọ́kọ́
1: tí wọ́n máa wá sí
2: pure praise leléyìí so a ní orí ọ̀fẹ́ yẹn
1: all white
2: bẹ́ẹ̀ ni wọ́n ti wá sí all white wọ́n ti wá church wọ́n ti wá bọ̀ pure praise alákọ̀ọ́kọ́ ni eléyìí mo dẹ̀ gba ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run ni pé kí wọ́n wá kí wọ́n lè jẹ́ ìbùkún fún wa so àwọn ní mama wa evangelist doctor Bola Are wọ́n máa wà ní àárín wa lágbára Ọlọ́run prophetess BC Aláwíyé Àlùkò màámi wọ́n máa wà ní àárín wa ní agbára Ọlọ́run màámi evangelist doctor Bukola Akinade
1: Ṣẹ́wẹ́lẹ́
2: Jésù àwọn náà máa wà ń bẹ̀ ní agbára Ọlọ́run Bukola Bekis wọ́n máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run Zion Yetunde Are àwọn náà máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run de Ape Kẹ́ọ́lá wọn náà máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run Remi Lekun Amos wọn wà ń bẹ̀ ní agbára Ọlọ́run BBO wọn máa wà ń bẹ̀ ní agbá tí jọ ń ṣe
1: láti ọdún tó pẹ́
2: olúwa ló ní BC Fáforé Taiwo Dáre POP fún mi voice of praise Kẹ́mi Amadasun àti Adamilọ́lá Alábí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí wọn máa wà ń bẹ̀ láti bá wa yan Ọlọ́run.
1: Concert yẹn ó máa ń jẹ́ pé alẹ́ ló sábà máa ń jẹ́.
2: A ti ṣe mọ̀ pé mo a ti gbìyànjú oríṣiríṣi a ti ṣe Sunday a ti ṣe ìrọ̀lẹ́ a ti ṣe ọ̀sán so a rí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn programme ọ̀sán yẹn ó máa ń ti ń rẹ àwọn ènìyàn ẹni tó kúrò ní church tó ti lọ church láti 7 tó ti délé tó gbabẹ̀ wá sí programme tí ò lọlé tó bá fi a rí pé tó bá fi máa ń tó àkókò kan olùgbọ́n àti fó àti rí bákan so ọkàn àwọn ènìyàn kì ń papọ̀ ẹlòmínà mo fẹ́ lọ múra fúnṣẹ́ mo fẹ́ lọ dáná mi sí jẹun
1: ìyẹn ni Sunday
2: so a ti ṣe ní Sunday tá a rí wípé ọ̀pọ̀lọpọ̀ and lapses lo ma wa olorin mi gan ati sare de awon bi marun le de papo kan ni o ya o awon tin lo so wahala yen ti o ti pojo so wa
1: pada so any olorin emi gospel artist to ba de ni 12 o'clock loru
2: be ni ko si bi to fe lo
1: ko
2: si bi to fe lo mo
1: ko ba je pe 3 na ni o lanfani ati de o lo bi kan ko sa mo pe lo ma wa
2: be ni
1: e te lo mi fi ma de ta
2: okan de ma o ma okan ma papo de o je awujo ta ma fe ki awon odo ko wa dada so aleyin o ma je ki okan papo ara awon eyan a bale lati le fi yin fun olorun
1: ilo wa ni owo wole
2: a kin gba owo iwole o a kin gba owo iwole gba awon to ma wa ti mo pe a kin gba owo iwole
1: kini ki awon eyan wo
2: ohun to ba ti wu won ni kan wo kan sha ma fi ara le
1: kan ma si ara le
2: kan ma si ara sile kan wo aso to ma fi ogo fun olorun be ni
1: na ti da bere latago melo
2: ago mejo lati ma bere tori odun mewa yen a fi sori wakati mewa ago mejo si ago mefa lagbara olorun a de ri pe pelu gbogbo nkan to nlo ni agbaye la fi so fun awon eyan pe eto abo to
1: to fese rinle to gbongbon
2: to gbongbon o ma wa
1: to ni kimi
2: be ni lagbara olorun
1: e lo kole o
2: eto abo to gbongbon
1: to
2: fese mule to ni kimi o ma wa fun awon eyan so ki awon eyan ma beru so far to je wi pe awon ti won se orisirisi nkan na won beru so ati sin olorun ko ye ka wa na beru te pa wa na ti fi ogbon si wi pe omo odo na se kini o fi ogbon se a de ti so sibe na wi pe to ba fi ma to bi ago mokanla si ago mokanla abo a ma ti gate jogo so en to ba wa nbo ko le pada sile ti eni tin ba fe sele so ago mejo ka won eyan ti de before ago mejo eto abo wa e je ka fi okan bale be ni 11:30 a ma ti gate a de gba olorun gbo be ni be ni
1: mo foru rin
2: be ni be ni
1: ko sin to n wa kaakiri
2: gomina wa se si ti ilekun ma won kada lati ago mewa abo
1: so lanfani lati mo gbe okada kankan
2: kaakiri laarin oru
1: so eni to ba
2: a de ma fi yen na gbadura fun orile ede wa ati ipinle wa
1: lapapo ki wa ni ki awon eyan ma mu bo
2: ki won ma mu igbagbo won bo ati okan ope okan imore
1: won ni won ko ni si kowojo me
2: a nse kowojo ninu program wa a ki nse kowojo ninu program wa
1: be ti e fe se pastor ni gba
2: awon ni gba ifa ninu odun mewa boya la se offering gan gbe meji boya la se offering
1: won ti e ni like
2: won
1: ti ba ti e ti ri pe mc kan fe be manule won lo won bere si ni lo se program fura ara won ni pe no
2: pastor ni e ma ja lupo
1: bo e ma lupo
2: ki se launching la nse
1: lo ba
2: je launching a gbowo bo praise ani kawon eyan wa kan wa yin olorun
1: se ele fi ero ibara ni soro insta
2: okay ma
1: oya
2: 0815511110 0815511110

0: pe ninu to olorun fun awon yen ninu ti olorun fi ke awon yen eyin na e gba gbogbo e wa e ja lo soju opo ti facebook ti lagelu e ja lo si oju opo ti facebook lagelu mo ti ni awon alejo meji ni arin wa laaro yi momo wa ba e ba mi fowo to won momo e ba mi da ruko yin fun awon ti won gbo wa nu le
1: aminatu
0: e soro soke
1: aminatu oladejo
0: e ti to na odun melo bayi
1: ah ti o yo ti ma lo mi yo ti to 60 ju be lo ta
0: ah 60 ke e ti ju bayi lo awon ti won wo wa nu le gan mo pe e ti ju be lo e ti le 80 odun daada mi se wo
1: be
0: mi o se wo yin ah e na ni pe ni je oju mama
1: be ni
0: nigba wo lo bere
1: ah won ti pe koda mo ti wa sosi leyin gba try car ki mo ti wa sosi ta nlo ni o ti to bi 10 years ti mo ti gbe be
0: ten gbe be
1: eh to hun oluwa fo jaye ti mo wa duro si be
0: e sa ti gba fo olorun eh won ni ki fun yin ni 8000 mama taiwo ni ki fun yin 8000
1: se o
0: e ba mi dupe gbadura fun pe ki olorun fun won ni emi gigun ati alafia awon na bi eyin na o se ri nkan kan ila won na o ri e gbadura fun won
1: ni oruko baba ni oruko omo loke mi mi ni ogun ayo ni de mi legodo ayo ni deyin yin kuru ayo wa ni so yin mu ayo ni so yin mu oni fi ruba do oni fi yin dagbadgo e mo mo se lodo olore yin e mo mo se lodo alaanu yin mi o se ri nu yesu oluwa wa amen amen amen oruko jesu
0: eh baba e sa lejo mi e ti todun melo ai
2: 74
0: e ti wo 74 ba eyin na ni pe ni doju o ti todun melo bayi
2: on la monday ni ko 6 years
0: te ti wa ninu irin ajo mi
2: tinji ni body on la monday on the 15 2020 ni ti lo bi kankan on la news pe 56
0: be si ni gba toju mejeji wa oni faji ni yo
2: ah olorun akeni pe olorun
0: e pa mejeji wa ko so mo na ti o jo se o
2: adupe olorun
0: mo tu de ni pa yin run mi o erin na le mo rin lagbara olorun
1: mi nge
0: ipo te wa yi bo se wo olorun lo nsora e ti gbiyanju
2: sugbon
0: sibe a ni pe ke sa wa ni po yen e le tori e ke para yin abi e wo pe e ti wurodo kan ri pe abi kin ti e gbe nkan je ni
1: yo tun je bi ku
0: yo tun je bi e awon mi to wa ni rupo yin e tun ba mi e ba won mi ba won soro
2: bo ti wo olohun oba ni ma se nkan eni ko se gbajo olohun ba lo gbogbo en to wa n rupo yin ti la rupo yin koja imiran temi fun won ni wi pe won si suru o ye olohun o ye olohun to n ba ru n ba mi ma ni o se se bi n ba ri na olohun ma ri nkan se ti mi ba wa olohun lo ma ri nkan ṣugbọn mo se wa mo dupe lo olohun mo gba fo olohun mo fi gbogbo ogun fun olohun ko ori ti mi ko ti bere
0: ori ti ko na
2: ni o se pari si gbogbo tó bá wà rúpù náà òun náà fẹ́ kó ṣe sùúrù kó sì máa bọ́lù kọ́ máa gbàdúrà gbàdúrà ló borí ohun gbogbo
0: ẹ gbàdúrà fún ìyàwó taiwo tó ní kí n fún yín ní 8000
2: màmá wa taiwo ọlọ́run olódùmarè
0: ọ̀la lọ́jọ́ bí wọn èmi gígùn àtàlàáfíà kí ọlọ́run fún
2: màmá wa taiwo mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mi dá akọ yín èmi gígùn àtàlàáfíà lẹ́yìn lórí ayé yín èyí náà tẹ wà ń rúpù yìí tẹ tó ń sàánú ọlọ́run ọba sàánú
1: yìí ná
2: àìgbójú sókè ká wá sánmọ́tì lórúkọ jésù ò ní wá yín tì àìgbójú wẹ̀yìn ká wá lẹ́ẹ̀lẹ́tì lórúkọ jésù ò ní wá yín tì ipá àtẹlẹsẹ̀ kì wá ká lẹ́ẹ̀lẹ́ bí ẹ̀ka gbẹ́sẹ̀ lélẹ̀ ilẹ̀ kù wájú ó tó kù lẹ́yìn ni àtẹ̀yìn àtọmọ àtọmọ ọmọ ò ní wá yín tì ipá ọ̀tá ò ní ká yín àbọ̀ ọlọ́ba ń dájú lórí yín máa fi iṣẹ́ lágẹ̀lú náà lé ọlọ́run elédùnmarè lọ kò ní jóná kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀bẹ̀ òun yín ò ní hàwù
1: ẹ̀ẹ́dẹ́bọ̀
2: wá jinigbé ẹ̀ẹ́ni sísọ ẹ̀ẹ́ni sírìn àbọ̀ ọlọ́ba ń dájú lórí yín jésù olúwa wa.
1: àmì àmì àmì lórúkọ jésù
0: kìí ṣe. ẹ tún bá mi lọ jókòó kí n tá fi parí ètò láti fún yín ní ohun tí wọ́n ní kí n fún yín.
2: ẹ ṣe àǹtí wa títí àbọ̀ náà dájú lórí yín ẹ̀ẹ́ni sísọ òun yín ò ní há ogun to wile ko ma bo ni agodi kun ni je pin yin be se sin lagilu to lagile o seyin na ju be lo oko ba da ba kun ni seyin na lese jesu lu awa
0: amen an pada bo e se o

0: já sí bíbẹ́ ni wá sí Samuel ìkejì orí kejìlá àáká láti ẹsẹ̀ ìkeje sí ìkẹwàá. Ó ní Nátánì sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ lọ́wọ́ Saulu, èmi sì fi ilé Olúwa rẹ fún ọ àti àwọn obìnrin Olúwa rẹ sí àyà rẹ, èmi sì fi ìdílé Ísírẹ́lì àti ti Júdà fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí ni kéré jù, èmi ìbá sì fún ọ ní nǹkan kan báyìí báyìí. Èyí ṣe tí ìwọ fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa, tí ìwọ fi ṣe nǹkan tí ó burú ní ojú rẹ̀, àní tí ìwọ fi dàpa Uriah àti ará Hiti, àti tí ìwọ fi mú obìnrin rẹ láti fi ṣe obìnrin rẹ láti fi ṣe obìnrin rẹ. Ó sì fi idà àwọn ọmọ Ammoni pa. Ǹjẹ́ nítorí náà idà kì yóò kúrò ní ilé rẹ títí láé, nítorí pé ìwọ gàn mí, ìwọ sì mú aya Uriah ará Hiti láti fi ṣe aya rẹ. Bàbá wa nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophet Reverend Dr. Julius Olusegun Ogundipe, bàbá afàdúrà wọlé èṣù tinú ìjọ Christ Searchlight Evangelical Ministry Incorporated, àgbàlá ìbùkún Apostolic Church Kẹ́sìrò Drive ládùúgbò Fẹ́lẹ̀ Lẹ́mtíá níbi tá a wà yìí. Bàbá máa ń nawọ́ gbogbo ìgbà ká fáwọn èèyàn ní nǹkan, wọ́n ní àwọn opó àwọn àgbàlagbà kádẹ́pẹ́ ti máa ń gbọ́ dáadáa ni. Bàbá mi ò fojú kàn wọ́n rí, mo ṣẹ̀ ń rí wọn lénìí ni fúngbà àkọ́kọ́. Bàbá wa fi owó ránṣẹ́ pé ẹ fún àwọn èèyàn báyìí, wọ́n sì máa ń wà nídìí ẹ̀rọ rédíò ní gbogbo ìgbà tá a mọ́ láǹfààní láti máa ṣe tí wọ́n bá sọ fún wa. Bàbá ẹja kọ́kọ́ kí yín pé ẹ ṣe gbogbo ìgbà.
1: Olúwa ṣe.
0: Ẹ ṣe ìgbà gbogbo.
1: Olúwa ṣe.
0: Ẹ̀yin ẹ wò wípé ó yẹ kán máa gbóhùn mi, ẹ ń gbà mo ti ṣe nǹkan báyìí fún wọn, ẹ gbọ́dọ̀ mọ polongo mi. Ẹ wò bẹ́ẹ̀, awọ yín wà gan náà ni. Pé dádì ẹ gbọ́dọ̀ wá sórí rédíò. Ọlọ́run ló ṣe. Ẹ gbàdúrà fáwọn tí wọ́n gbọ́ wà láàárọ̀ yìí.
1: Orúkọ Jésù
0: Kristi. Àmì Jésù.
1: Ọlọ́run ayérayé. A gbé ọ̀gá yín o. Pàápàá nírú àkókò yìí. A dúpẹ́ ìwà láàyè, ìwà láàyè. Gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lórúkọ Jésù. Ikú ò ní wọlé.
0: Àmì Jésù.
1: Àrùn ò ní wọlé yín.
0: Àmì Jésù.
1: Òfò àdánù ò ní wọlé yín.
0: Àmì Jésù.
1: Àlàáfíà Kristi yóò dẹ̀ máa jẹ́ bá.
0: Àmì Jésù.
1: Lóṣù kẹfà yìí, òun ṣe ayọ̀ yóò jẹ́ fún gbogbo ọkàn.
0: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yìí, tá a bá kà á láti inú ẹsẹ̀ orí kọkànlá, tá a fi wá wọnú kejìlá, níbi tí Nátánì tí Ọlọ́run ti ran sí Dáfídì lórí ìwà tó wù nígbà tí ó gba ìyàwó Uriah tó sì ran lọ sójú ogun. Ó tún pa Ọlọ́run. Àwa padà ran sí. Nátánì wa ó wá sọ, ó ju òwe sí. Bí àgbà wòlíì ó ju òwe sí pé ẹnìkan bá ṣerú nǹkan báyìí, tó ṣerú nǹkan báyìí, kí ni ká ṣe fún un? Ó ní kíákíá òun náà ni Dáfídì dá lóhùn pé irú nǹkan báyìí ó yẹ ká pa ni, irú ẹni báyìí ń tá ṣe fún un ni. Àwa béèrè pé ta ni ó ń tọ̀hún? Ìwọ gangan
1: ni
0: ẹni náà.
1: Àkòrí ọ̀rọ̀ iná ni.
0: Ìwọ gangan ni ẹni náà. Ọlọ́run wá rọ òjò ìbínú, ó rọ̀ lé Dáfídì lórí pé n tó ṣe yìí ó jìyà rẹ̀, ìdá ọ̀rẹ́ tán nínú ilé. Ó dẹ̀ ń ṣẹlẹ̀. Ǹjẹ́ Ọlọ́run tó ń sọ̀rọ̀, tó ń ṣe ní wàrà ṣíṣà, tí kò sí yẹ má jẹ̀mú láti ayé ìgbàanì, ṣó sì wà dísìn bàbá?
1: Ó wà.
0: Ẹ ṣe àwò.
1: Ṣe rí àsìkò ìrọ̀rùn kéèyàn sọ̀ra.
0: Àsìkò ìrọ̀rùn.
1: Àràbà rọ èèyàn. Ewu ìgbà ìrọ̀rùn.
0: Ewu wà nígbà ìrọ̀rùn.
1: Ewu wà nígbà ìrọ̀rùn. Lẹ́ni tí ó bá súnmọ́ lọ́wọ́. Nígbà tí Dáfídì ń sá fún Saulu
0: tó fẹ́ pa.
1: Kò lóbìnrin olóbìnrin. Ẹrun
0: nígbà náà ó súnmọ́ Ọlọ́run, ó béèrè lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹrun píríọ̀dù tó nísinmi díẹ̀.
0: Tára rẹ̀ tù ú ló yọjú lórí ìrìkúrì.
1: Ló sì mú obìnrin yan. Lómi kan mú wa, ó bá dàpọ̀. Ó wà ní kan mú
0: ọkọ rẹ̀ wá látojú ogun.
1: Ó wà ní
0: kó lọ sùn ti ìyàwó rẹ̀ nù ilé. Àwọn èèyàn ń wà lójú ogun.
1: Ó wà ní wa ko e ba n fi si gbogun ti
0: to ti le ko le ku
1: obirin si ara ko ni si ku loju e
0: oro ko on ti dowo bu o
1: o sala loni o
0: oro ko on ti dowo bu ese yen
1: ki olori o sora ko ma ko ba ma yin ki asun aju o sora ko ma ko ba ma yin ki yawo o sora ko ma ko ba oko ki oko o sora ko ma ko ba ya ki omo o sora ko ma ko ba
0: won obi re
1: nitori we pe o gboju ohun ikoko loju olodun ma re to
0: to gbo ti wo ro po se la se pamo
1: o nigba to mo kini olorun wa ran natani si pe kabesi e kan mo sele ninu yin ninu ijoba re oni kini ele kan ni ogo ma gbo ta so ẹnì kan wá ní ẹyọ
0: àgùntàn
1: kékeré kan àlejò wa bá
0: kò wá lè lo ti àgùntàn tí ẹ
1: o fẹ kó dé wà lọ
0: mẹyọ kan tí ẹ tó jó bèrè ó sì pa.
1: ọ̀lẹ́ ni yòókù
0: ìwọ ni ẹni náà
1: àkórí ọ̀rọ̀ ẹni pé ìwọ ni ẹni náà ó ṣe báyìí ó ṣe báyìí ṣetán bá ṣe àbíyá àti ẹ̀rọ
0: ọ̀hún
1: ṣe kò ní irun àkókò ìwúlá wa yóò ọlọ́run wa o tí ò bá sọ ọlọ́run ni kò ní mọ ní bó ṣe rí téèyàn bá súnmọ́ ọlọ́run tó bá gbàdúrà yóò gbà ṣùgbọ́n ọlọ́run kórìíra ẹsẹ̀ ó sì fẹ́rẹ̀ lẹ́sẹ̀ torí bẹ́ẹ̀ ni jésù kristi ṣe wá sáyé tí jésù bá padà dé lọ́wọ́lọ́wọ́ báyìí kì í sọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ mọ́ àwọn ọ̀rọ̀ ìwáṣù yìí ń jáde kí olúkálukú olóore ló pe wá dà ipò tó gbé mi sí tó ní kí n máa ṣàkóso báwo ni mo ti ń ṣe gbogbo ohun tí òun pa mọ́lẹ́yàn ìjọ ọlọ́run tó ó ń bọ̀ kankan láti sá fọlúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀lọ bí bá a ṣe ń wáṣù tó tá à ń ṣe ẹsẹ̀ sì ń di púpọ̀ ọlọ́run sọ pé ẹsẹ̀ ó di púpọ̀ nítorí náà ká má kó bára wa olórí ilé kó bára wa olórí ìlú lè kó bá ìlú nígbà tó bá tọwọ́ bọ̀ nǹkan tí ò ṣe ọlọ́run ò ní dáhùn àdìmọ̀ olórí ìjọ lè kó bá ìjọ nígbà tó bá tọwọ́ bọ̀ nǹkan
0: tí ò yẹ kó yẹ kó tọwọ́ bọ̀
1: nítorí wípé oyè àwọn tó ń fi ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ olúwa nìkan ó sì lọ ọlọ́run dáhùn èèyàn lè kíkú dìde ó lè ṣe kó olúwa sọ pé mi ò mọ orí
0: oníṣẹ́ṣẹ́
1: torórúkọ yẹn lágbára púpọ̀ àwọn kan gbọ́ sábẹ́ orúkọ yẹn
0: wọ́n bọ́ sábẹ́ orúkọ jésù wọ́n fi ń ṣèkà fọ́mọlàkejì
1: bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀
0: ẹlòmíì kọ́ sábẹ́ ó gbọ́ sábẹ́ ẹ̀kọ́ ó gbọ́ sábẹ́ ìmọ̀ ipò yé mi mo yí ọ̀rọ̀ ọlọ́run lé mi ó sì fi ń ṣèkà
1: ojú ọlọ́run tó
0: ẹlòmíì ó wàásù iná ọmọ jáde lára rẹ̀ ogún ọmọ ọgbọ́n pa tẹ́ ẹ bá rí bó ṣe ń wàásù síbẹ̀síbẹ̀
1: kó tó jáde ilé kí ló fa á kan kí ló forí kan inú ìgbìmọ̀ wo ló wà ohun gbogbo lójú olóògùn má lè tó ilé ayé tá a wà yìí ìṣọ́ra wà ẹ̀ ìtàn là ń kọ yìí o à ń sọ̀rọ̀ àwọn bàbá kan lónìí torí wọn ní ìtàn rere ni
0: ìtàn là ń kọ
1: bẹ́ẹ̀ni nítorí náà kí olúkálùkù nírú àkókò yìí kò sọ́ra ohun tá a fi ọ́ ṣàkóso mọ́ hùwà tí ó kó bá àwọn èèyàn
0: níbi tá a fi ọ́ ṣọ́ mọ́ hùwà tí ó fi kó bẹ́ẹ̀ lòmíì
1: bẹ́ẹ̀ni ọkọ lè kó bá ya nígbà tó bá tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ tó rìnrìn kúrin aya lè kó bọ́kọ
0: tí ó lọ kó kòkú kò wálé
1: bẹ́ẹ̀ni ọmọ lè kó bá òbí tẹ bá wojú sórí ìkeje á káàní kó bá ìṣẹ̀lẹ̀ lójú
0: ogun
1: ohun owó omẹ́wò bábẹ́lì ìlú kéréje ogun agbórí wọn jésù àwa ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ wípé abọ́dé ń bẹ nínú àgọ́ gbogbo ìwọ́ tó ń gbọ́rọ̀ mi abọ́dé tó bá ń bẹ lọ́wọ́ rẹ dúlẹ̀ o ká tó wàá mú akáàní kí aṣọ fífún kó mọ kó sọra fún epo.
0: Torí aṣọ funfun elépo ni mo ń wá kiri elépo mo wá laṣọ funfun káàkiri ni.
1: Ẹ̀tẹ́ ẹni iyì ẹ̀tẹ́ ń wá kì í sẹ́ni àbùkù ẹni ẹ̀tẹ́ tí ó bà lórúkọ jẹ́ orúkọ rere sẹ́sàn ju
0: àwọn àtìpátákà lọ
1: gbogbo iṣẹ́ tá a ṣe pátápátápátápá nínú ayé báyìí rí ń bẹ ó ń bẹ láyé ó sì ń bẹ lọ́rùn nítorí náà wàá ìwọ ni ẹni náà bí ènìyàn dá tí ò dá dáadáa
0: ọlọ́wọ́ tún dá
1: gbogbo ìkọ̀kọ̀
0: adájọ́ ayé tó tún dá
1: gbogbo ìkọ̀kọ̀ lójú olódùmarè tó ó rò pé òun ti
2: ohun ti ko mo pa be abe ka kan lo ngo si olo o wa ki gbe o gbadua oluwa ni mo dari gi o sugbon
1: ida oni ta
0: ko nu le re
2: iwo se le ni koko ni sogu aye re bayi won mo awon obirin re bo ta mo de mo ya
1: o de ri be
0: o de sele be
2: won ba to ku ta lo laye e je lo dada iba se pa iku ara gba onda ko ki se wa o le ma tele wa wa mo ni o le lo ro tarara ise teyan ba se gbere da Jesu ma Jesu ti wa saye o ti ku ti jinde o de ti segun iya aye raye ta ba je o ti fe mi edi ki wa se pe ka wa lo gba Jesu ko mu Jesu dani sibi ko mo kokun da sibi iranse kan ko le sin oluwa meji o lati feran kan ko yan kan ni po si o dabi igba to bere ba lo loko meji ko po si bu
0: okunrin obirin o le loko meji o ya fe kan o fi keji le
2: nitori na oni iwo ni okunrin na eje ka koko yera wa wo
0: yera re wo to jojumo
2: won kan so pe Christy Martin wise me yeah no ta lo wa ma sora satan in do dere lo sa
0: ati loru
2: o de n wa ibi ti eniyan weak si iba n ti fe mu nitori pe gbogbo n to ni o te olorun o ni o ba to so lo ba to se eni wa le yo de kan soso
0: gba ta duro obirin ti wo ni lagbala gbogbo awon obirin ati dudu ati funfun ati pupa atayin be lagbala re eni to wa leyo kan soso o tun wa gba mo ti e
2: se ko sele raye ta
0: to nsele o nsele o
2: olowo eyan la tale kaje
0: dada ti o re
2: mo je olowo mi ti rowo re
0: mi si ni san
2: to ba ma lo ko
0: do se gbe mi lo bi to ba wu o
2: sugbon olorun o daun ti o kapawo ko da eni ti o le mu tori oju re kari aye ohun gbogbo ko da eru oke eniyan gan o ma iwo ni eni na iwo lekunrin na o ti koko se daju ara re lojoojumo ni ka ma gbadua ka ma ye rara gbogbo n ta ko jo na ye patapa ko da asorun eyan gan o po wọ́n sì máa lọ ra sọ mi àwa kò ló
0: fún ẹni tó bá tiẹ̀ lórí ọ̀fẹ́ láti tún raṣọ fún ẹni tó bá rí ọ̀fẹ́ ẹ̀wọ̀ ibi tá rẹ̀ wà ibi tí wọ́n ti raṣọ sí lọ́rùn tí ò kù síbi tí wọ́n ti rọ́ gbogbo wọn papọ̀ torí kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú ayé.
2: ohun tó lọ́rùn ò wá fẹ́ ó wà nínú òwe orí kẹfà ẹsẹ 16-19 èké ìwà ibi ọ̀rọ̀ ìlẹ́yìn àti ìwàkiwà ọlọ́run ò fẹ́
0: gbogbo
2: ń tọ́lọ́run ò fẹ́ ká yọ̀wọ́ nbẹ ń tọ́lọ́run fẹ́ yẹn òní ká máa ṣe káàdẹ̀ máa fojoojúmọ́ máa yàrá wa wo ṣe mo sì wà nínú gbàgbọ́ àbí mi ò sínú gbàgbọ́ nítorí pé ní 99% kò páàsì lọ́dọ̀ ọlọ́run 100% ló gbọ́dọ̀ pàdé ìdí náà tá a bá ti tú ọ̀rọ̀
0: 99% ò gba excellent lọ́dọ̀ ọlọ́run 100 yẹn gérégé ni ẹni tí o bá ti gba 100 o máa repeat class ni.
2: torí ngbà tó o bá sọ pé ọ̀dà tó ń bí. gbogbo àwọn ìwà rẹ
0: ò fi ilẹ̀ ò mu tí.
2: ò ń ṣe pé ọkọ jọ ń jà ọfàgọyọ ọmọ ṣe ọ ń gbé ṣe pé ọlọ́lórí burúkú ọmọ ni ọmọ wa ṣe kankan kò ṣe ṣe mọ̀ pé òun gan ti o ti wọ nítorí náà àwọn gbogbo àwọn ìwà tá a kọ́ lẹ́tà sí mọ́ yan.
1: bọ̀lára tó bí.
2: kí sọ́ọ̀lù tó di paul mo ṣe ibi tó ń ṣe nígbà tó ń pa sífánì he was there commanding them ṣùgbọ́n ni ó tó ti gbàwé àṣẹ tó tún lọ sọ́nà damascus tó tún fẹ́ lọ.
0: bẹ́ẹ̀ni kó tó bọ́lọ́run padà
2: ẹ wá wò gbà tó yí padà ẹ wá wò
0: iṣẹ́ tó ṣe
2: tá a bá mú epistle paul kó nu bíbélì mélòó òun gbọ́ sọ òun ní ní tíyà mo jìyà ní ti ṣe mo sì bẹ́ lóòótọ́ lọ́run dárí jí ṣùgbọ́n o jìyà àìsàn kan ń bẹ lára rẹ̀ ẹ̀gún ni
0: torí àgbàlá bí ẹni lànà kọjá ni.
2: nítorí náà ẹ jẹ́ ká ronú pípadà nítorí pé ayé ń lọ
0: ẹ jẹ́ ká ronú pípadà nítorí pé ayé ń lọ ibi náà ni a máa fi kun si pe e je ka ronu ipo wada o
2: tori aye ti de
0: opo aye ti de ka ronu ipo wada opo aye ti de o ba ba lori ofe bi nbo lati gba ipe kan tabi keji opo aye ti de o a nso ni gbogbo
3: ipa
0: gbogbo ka ronu ipo wada o
3: alaafia fun eto
0: alaafia fun bi gbenga mo gba gbenga gbajumo
3: e se epo se opo lorun je o baje o o ki baba te gbe fun eto la kai won ni joba
0: amen
3: ki la di mowo ti de ka te bi logo wa e ja da le le ni ka ti bere fun ore ofe ni odo olorun tori ore ofe ni lati ronu bi wada o
0: amen
3: atemi atemi olorun ko ama se tori ko se to ni wa baje lowo o kan yato oju awon lo ni tori eleran ara ni wa ẹlára ò lè má dẹ́ṣẹ́ ṣùgbọ́n tá a bá ti mọ̀ pẹ́ṣẹ́ inú nǹkan tá a ṣe èyíká ìtì sọ̀rọ̀ òdàrí jẹ́ ìkádẹ́ má padà síbẹ̀ mọ́ àlàáfíà fún rétò.
0: Ẹ ṣé ẹ já mú kàn sí. Hello. Hello.
4: Pẹ̀lú ẹ̀ mà káàárọ̀ ẹ pèsò àbí bàbá wa ọlọ́run àmàtagbára dọ̀tun adìẹ tí ìyàwó ní iṣẹ́ ìrìnṣẹ́ yóò níbi ìṣẹ́ o. Orúkọ tèmi ni ọ̀pẹ́olúwa rotimi olúwa kọ̀ǹté àríṣe ààrẹ aláṣà àpáta ìbàdàn. Ó yẹ ká ṣọ́ra fún ìwà tá a ó máa wò ìwà tá a wù fẹsẹ̀ òkè lórí àwọn ọmọ wa ká má wù ú ká má torí pé àmọ́ wà ń kò kan kò sí nǹkan tí mo fà tí ò fà ká wá lọ sí polù tí ó wà á mú kẹsàn pé o ká gba jésù ní olúwa tí olùgbàlà wa ayé gbogbo wa ni ó dára ẹ kú ètò.
0: Ẹ ṣeun tó bàbá níbi tí adé dúró yìí a ní lórí ọ̀fẹ́ láti gba ìpè kankan sí oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ àwọn ènìyàn tó pọ̀ gan ẹ̀yin náà ní tó pọ̀ tójú sì ti rí tẹ́ ti ní ìrírí nípa ẹ̀ mo ṣì ń wá ọ̀nà ìdọ̀tí ẹ̀ tún padà wá láti sọ fún wa ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ibi tíṣẹ́ ìránṣẹ́ dé àwọn tẹ́ là kọjá ibi iṣẹ́ ìránṣẹ́ yìí tí ì ṣe kékeré.
1: Àtọyún ọ̀nà ni mo ti ń jagun.
0: Láti
1: ìbá kan ọ̀nà mi máa ni tí mo fi gbé fún wa ni a fi yí àsì my mother's womb. Oògùn náà kọ́kọ́ bí ká tó bí mi oògùn oògùn yẹn ọlọ́run kú sínú ọ̀ra àṣẹ ẹni tí ó wà tó ń fún wa lọ́gùn tójọ́ rẹ̀ màmá mi aṣọ lẹ́mi kẹta ìjọ ọ̀sẹ̀ tásìrì tù nítorí kò sí nǹkan
0: ṣe
1: àwa gbọ́njú balẹ̀ ewu.
0: Àwọn kan wà nínú àwọn ìpèníjà tó pọ̀ báyìí láìsí ọ̀nà àbáyọ tí wọ́n ń wòye pé báwo la ṣe fẹ́ rọ́nà àbáyọ àti gbogbo àwọn tí wọ́n lórí ọ̀fẹ́ àti gbọ́ wa láàárọ̀ yìí lórí kíkálukú wa ká ṣàyè padà sọ́dọ̀ ọlọ́run kó lè dé wa nàìjíríà kó lè bọ̀ lọ́wọ́ ogun
1: ẹgbàdúrà fún. Ká má sí

ẹ̀yin olólùgbọ́ ìkànnì tí ó gbàyè ìkànnì táyé ń bẹ̀rí fún ìkànnì táyé ń ṣí fìlà sókè kígbe tuwa lè hóì fún lágẹ̀lú ló ń pèbè ibi tá a ti ń dá kèké lókè ibi tá a ti mú àwọn ètò lọ́kàn òjò ọkọ̀ wá sí ti gbọ́ yìí ọmọ yín náà ni olólùfẹ́ yín àbúrò yín ọ̀rẹ́ yín pàdé yín lórí rédíò ṣíṣí ṣìkìtò ló ń kí yín pé ẹ káàárọ̀ ẹ jẹ́ ká máa tọ́ lọ báyìí. ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ̀yin ọmọ odò àárẹ̀ rẹ̀ ṣìkìtò ló ń kí yín ẹ káàárọ̀. Ibo bi ibo eke na emo ono oga obu na asi mo ono na mma na eburu mpa mpa eke na ebuga kwala olisa bi ni igwe maka na enwere onye ya emewula ihe olisa bi ni igwe meela yi ibo ana m eke na onye obula na ege m nti na ututu a ana m asi unu ututu oma na ebe a ka a na-akpọ gadagidi radio station a ebe a na-ewetala unu nta akụkọ di iche iche ka iwe mata ife ikwesịrị ime mala ife ị na-ekwesịghị ime mala ebe ikwesịrị ịga mala ebe na ikwesịghị ịga mala onye ikwesịrị iso mala onye na ikwesịghị iso lagelu ka a na-akpọkwa n'ebe a nke a ka a na-akpọ True Talk Sunday ọ bụ adị ụnụ nwaanyị nke ụnụ na-akpọ chi chi chikito nke ụnụ ji eje mba n'ebe a n'ụtụtụ a.

ìpínlẹ̀ kankan tí wọn kì í tọ́jú àwọn obìnrin tí wọn kì í dáàbò bo àwọn obìnrin àtàwọn ọmọ obìnrin tí wọn kì í ṣe bó ṣe yẹ sóbìnrin ìpínlẹ̀ yẹn máa ń mì jìgìjìgì ni kò kì í tẹ̀síwájú.

0: in there.
1: Ìdílé kankan tí wọn bá kí ń tọ́jú obìnrin tí wọn kì ń tọ́jú àwọn ọmọ obìnrin ẹ wò ìdílé yẹn dáadáa ọkọ yẹn ò kì ń tẹ̀síwájú. Ọmọ pọ̀pọ̀lọpọ̀ máa ní ó tún dé pẹ̀lú wàhálà ìlórí ọ̀rọ̀ obìnrin àtàwọn ọmọ obìnrin.

àlọ́ lòun sọ fọkùnrin kọkùnrin sùn. Ó wá yọ àṣírí kan nínú ọkùnrin. Ó wá po gbogbo ẹ̀ papọ̀.

0: ṣáájú ọlọ́run làwọn ọmọ ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026, kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì ọlọ́run Ọlá Best ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù ìyanu Olúwa Praise Empire 7 Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé, Prophet Sàmìyè, Pastor Ṣeun Oyewuse, Pastor Wálé Kókóọlá. Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùnkùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀. Inú gbọ̀ngàn Map 21 lórí ring road máa kákò fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́la tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Menda, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Ebu TV, Splash àti Lagilu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
7: Why you dey worry like that? Just use iRecharge.
6: iRecharge? How that one take work?
7: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1 at on your phone.
6: Sharp like that.
7: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
8: Wọ́n mú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbé ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: Old Layout Road ati Solar Street Lights ẹni ọba sanwo ti ẹ lẹẹkan náà ko lanfani lati gba 100 blocks ati 5 bags of cement lọfẹ awọn to ba wa sanwo diẹ diẹ ani oṣu mẹta ni gbọdọ sanwo yẹn tan e tete ma bọ ọfiisi JKJ Builders and Developers Limited to wa ni Odo Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Maniya Ibadan telephone 0707 118 1997 tabi 0808 070 1243
1: Arena jina sile mi Alola wa jina sile mi
2: Ọpọlọpọ bukata la fẹ gbọ ṣùgbọn bí ẹdá ò bá ti lówó lọwọ ẹdá ò lọgbọn nù owó gan lọba ọgbọn ọgbọn
3: akabala so jẹ ki ma buga bra
2: o ya wa jẹ ki jai si jai si Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cash

0: ìpàdé pàtàkì eléyìí tí wọ́n pè àmọ́ fún ètò ààbò fún ti ọdún 2026 eléyìí tó wáyé ní olúlẹ̀wà nílùú Abuja ibẹ̀ náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè àwọn ogun eléyìí tó ń lọ lọ́wọ́ lágbàáyé òun náà ni ó ń da orílẹ̀-èdè wa lọ́wọ́ kọ̀ láti bá kóhun jẹ́ ogun pàápàá jùlọ pẹ̀lú àwọn ìkọlù eléyìí tó jẹ́ pé ó ti wá ń gbogbo báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ti wá rọ ilé-ìgbìmọ̀ àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa láti ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà àti láti ṣe àtìlẹ́yìn fún wọn láti lè bá fún wọn láǹfààní láti lè bá dojúkọ ìwà ipá àti ìwà ìgbésùnmọ̀mí eléyìí tó ti ń gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà kòdí ní àwọn èèyàn eléyìí tuntun ogun nìyí eléyìí tí wọ́n tún ṣe kópa nínú ìkọlù eléyìí tí àwọn agbébọn tí wọ́n kọlù ní agbègbè ti fẹsẹ̀kàn rífì eléyìí tó ń bẹ níjọba àbílẹ̀ arẹwà ní ìpínlẹ̀ ti kẹbílà ọ̀hún nínú ìkọlù ọ̀hún eléyìí tó wáyé ọ̀nà ni gómìnà ìpínlẹ̀ ti kẹbi náà ló ti fi àìdùnnú rẹ̀ hàn tí ó sì kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àti ara eléyìí tí ó sọ àwọn èèyàn wọn nù nínú ìkọlù ọ̀hún nínú àwọn tó ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ọ̀nà ni tó jẹ́ igbákejì gómìnà ẹni tí í ṣe umar tafida eléyìí tí ó rọ àwọn olùgbé ọ̀hún láti sinmi ẹ̀dọ̀ ìpè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ni ó ṣe tún báyìí láti dojúkọ ìwà ìgbésùnmọ̀mí eléyìí tí ó ń pa kúkúrú tí ó sì ń pa gúngùn lára àwọn tó ń bẹ níbi ìpéjọpọ̀ ọ̀hún àti ìkẹ́dàsílẹ̀ láti lọ kí àwọn tí wọ́n sọ àwọn èèyàn wọn nà ọ̀hún náà ni ti ṣe dikan kábì ẹni ti ṣe aláàjì kabir sulaiman eléyìí tó ṣojú fún ẹ̀mí àti agogo aláàjì sulaiman muhammad mira àti àwọn adarí míì ní apá ti ìpínlẹ̀ ti kẹbi àkójọpọ̀ ìròyìn àgbáyé lòdì sí ti gbọ́ láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè níbà yìí ìròyìn tilẹ̀ òkèrè orílẹ̀-èdè ti switzerland náà ni wọ́n mọ dáhùn ìpè lónìí láti mọ̀ bẹ́ẹ̀ wọn gbégbé ìdíkelé àwọn èèyàn eléyìí tí òǹbẹ ní orílẹ̀-èdè wọn sí 10,000,000 níye nínú ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ ti switzerland peoples ilẹ̀ ni wọ́n ti ṣàlàyé ìpè òṣìṣẹ́ eléyìí tí ó sì ṣeṣe láti dé kí àwọn èèyàn kó wọ 10,000,000 péré lórílẹ̀-èdè ọ̀hún ibẹ̀ náà ló jẹ́ pé àwọn tó jẹ́ olùdókòwò àwọn adarí àti àwọn tí ó ní okòwò ní àgbáyé àtàwọn lórílẹ̀-èdè ọ̀hún náà ni wọ́n ṣàlàyé ìpè láti gbé òtílé àwọn èèyàn ọ̀hún náà ni ó ṣe àkóbá ńláńlá àtàwọn ìbí jẹ́ pé àwọn òṣìṣẹ́ náà ni wọn kò rí àǹfààní láti wọlé láti wá ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ilé tí àwọn dá sílẹ̀ orílẹ̀-èdè switzerland náà ló jẹ́ pé àwọn èèyàn ilé tí ó ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè ọ̀hún náà ni ti sún sọ́wọ́ wájú láti ọdún 2002 eléyìí tó jẹ́ pé wọ́n sì tóbi 7,000,000 tó jẹ́ pé báyìí lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè ọ̀hún ó jẹ́ pé àwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ orílẹ̀-èdè ọ̀hún náà ni wọ́n tó 9,000,001 eléyìí tó sì jẹ́ pé ìdá bíi 37% níye náà ló jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè ti switzerland àkójọpọ̀ ìròyìn àgbáyé lòdì sí ti gbọ́yìn láti kọ́ni ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè ní báyìí ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù trousersport náà ni wọ́n ti bèrè owó ilé tuntun 3,300,000 owó euro láti fi agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà chibuike nwawu sílẹ̀ ní sáà eléyìí tí ọba tinubodo agbábọ́ọ̀lù ọ̀hún náà ló ti ní ìpè láti ikọ̀ agbábọ́ọ̀lù ti black sea storm lórílẹ̀-èdè ti austria eléyìí tí wọ́n sì ṣeṣe kí ó lọ nígbà tí oṣù kínní ọdún tó ń bọ̀ tí yóò gbà fi dé níbẹ̀ ló dé pé agbábọ́ọ̀lù ọ̀hún náà ló ti kó ipa ribiribi fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ló sì pé ikọ̀ agbábọ́ọ̀lù ti trousersport náà ló ti gbé owó sílẹ̀ báyìí pé ikọ̀ agbábọ́ọ̀lù tó bá ti lè rí owó ọ̀hún láti san náà ni àwọn yóò yọ̀ǹda agbábọ́ọ̀lù ọ̀hún fún ìròyìn àgbáyé lòdì sí ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè èyí ni òpin ìròyìn fún ti òwúrọ̀ ti tòní fún ọkọ̀jọ kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com ẹbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú Tọ́lá Gilu FM 96.7 Tunde Ọ̀làwọ́ lóòtúrin pẹ̀lú ọ̀làwọ́ ìbùkún Olúwa Lágúnjù Martini Salau lóòtúrin Akúsẹ́mi Oníyo Ẹṣẹ́ Tẹ́ngbọ̀wá.
1: Lágúnjù FM 96.7

0: Ajoki.
1: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọ bá sí kọ da àbí
2: sọ wa da ni
1: àìrọrùnsùn
2: ara títa
1: ságun ságun
2: kẹyàn mẹ dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́
1: kẹyàn máa lè gbápá tẹsẹ̀
2: kí wọ́n máa gbẹ̀yàn ségá
1: torí ọ máa hóye
2: kí nǹkan máa rìn nínú ara
1: ọgbẹ́ inú
2: ìfúnpá gíga
1: ìṣètọ̀
2: katalẹsẹ̀ ọ máa kan yàn gbogbo
1: kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mà kó ti bọ́
2: kẹyàn máa rù máa gbẹ
1: ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn
2: ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀
1: ọ̀nà àbáyọ ti wà báyìí o
2: kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare
1: kòkòrò inú ẹ̀jẹ̀
2: ọ̀rá inú ẹ̀jẹ̀
1: pajápajá àyà jíjá jẹ̀dí
2: àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé
1: ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀
2: aromaleegun
1: ìgbésẹ̀ kọ́mọ́nkíá ní pàtàkì
2: kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá
1: kẹ̀dá ó wà
2: lápárapá ní gbádùn ayé
1: ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú
2: ẹ̀rọ gbàlódé ń bẹ fáyé o
1: láti mọ bí àrùn sápamọ́ sí
2: kàn sí tónítóní Aba Healthcare
1: ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn
2: ẹ̀ka iléeṣẹ́
1: mojoyinlola complex
2: ìwòrò ìbàdàn
1: telephone 08033715988 08033715988
2: ẹ̀ tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀ káàṣì ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

láti mọ ẹni tí ó jẹ́ yóò mọ gbádé ìdíje league àgbà ọjọ́ ilé wa super six yẹn ó lọ o torí pé nílùú port harcourt lénìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ adún láǹfààní láti wáyé bá a bá ń sọ nípa nwfs super six láàrin àwọn obìnrin ìdíje league àgbà ọjọ́ ilé wa ló jẹ́ ti tàwọn obìnrin ló wá dáyọrí mẹ́fà àkọ́kọ́ láti fi mọ ta ni ó gbégbá orókè òní nwfs super six yóò máa láǹfààní láti wáyé ìyẹn nílùú port harcourt bá a bá ń sọ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí níbi tí ẹni tó jẹ́ pé òun náà ló gba ìyẹn ní sáà tó kọjá lọ bá a bá ń sọ nípa defending champion ìyẹn edo queens òun náà ló ń lékè ìyẹn nínú super six yẹn o pẹ̀lú àmì mẹ́sàn-án 9 points òun ló fi ń lékè lónìí edo queens òun àti kọtí bayelsa queens wọn àjọ máa jàjà queens bákan náà

eré ìdárayá ìyẹn lórílẹ̀-èdè Ghana ìyẹn Ministry of Sport lórílẹ̀-èdè Ghana wọ́n ti já ó di mímọ̀ wọ́n ti yan minister wọ́n ti gbé minister jáde ẹni tó jẹ́ alámójútó ìyẹn fún ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Ghana wọ́n ti gbé dìde ìyẹn lórí agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Ghana eléyìí tó ti gbá bọ́ọ̀lù nígbà kan rí nínú kọ̀tì Arsenal wọ́n gbé minister dìde o wípé kíni tó ń ṣẹlẹ̀ kíni tó dé wípé wọ́n deny Thomas Partey party after party wọ́n ò fún visa o ìyẹn kó wọ orílẹ̀-èdè Canada níbi tí wọ́n ti ní ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ kojú orílẹ̀-èdè ti panama wọ́n deny Partey o wọn ò jẹ́ ó wọlé eléyìí ò sí látàrí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kan Thomas Partey ìyẹn ní United Kingdom nílẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn wípé ẹ̀sùn bíi méje o ni wọ́n kà sí Thomas Partey lọ́rùn àwọn ẹ̀sùn yóò ṣe lórí pé ìfipá bá obìnrin lò ni wọ́n kà sí Thomas Partey lọ́rùn ìyẹn ní ìlú London nílẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn àmọ́ ní báyìí nígbàtí ó wá fẹ́ wọ orílẹ̀-èdè Canada fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn immigration ìyẹn àwọn oníbodè lórílẹ̀-èdè Canada níbi wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Thomas Partey ojúwe ara rẹ̀ wọ́n ní amọ̀ yẹn

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrúkà gbà ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Javis PL I Care Foundation ló ń lọgun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank, Charity Cultural Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé 09054448444. Ojúlọ bá ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Àkókò iṣẹ́ àgbáyé tó ti kò 72 hours of God June edition.
4: Ọmọ ayẹni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú bá ránṣẹ́ ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer for your sake. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì ọlọ́run rí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí já sùn. Bí wòlí ẹ̀ mẹ́ta ìwé ojú bàbá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láwọn kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dí yẹn. Pípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹ̀jẹ̀ nínú jáde.
5: Lágìlú FM 96.7.

bákan náà ọmọ tọṣọ ibrahim ẹ ṣe gan ni banji ọlá mi pọ si ẹ ṣe gan ni o ade sọ pé idris of madrid jamiu olaide oni ẹ ṣe gan ni tẹ wa nbẹ yẹn tori tiwa wasiu opeyemi raifu tawa kalitu abiodun ẹ ṣe gan ni o bákan náà abidemi adisa ọlárin wájú mikey ọmọ ìbílẹ̀ ẹ ó ti mú yes láti àpáta gàǹgà ńbàdàn ṣẹ́gun amúsàn mo rí yín bẹ́ẹ̀ dúró re upman you taiwo olóyè adékànmí ẹ ṣe gan ni adébáyọ̀ tìmí lẹ́yìn láti ìyànà fadípẹ̀ yẹn ní akẹ́dẹ̀mí ńbàdàn tí mọ́ ní bàbà ẹjọ́ wà gan máa ní ṣítù kọ́dírì gbogbo yín pátá mo kí o ẹ ṣe gan ni tẹ wà ń bẹ yẹn nítorí tiwa òkè abiodun oyelade gbogbo yín pátá mo kí mo sì tún ń bọ̀ lápá abẹ yẹn mo ń bọ̀ lápá abẹ yẹn odò orílẹ̀-èdè morocco torí pé tá a bá sọ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ lè tó láǹfààní láti wáyé láàrin orílẹ̀-èdè morocco àti orílẹ̀-èdè brazil ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n gba láti alẹ́ àná mọ́júmọ́ wọ òru òní ni láago mọ́kànlá wọn ti bẹ̀rẹ̀ àmì ayò kọ̀ọ̀kan náà láǹfààní láti gba wọlé ara wọn orílẹ̀-èdè morocco ló kọ́kọ́ mi àwọn tó di pé orílẹ̀-èdè brazil láǹfààní

ilẹ̀ Europe kankan ni won bi won si ba ba bere latori bono ye ni ilu Madrid ni e orile ede Canada ni bakan na Nuza Mazarue ninu ko Manchester United ilu Leiderdorp orile ede Netherlands ni Isa Diop ilu Toulouse yen orile ede France Akraf Akimi ilu Madrid ni won bi si orile ede Spain Nael Ayana ni Nancy lohun ti wa orile ede France Ayub Adi recently si yen orile ede France na ni bakan na Temi Zentabi yen ni Strambi Fle yen orile ede Belgium bakan na lomo sori o Lal El Kali Canaos orile ede Belgium na ni Samir El Murabet ilu Strasbourg orile ede France ni lohun ti wa nti e Ismail Inko Saibar ilu Terraza yen orile ede Spain Chadi Riyad yen ni Parma lohun ti wa yen orile ede Spain mọkànlá àkọ́kọ́ ilé tó bẹ̀rẹ̀ ìfigagbága fún orílẹ̀-èdè morocco ìyẹn lánà kojú orílẹ̀-èdè ti brazil ó bí wọn sórílẹ̀-èdè morocco wọn fi ìtàn yẹn balẹ̀ lánàá mo sì wà lórí àkọsílẹ̀ orílẹ̀-èdè morocco nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé rí pé tá a bá ń sọ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ojú ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè brazil àmì

0: $100 sí $150. Wọ́n ní sáwọn olólùfẹ́ àwọn ṣe wo òun á ní tẹ̀lé àwọn lọ ni. Ìfigagbága last match táwọn ó gbà ìyẹn kojú orílẹ̀-èdè ti Ecuador. Wọ́n ní láéláé àwọn ò gbọ́dọ̀ gbọ́pọ̀ àwọn olólùfẹ́ àwọn ò ní lágbára láti tẹ̀lé àwọn lọ. Kàkà bẹ́ẹ̀ kàkà kí lè kú ilẹ̀ ó yà sá ni. Wọ́n ní àwọn ó dá owó jọ ìyẹn fún àwọn olólùfẹ́. Eléyìí tí wọ́n lọ bíi ẹgbẹ̀ta níye ìyẹn 600 German francs tí ó mọ tẹ̀lé wọn káàkiri. Wọ́n ní àwọn ò san owó mọ́tò yìí torí pé àwọn ti gbọ́ pé owó ọkọ̀ ti gbówó lérí pàápàá jùlọ ìyẹn ọkọ̀ ti tojú rin ni o. Torí pé láti Manhattan lọ sí MetLife ìyẹn bá a bá ń sọ nípa pápá àṣírí ibẹ̀ MetLife Stadium wọ́n ti gbọ́ pé láti $13 ó sì fò fẹ̀rẹ̀ ó gbé pẹ̀lú ìyẹ́ rẹ̀ ó jẹ́ $150. Ó ní wọ́n fi wọkọ̀ lọ pápá àṣírí yẹn ìyẹn bá a bá ń sọ nípa New York New Jersey Stadium ilé tó ń bọ̀ ní World MetLife ìyẹn lórílẹ̀-èdè America. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè Germany wọ́n láwọn ó dáwó jọ àwọn ó san owó ọkọ̀ ìyẹn àwọn olólùfẹ́ ikọ̀ àgbàọ̀jẹ́ torílẹ̀-èdè Germany kàkà tí wọn ò fi ní tẹ̀lé àwọn lọ wọ́n láwọn ó dáwó jọ. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn nílẹ̀ Gẹ̀ẹ́sì àwọn èròjà àwọn eléyìí tí wọ́n fi ń ṣe ìgbaradì gẹ́gẹ́ bí ìròyìn ṣe jáde ní ìjẹta irú àwọn èròjà eléyìí tán fi ń ṣe ìgbaradì àwọn alọkóló ń kígbe wọn kò lọ mọ̀jẹ̀ agbọ́kùn sí ń bẹ̀ gbogbo ohun tí ilẹ̀ gẹ̀ẹ́sì yẹn the three lion tí wọ́n kó wá pa wọn fi máa sìgbáradì gbogbo àwọn aṣọ búùtù ni kankan ni gbogbo àwọn equipment yẹn àwọn olè kò lọ o. Àmọ́ ní báyìí àwọn ọlọ́pàá yẹn lórílẹ̀-èdè America àwọn agbófinró wọ́n ti jó di mímọ̀ yìí pé ọwọ́ ti tẹ afurasí méjì o ilé tó jẹ́ pé wọ́n furasí wọn pé wọ́n lọ́wọ́ ń bẹ̀. Bákan náà kẹ̀dẹ̀rẹ́ ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti wá wọ̀rọ̀kọ̀ fi sàdá o torí pé wọ́n ti balẹ̀ báyìí ẹ síbi tí wọ́n ti ń ṣe ìgbaradì wọn bá a bá ń sọ nípa Swope Soccer Village ìyẹn ní Kansas City wọ́n ti ń ṣe ìgbaradì ní tiwọn ti wá wọ̀rọ̀kọ̀ wọ́n ti fi ṣe àdá ní nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn afẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó máa láǹfààní láti wáyé lénìí pàápàá jùlọ láàrin orílẹ̀-èdè Germany àti orílẹ̀-èdè Japan já wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Bákan náà ìròyìn eléyìí lórí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè Brazil àti orílẹ̀-èdè Morocco ọ̀gbẹ́ni Ayala ẹ já wo ìfigagbága láàrin orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Brazil lóòótọ́ egun tégun ni àmì ayò kọ̀ọ̀kan ò ní wọ́n jọ láǹfààní láti gba wọ ilé ara wọn. Àmọ́ ìròyìn kan gẹ́gẹ́ bí àwọn ayànnànà lóríṣiríṣi bí wọ́n ṣe jẹ́ kó jẹ jáde Vinicius Junior ló láǹfààní láti dá àwọn kan yẹn padà fún orílẹ̀-èdè Brazil nítòótọ́ àmì ayò kọ̀ọ̀kan yẹn wọ́n sì gbà lọ bẹ́ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ yìí pé bá a bá ń sọ nípa Vinicius Junior wípé àwọn èèyàn wọ́n di ẹrù lé agbábọ́ọ̀lù lórí pé responsibility orílẹ̀-èdè Brazil lọ́wọ́lọ́wọ́ bá ikọ̀ ilé tí wọ́n kó wà pé orí Vinicius Junior ló wà pé expectation yẹn òun ni ta bá dẹ̀ ní káwo nítòótọ́ òun náà wà la òun ló kọ jù báyìí lọ́wọ́ torí pé bàbá sọ̀rọ̀ Neymar Junior àlàyé ò ìfarapa òjò kò jó gbádùn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ọwọ́ ẹ̀yìn ọwọ́ ọnú náà ló wà láti padà sórílẹ̀-èdè Brazil mi rò pé èèyàn lè sọ ojú yẹn ti pawó rí ni kò lè pawó lọ́wọ́ ìju Finisus Junior lo ama ibi ti mo lo gangan ni pe gege ba awon ayan na se nso lorisirisi pe Finisus Junior ohun lo le gbe iko Brazil lowo won lawon agba ballu lorisirisi awon Casemiro na nbe nbe baba nso nipa tamata si yen ninu ko ti Brentford wi o na wa nbe so koko da lo mi awon ju lo da po mi awon ju baba nso nipa awon ni iko won lorisirisi gbugbo awon agba ball o na nbe lara awon to mi awon ju yen ninu iko e ejawo Finisus Junior sheru yo po fun nja le fi compare nto nbe lori awon delima nigba yen awon kaka awon ronaldo nigba ta won na tele iko agba je orilede brazil wa se Finisus Junior seru yo se si opo ju lorun ogede bayi
1: akudede wo yi atokan akudede wo gbogbo eyan ara le bakan na kiyin ku ojo simi oni eti te fin gbo oni di debi to ma de anawole
0: ami ami
1: atokun la podo temi
0: lafikun ko to di pe e lo jina kin ku gbogbo e papo iroyin kan abi ka so pe iyan na kan ojo di mimo yi pe oluko ni Carlo Ancelotti wi pe o wa lara nti won fi gba oluko ni tori Finisus Junior lati your best jade pe tori pe oluko ni sise pelu Finisus Junior ri iyen ninu ko ti Real Madrid pe o wa lara nkan ti won fi gba oluko ni Carlo Ancelotti
1: atokun la podo temi nti o je kin le so pe erun yen poju lori Finisus Junior ni pe tori pe inu ko to ti ba bo
0: yen ninu ko ti Real
1: Madrid oju to ti ropun
0: to ti rosa
1: ko si nkan kan to fe baru re leru aimoye defender ni ru won ti pade ta kiri agbalaye
0: aimoye ifigagbaga ile to fon na oju ni ru won ti gba
1: ni ru won si ti gba so lati ko eru yen le lori ke se po tobi julo
0: ko tobi julo
1: ko tobi julo
0: ah baba ma nso nipa iko agba oje torilede Brazil lati igba ti idije ife eye agbaye ti bere boya ni odun 1930 eleketa le logun 23rd edition ru ere iko agba oje orilede Brazil padanu kankan
1: be
0: won ni akosile yen bakan na awon ni won gba idije iju
1: be
0: Finisus Junior esi leru yen opo
1: idi ti a fi le mo so be ni pe ti o ba pe arakunrin yi omokunrin pe ko le mo ko mo gba ballu ninu egbe agba ballu
0: Real Madrid la le so
1: so pe ko ti si ifigagbaga ti Finisus Junior ti gba to je pe ibi te ti ro pe yo ti fa koyo gan ni o tun ti fa koyo
0: be ta ba de so nipa prayer ni to to
1: aimo ye prayer na ti pa pa
0: tawo ololufe o de ye
1: mo tun wo de ye si
0: atalatako wo de ye si lori papa
1: so o de tun fa koyo so emi ori bi eni pe eru to poju lori e because nkan teyan ba mo se tolorun fi ran ti ki ba se pe awon nkan kokan ti o ni suru fun iba ti lokiki ju be yen lo le ati mo soro ka pe wa na ba le je bi ru Messi ni ti o kin soro ni gbogbo igba Finisus Junior ba ti lokiki ju be yen lo because awon oro ti mo so won tun ti se kini kan fun mi o emi ni won bu ni
0: kini o ri pe I mo soro I mo face si gbogbo nkan to ba sele gan lori kore eyin ori bi pe ngan lojo jare igba ni tori pe baba wo ko Brazil ta ba yowo Finisus Junior n toto agba ballu melo na ni o lenu ntemi fe fayo nbe ni pe lai mo soro lai mo face si awon oro lai dake je ero pe o le de ibi o de igana
1: eyin ro be ni because ni opo gba mi ifo ti won ba buyan teyin o ba soro e get olorun mo bless eru yan be ni but oro to so lo je even lo je ko lose Ballon d'Or because emi ori nkan ti Pedri gbangba yen abi Rodri jare
0: Rodri
1: to gbangba yen to fi ju Finisus Junior lo because awon aspect ton mo fi mu Ballon d'Or o ni ju Rodri lo sugbon won kan wo pe we
0: eyin le eyin le soyun amo ibe nko ni ibi ta nlo e wa ja wo oro eleyi ti won so yi pe tori ifini o na ka wo e pe tori ti e gan ni iko agba oje orilede Brazil ni won se gba oluko ni Carlo Ancelotti lati fi your best finisher junior jade
1: tori pe o se dada ni asiko igba ti Carlo Ancelotti je oluko ni won ninu egbe Real Madrid e ri pe ngbogbo gba yen ko ti si player tan gbe wa ngba yen to fe bori Vinicius Junior except igba ti won se to ba se gbe kini gan wa
0: gan Kylian Mbappe
1: ki loruko e omo England yi
0: Jude Bellingham
1: ma gbe wa under shadow du Vinicius Junior
0: lo ti se o ti e prove are yen ni sa akoko to dara
1: to ko o kan prove
0: ni under shadow re ni isin bayi owo onu lo ti
1: owo onu lo wa
0: owo onu lo wa oju yen pa oju
1: ta ba ti soro leyin lo Kylian Mbappe ni mo le so pe o fe ni wait die
0: ju lo
1: Vinicius Junior lo so la podo ti
0: so iyen ni pe eru orilede Brazil
1: o to gbe o se fun ni skipo yen o make sense
0: eyan o tun je ki ila yi o tun ko ki player tun ko lori e
1: die dikun die lorun re
0: beni awon ayala won lo to gbe iyen ba ba nso nipa Vinicius Junior oluko ni Carlo Ancelotti nigba ton fi oro wa lenu wo lana iyen leyin ifese won se oni se ri ni kini to pa iko Brazil gangan ori pe ni abala akoko o se bakan oluko ni Carlo Ancelotti o gbo oro yen mo lenu o ni lo to ni labala akoko he played poorly pa ni pe eyan o ti e gba nkan kan rara awon o da to lori

méjìdínlógún báyìí. Ọlọ́run ba kú túbọ̀ mọ ṣe ikú ní ìsinmi fún bàbá. Gbogbo ọmọ Màlétí. Adé ẹ̀mí ọmọọba. Èèyàn Súnmi Adédúbú. Èèyàn Akeem Adédúbú. Ó bàbá Usman yẹn. Ọ̀nàrẹ́bù Usman. Ìfigagbága ìdíje eléètò ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́ yìí. Mẹ́wàá agbábọ́ọ̀lù mẹ́wàá àkọ́kọ́. Tí wọ́n dá ìyẹn nínú ìdíje yìí. Máa bá ń sọ nípa the 10 best players in the 2026 World Cup. Wọ́n ránkì wọn o. Wọ́n ránkì wọn. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ipò ẹlẹ́ẹ̀kẹwàá kí n mú mẹ́wàá àkọ́kọ́ wá fún yín. Declan Rice ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Bruno Fernandes ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án ló wà. Fitia ọmọ bíbí orílẹ̀-èdè Portugal yẹn òun àti Bruno Fernandes. Fitia ń bẹ nípò ẹlẹ́ẹ̀kẹjọ. Vinicius Junior tá ń san pa ẹ̀yìn. Ipò ẹlẹ́ẹ̀keje ló wà. Bákan náà Michael Olise. Ọmọ bíbí orílẹ̀-èdè France yẹn nínú ikọ̀ ti Bayern Munich ipò ẹlẹ́ẹ̀kẹfà ló wà. Erling Haaland ń bẹ nípò ẹlẹ́ẹ̀karùn-ún. Ọmọ bíbí orílẹ̀-èdè Norway. Usman Dembele ipò kẹrin ló wà. Orílẹ̀-èdè France. Harry Kane láti ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ó ń bẹ nípò kẹta. Lamine Yamal ipò kejì ló wà. Kylian Mbappe ló ń bẹ nípò àkọ́kọ́. Tá a bá ń sọ nípa the 10 best player in the 2026 World Cup. Ó ṣe ránkì wọn nìyẹn. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ruben Amorim yẹn olùkọ́ni ikọ̀ ti Manchester United nígbà kan rí. Ó ní ikọ̀ ti AC Milan. Àwọn ayọ̀ tún dé Ọlátẹ́jú nìyẹn owó bàbá Milan. Gbogbo odò ọ̀nà mọ́dí ayùn rẹ ò ní bàjẹ́. Aláṣẹ San Siro. Ruben Amorim. Ó ń bẹ lára àwọn olùkọ́ni eléyìí tó ń léwájú o. Ti ikọ̀ AC Milan. Tí wọ́n ń wò lójú báyìí. Orí pé láti ìgbà tó ti kúrò nínú ikọ̀ ti Manchester United. Ìyẹn Ruben Amorim. Kò rí iṣẹ́ kankan gbà o. Àmọ́ ní báyìí. Òun ló ń lékè báyìí lára àwọn olùkọ́ni. Eléyìí ti ikọ̀ ti AC Milan fẹ́ gbà. Láti ìgbà tí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ Maxi Allegri. Bákan náà olùkọ́ni fún ikọ̀ ti Crystal Palace nígbà kan rí bàbá ń sọ nípa Oliver Glasner. Wọ́n jọ ń sọ wọn lójú ni. Àmọ́ Ruben Amorim. Òun ni ọwọ́ rẹ̀ ń lékè. Òun lọ́wọ́ ẹ̀ ń lékè. Ìyẹn nínú àwọn olùkọ́ni eléyìí tí wọ́n fẹ́ gbà. Kylian Mbappe. Kylian Mbappe. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún pé àgbọ́pẹ́ ti fọn fèrè ẹ máa ń fọn fèrè ní àfèrè yẹn flu yọ ọdún bíi méjì ló mọ̀ fi kọ́sẹ̀ rẹ̀ tó mọ̀ fi máa ń fọn káàkiri. Ó ní àmọ́ òun fẹ́ mú wọ inú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bóun ṣe máa ń fọn yẹn òun fẹ́ display ẹ̀. Bọ́lọ́n bá wá ṣeun ìfigagbága kojú orílẹ̀-èdè Senegal. Ó ní bóun bá ti mi àwọn. Jubilation yẹn. Celebration yẹn. Ó ní bóun ṣe máa ń fọn fèrè ńgbà yẹn. Òun lòun ó ṣe dáwọ́ ọ̀dùnnú. Ìfigagbága yẹn kẹ̀dẹ̀rí. Ìyẹn máa wáyé ní ọjọ́ Tuesday yẹn lọ́túnla òde. France Senegal. June 16 ló máa láǹfààní láti wáyé láago mẹ́jọ láṣálẹ̀. Ìyẹn ní New Jersey Stadium. New Jersey Stadium lórílẹ̀-èdè America. Níbẹ̀ ló ti máa láǹfààní láti wáyé. Gbọ́n mi dáadáa. Àkọ̀ráyè bàbá mi ẹni Ọlọ́run mọ̀. Ìyẹn ní Illinois City. Ní Chicago lórílẹ̀-èdè America. Bàbá mi ẹni Ọlọ́run mọ̀. Ẹ ṣeun gan ni o. Ẹṣin mọ ni tí fífọwọ́ rẹ̀ báyìí. Fàì mọ́ ni rí ṣì ń ṣe ni lóore. Ẹ ṣe gan ni o. Lórílẹ̀-èdè America.

0: bákan náà 46-36 ló parí ẹ̀ ta lẹ́ni tó ni owó ìyẹn fún ti tọ̀sán tòní kó tó di pé a máa fi yìí ṣe lọ orin gi fún ìgbà kọ́kọ́ báyìí wọn ò gbé o wọn ò gbé fún ìgbà kọ́kọ́ 0703 ló bẹ̀rẹ̀ 46-36 okay kí n pè fún ìgbà ẹlẹ́ẹ̀kejì bá ti ń pè nígbà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí tí wọn ò bá tún gbé a jẹ́ pé a ti delete number ẹ nìyẹn a ti mú ẹlòmíín kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ èrò pọ̀ eléyìí tí wọ́n láǹfààní láti play káàṣì ẹ̀ tó bọ́lọ́ ń ṣe pé yóò rínú okay.
1: The customer you're calling is not answering. Please try again.
0: Ati delete yen.

0: Lagilu FM 96.7 Oki Gajoki.
1: Sunday
2: Oyoyo
1: pẹlu Folakemi Mighty.
2: Folakemi Mighty
1: ni gbogbo ọjọ Sunday aago méjìlá àbọ̀ sí aago méjì àbọ̀ sán yóò tarogun lálálá. Sunday Oyoyo pẹlu Folakemi Mighty.
2: Folakemi Mighty
1: ni gbogbo ọjọ Sunday aago méjìlá àbọ̀ sí aago méjì àbọ̀ sán yóò

0: tó ọpẹ́ ni fún ọlọ́run ọba lókè ọrun fún àǹfààní àti èrè ọ̀fẹ́ tó fún èmi àti ẹ̀yìn pé kí a tún jọ pàdé lọ́sàn-án ti tòní òní yìí tó jẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 2026 tẹ́bá gbọ́jú sókè tẹ́wọ́ ago yín ẹ rí wípé ìṣẹ́jú mẹ́wàá ti kọjá lára ago kan báyìí a wá wà ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lágẹ̀lẹ̀ 96.7 fm ibẹ̀ ẹ̀hó náà lẹ ti ń gbóhùn fọlákẹ́mi máìtì lọ́sàn-án ti tòní a dúpẹ́ lẹ́ẹ̀kan sí ọba òkè tó jẹ́ kémi àti yín ká tún pàdé ètò sunday oyoyo òun náà ni a tún mú wá sí etí gbọ̀nyìn mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi tí wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ mo gbà ládùúrà wípé a máa ro tuntun mú wá lágbára ìlédùá so èmi ni kọ̀ọ̀kan ni mo wà ń bí abibọlá sadiq wà ń bí àwọn tèmi náà wà ní social media ìyẹn àwọn tó ń jẹ́ kí ẹ máa rí wa wò lórí facebook lọ́sàn-án yìí tó bá jẹ́ pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí facebook ẹ rí dájú wípé ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ká tiẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ ti wà ń bẹ̀ mo ti rí àtẹ̀jíṣẹ́ yín o ṣeun ọ̀làdì púpọ̀ wọ́n ní ẹkú ètò àwọn kí wa láti gbáre mú ní ìlú ìbàdàn so àwọn tó jẹ́ pò ní òun ni ọjọ́ òbí wọn mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ mo sì ń fi taratara gbàdúrà wípé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run ọkọ̀ yín àbalẹ̀ inú yín adùn gbogbo ohun tẹ́ ń fẹ́ ní ti dáadáa ọlọ́run bá mi òkè ayọ̀ǹda ẹ fún yín mo kí ọ ọmọrẹ́mi bákindé o ṣeun so lọ́sàn-án ti tòní a tún ti mú ohun kan wá sí etí gbọ́ gbogbo wa mo sì gbàgbọ́ wípé a ṣe gbogbo wa láǹfààní àwa níní kólókó má lọ sóko àní ní kólódò má lọ sódò nítorí oníkálukú ìdíṣẹ́ wọn náà ni wọ́n gbọ́dọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe wá ń díṣẹ́ tèmi báyìí ṣùgbọ́n tẹ bá ti ń lọ okun tẹ ń lọ odò gbogbo ibikíbi tẹ bá wà ẹ rí dájú wípé ẹ gbé sí ìkànnì lágẹ̀lẹ̀ 96.7 fm kí àdìjọ máa gbádùn ara wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ló ṣe máa rí gbogbo ọjọ́ tá a bá ti la ojú báyìí òun ni wọ́n bí àwọn ọmọ kan sílé ayé àgbà aládùúrà wípé àwọn ọmọ yìí wọn gbélé ayé ṣerere láṣẹ ìlédùá tó bá lóhùn kan àbí méjì tẹ́ ẹ̀ rántí lọ́sàn-án ti tòní gbogbo aládùúrà wípé ọlọ́run á jẹ́ ká máa rántí ayọ̀ bó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ làwọn kan náà rántí àwọn èèyàn tí wọ́n tó ti lọ gbàládùúrà wípé ọlọ́run àdẹ̀lẹ̀ fún wọn eléyìí òun la fi rántí gbogbo àwọn ọmọ tó wà ní àhámọ́ àwọn ajínigbé báyìí ó jọ ohun tó kọ wá lóminú wọn ò máa tí rí wọn gbà padà wọn ò tí ì padà wá sílé à ń bẹ àwọn ìjọba wa àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé kan ṣohun tó kàn àti eléyìí tó tọ́ gbàládùúrà wípé ọlọ́run á jẹ́ kí omi àlàáfíà nílẹ̀ nàìjíríà kí ó túbọ̀ máa tòrò láṣẹ ìlédùá àmì oṣù kẹfà yìí ó ní àyàsọ́tọ̀ fún àwọn ọkùnrin láti máa sọ̀rọ̀ nípa ìlera ọkàn wọn àti mental health ẹgbàmí láyè láti pè bẹ́ẹ̀ yẹn wọ́n ní tábà wo àwa èèyàn spirit ìyẹn ẹ̀mí soul ọkọ̀ àti ara òun ni ó papọ̀ mẹ́ta ìlú papọ̀ tó fi di àwa èèyàn lódidi bàbá ṣe ń tọ́jú ara wa a gbọ́dọ̀ tọ́jú ẹ̀mí ká sì tọ́jú ọkàn wa ṣùgbọ́n tá a bá wo lọ wò bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin tí kìí jẹ́ kí ó dá tó máa ń tí ìjẹ́ kan ti ẹ̀ fi ọkàn sí pé àwọn náà gan ẹ̀jẹ̀ ló ń lọ ní ló ń ṣàn ní ara wọn ẹ̀jẹ̀ àmúlẹ̀yọ kọ̀ọ̀kan lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo àgbáyé ti panu pọ̀ wípé òun la fi ṣàyájọ́ àwọn bàbá eléyìí tá à ń pè ní father's day ìyẹn ni 21st of June 2026 ó ní gbogbo ayé panu pọ̀ láti fi ṣe àyájọ́ ọdún àwọn bàbá ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ oṣù June yìí òun ni a fi ń sọ̀rọ̀ nípa mental health ìyẹn ti àwọn ọkùnrin tá a bá wá ní ká wò lónìí yìí a fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn ọkùnrin wa e ti mo wi pe emi o fi oro awon okunrin emi o ki fi se rara ati rara nitori ta ba ni kawo awon gangan ni opo to di lemu awon lo lorun fi se ori awon kan ma so pe obirin ni orun pe ba se pin na ni yen ti e kon la wa so sugbon ni in society wa awon okunrin ohun na ni ori lo ta awon kan ti ma so ke obirin na kini kan to ba ti dori meji o si di won e jara mu be yen ka gba be ta ba wa wo lati kekere ni won ti ma so fun opolopo awon okunrin e wi pe mo ya ke o ti nkan ba se gege bi okunrin o bodo ki wani okunrin o bodo fi han to ba re tabi to ba ni kudie kudie ko ye kokunrin ko fi yen han bi won se wa dagba ti won di baba ti won di oko ti won di egbon okunrin ti won di olupese ti won di oludari ati eni to da bobo gbogbo eyan patapata on lo dabi eni pe agbekele won awon la n diro mo sugbon a ki fi gbogbo ara bere pe bawo gangan lawon okunrin se se bawo ni won se n cope pe lawon orisirisi nkan to n sele ilera won ni toko ni temi ati ni tara ai saba bere taba ki n fokan lobe okunrin ni won o ye kan le cope o ye kan wa okay nje ti nkan ba se okunrin to ba wa bu sekun bamu to kan sunkun se won ni so yi pe eleyi o ti e le eleyi o ti e ko sako ko n sako ni se ewo ohun ni fun okunrin lati fi han yi pe o re mi emi mi o gbe mo mo fe simi abike bo ba se re okunrin to o gbodo sa ma tesi waju be na ni ti nkan ba wa se okunrin to dun le mi se wo ni fun okunrin lati ke ko ti e ke kodo ti re wo ti re wo ti so se wo ni nigba mi okunrin mama la won kan to le gidi gan o ma la koja o adun won dori emi won nigba mi wa ri won poju won kan ma pon sugbon pe won so ekun yen eh o dabi ewo fun won se de mo pa wa obirin bi nkan se wa gbamu ati busegun bele mi o lowo lara ekun lo se ma ma sun bo fese kan to le mu mora asa sunkun na ni nitori pe agba pe obirin ni wana why not ade tun gba pe ta ba sunkun arokunrin re wa bele mi o lowo lo yo sunkun bi inu re lomi yo sunkun bi ise wa le gidigidi gan fun to je pe o ri orisirisi wahala ni dise yo sunkun bi elomi gan obirin mi ti nu e ba dun gan a tun sunkun tori nu e dun sugbon ti okunrin ti nu e ba dun e mara won surprise orisirisi to ma ji fa won okunrin yen to wu won gan pe ko sunkun wa fe gbe mi pe guy man up masukun you know orisirisi nkan because ekun sisun it's a show of emotion and so pe eyan na ni wa nigba ti nkan ba doju e boya ni ti dada abodi keji o ni elomi man sukun sugbon lapa kini ata pa keji yen nje eyin ri ti okunrin ba sukun gege bi eni pe ko ti e lagbara abi a le so wi pe ti okunrin ba sunkun wahala yen ti poju fun ni you know orisirisi ni nje eyin ti ri ibi ti baba le ile to ti sunkun ri se ti ri ibi ti oko egbon lokunrin abi omo yin okunrin to ti sunkun ri fun gbogbo awon okunrin ti won gbo wa losan toni nje o ti ni igba kan to dabi eni pe wahala yen po fun yin o di ori emi o le gidi gan ni o be se wa le fi wahala yi te se le fi eni burden yi han o ni pe esun eku nigba te wa so tun yen nje je ke se wa ro pe pata e o ti fall under re wo lo si wa benu je ko wa lo benu je wa nsuku abi se teyan ba sunkun gege bi okunrin njo je nkan to le royan lowo bi gba teyan ba sunkun ta re fuye egbon mi sola ko lo ma ba mi toju e bi to se mo ge igba kan mo kon de wa I felt very heavy mo wa invest in joye mo kon gbe phone mi mo de pe won brother mi kilo se ti ma lanu bayi mo ko bere ti ni sunkun ni so ma wa bole ekun so ma duro so broke ni so lu eni so fail ni ekun sha ni mo de nsun to ba je omo yin okunrin lo sunrun ekun be aboko yin abegbon yin to sha jokunrin to sunkun je ni ma ro yi pe ki wa lo le to yen sugbon sha won okunrin so lanfani ati fi iru emotion ye se won ni anfani ati fi won ni anbo a so ron pa e cha lu jojo
1: Oladilu FM 96.7
2: Je ti gbo wi pe iron ti de fun gbogbo eni to fe sanwo na tabi ra token
3: license lo office IBDC
2: pelu lana iRecharge boju ese ni o
4: bawo la se le ma lo iRecharge
2: e download iRecharge app ni App Store tabi Play Store yin e si iRecharge app yin e te number meter sori e lati ra token sori prepaid IBDC yin loju ese tabi ke te *6606*1# ke te le igbese yoku lati sanwo yin ni seju aya beni bakan na meter kokan lo ti ni apo asun kan soso Belly master, where you sit till I lie? The kitty tells it is our story.
3: Let by BDC talking ye.
4: I can see www.irecharge.ng. Lati bere loni.
5: iRecharge for wo noni ronu.
6: Flash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo omo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹwà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
12: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
13: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. wòlíì àgbà bọ́ọ̀sì ọlọ́run ọlá best ṣẹ̀wọ̀lẹ̀ jésù ìyanu olúwa praise empire seven hallelujah dance drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ prophet faith ọmọlé prophet sàmìyẹ pastor ṣeun oyewuse pastor wálé kókóọlá sunday june 14 ni ó gbìnà yá láago kan ọ̀sán kùndùnsì fún unique fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀ inú gbọ̀ngàn map 21 lórí ring road máa kàkún fàyà ó yá ẹ lè pe swagger papa tẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́la tàbí table reservation 0706 596 1824 triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn unique fertility pop cola smg logistics hexagon rice gold mender skylight towers homes and properties kec groups street tavern able tv splash àti lagelu fm ló ṣagbátẹ̀wò ìpolongo.
14: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
15: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
14: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
15: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
14: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
15: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.

say, get it down, I'm 80.

0: lójú mi.
1: Kí ló dé? Ṣẹ́yìn lẹ ń tẹ̀ mọ́ra ni pọ́kùnrin ni Mr. Oluwarotimi mi kò gbọ́dọ̀ sunkún àfẹ́kùn ọ̀ni ò wá.
0: Ẹkún yẹn ni o jáde o àti pé ìgbà míì náà tó bá jẹ́ pé nínú ilé mi ni màá tẹ̀ mọ́ra. Ẹ mọ̀ pé tẹ́kún bá wá oge irúgbà tí ìyá mi kú ní ìsìn ìgbà tẹ́kún jáde. Gbọ̀gẹ́ wá tẹ́kún tí mò ń pariwo oge mo sábẹ̀ rí kó mi ṣe ń jáde lójú mi. Níbi tó jẹ́ pé àwọn obìnrin ti ń pariwo ìyá òfin mi kọ̀ọ̀kan. So mo wá rí pé ó dàbí pàwọ ọkùnrin nǹkan tó fi máa ń rí bẹ́ẹ̀ ni pé ẹkún máa ń gbọ̀n wá. Ṣùgbọ́n àní fẹ́ sún pòròpòrò ká lè máa mú ọkàn àwọn èèyàn wa lé sí àmọ́kànlé o ẹkún rí ò lè da nǹkan tó ti bàjẹ́ mọ́ o. Tábá wo lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹkún èdè solution sí ṣòro. So torí ẹ̀ làwọn tún máa ń wò pé kí la fẹ́ bá kú sunkún ní bá ká sọ pé èèyàn ló kú sí bó sunkún dò ní dọ̀la kò ní kẹ́ni tó ti kú kó jí. So kún di eléyìí ó kó wá bẹ́tà kí èèyàn wulẹ̀ wá ọ̀nà àbáyọ èyí tí èèyàn ti máa sunkún yẹn o ojú tèmi fi rí nìyẹn o.
1: Ẹ ṣe mi sọ̀lú ààrẹ tí wọ́n lọ́nà àbáyọ ló kù kì í ṣe tẹkún. Ó dá hello ẹ ká sọ. Hello. Tó jẹ́ mẹ́ta ẹ ká sọ o. Ìyẹn ti rè. Hello.
2: Hello.
1: Ẹ ká sọ sá.
2: Ẹnu ká sọ o Fọlákẹ́mi.
1: Yes sir, ẹ ká sọ sá.
2: Ọmọ olóríire.
1: Ẹ ṣeun sá.
2: Àdúrà rẹ̀ àgbà.
1: Àmì.
2: Wọ́n lọ àbọ̀ tó jọ̀ mi àdójú ọkọ rẹ̀ náà.
1: Àmì.
2: Ọ̀rọ̀ tí o sọ fún ayé ọ̀rọ̀ fẹ́ ìpútáǹtì mi.
1: Ok.
2: Lóòótọ́ ọkùnrin máa ń yá àmúmọ́ra. Ṣùgbọ́n àmúmọ́ra ó lójú ibi tó tọ́ sí. Ó jẹ́ ẹni tí ọmọ rẹ̀ tá a ṣe aláìsí tí ò ní ẹ sọkún. Kò sẹ́ni tí a rí ìyàwó ẹ̀ tí ó kú tí ò ní sọkún. Kò sẹ́ni tí a rí bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀ tí ò ní sọkún. Ọ̀rẹ́ mẹ́rin wà kọ́súnmọ́ nìyàn kọ́súnmọ́ kọ́ dàbí iṣẹ́ ara ẹni. Tún mìíràn bá ṣẹlẹ̀ sí ọ̀yà ọbẹ̀ ẹkún ṣùgbọ́n kẹ̀ jẹ́ pé olùmíràn lánú o. Tí èèyàn bá lánú ọ bá rí ẹgbẹ́rẹ́ mẹ́rin o kì í ṣe òdì abọ́lójú ẹ̀.
1: Dádì kí lorúkọ yín sá.
2: Emmanuel Oladiwaju ọmọ ìdásẹ́.
1: Ẹ ṣeun tẹ pé wá.
2: Láti lé sà tó bí jẹ́ nìyẹn. Adúlá wa gbà.
1: Ẹ ṣeun.
2: Ojú mi sì wá.
1: Ẹ ṣeun.
2: Ọjọ́ àbọ̀ ẹ mọ̀ sí.
1: Ẹ ṣeun. Ǹjẹ́ ara ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn ọkùnrin ni ẹ̀yin iṣẹ́ lọ́mọ ọkùnrin ṣe ti sọ fún ọmọkùnrin yín rí wípé rọ́ o kò sí nǹkan tí ìbá ṣe ó gbọ́dọ̀ bomi lójú ẹ ló ẹ ká sọ.
3: Mọ́mí o wà á pẹ́ láyé. Fọlákẹ́mi ìyẹyẹ wà á jẹun ọmọ.
1: Àmì. Àmì.
3: Ẹgbẹ́ ètò.
1: Ẹ ṣeun ẹ ká sọ ẹ̀yin náà
3: jẹun ọmọ. Orúkọ tèmi ni kò fún ṣì láti olóde ìbàdàn.
1: Ẹ ṣeun sá.
3: Mọ́mí.
1: Ẹ ṣeun
3: sá. Ẹ ṣeun. Tẹ́rí wọ́n pe kínní kan ní human fitness. Tí ẹ bá ní human fitness kò sí nǹkan. Sẹ́rí tẹ́lẹ̀ mi bá ẹ̀dáwọ́ ṣe dé tí mò ń jáde lọ. Tó mú wá ẹ mọ̀ ìbára condition ní physical challenge bá ní. Tó mú wá ṣubú. Tó mú ṣubú. Ẹni yẹn ò mọ rí. Àmọ́ ó dẹ̀ ń sokún torí pé òun tó rí mi tí mo ṣubú sínú gọ́tà. Ẹ wá worí èèyàn yẹn ká wá sọ pé bóyá nǹkan kan tó tún wà hot bóyá ẹnìkan tó súnmọ́ ló ṣaláìsí. Ẹ wo ẹ̀mọ́ṣọ́nà tó máa fi bẹ̀rẹ̀ sí ń gbára dálẹ̀.
1: Ẹni tẹ́ni pé fi ẹ̀mọ́ṣọ̀ hàn yìí ṣọ́kùnrin ni àbóbìnrin.
3: Ọkùnrin ni. Even ó wà ṣọ́ọ̀kì gan láti lè wá ẹ̀pọ̀ àwọn ọ̀pọ̀ ó ṣù gbà mí láti lè wá gbé mi dìde gan. Ó kàn ń sokún ni pé ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. So irú èmi ń sìn tí nǹkan bá ká mi lára yàtọ̀ sí gbogbo yéèyàn ń ṣaláìsí lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀hún ju màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sokún. So ẹ̀mọ́ inú yẹn ó dàbí ní ẹ̀jẹ̀ ló wà. So ẹlòmíì bẹ̀ ni kéèyàn fò látòrí kókó àti bẹ́bọ́lẹ̀ á dájú pa ni.
1: Ṣé ìwà máa irú ọkùnrin tẹ́wá ni wọ́n sunkún yẹn? Ìjẹ́ ìwà máa wò wọ́n bí ẹni tí ò bí ojo? Àbí bíi pé.
3: Ọ̀pọ̀ ló jó. Ẹlòmíì wà tó ṣe pé dábà ń sọ fún yín pé ẹni báyìí ló wùwà bí báyìí. Ẹ tún máa dá ìṣubú yà. Ẹni tó ṣe pé kò lè jẹ ẹ máa lọ́kàn bí ẹ máa gbé kò lè dáyọ́ pa.
1: Ó dà kò fọ́ṣì yẹn gẹ́gẹ́ bí ọkùnrin ṣé ẹ rántíjọ́ tẹ sunkún tán ẹ̀yọ́ mi lójú last.
3: Ìjọ ti dájú ní ṣaláìsí àtijọ́ tí ẹni tó jẹ́ tó ẹni yẹn kí ẹ̀ fún mi mọ́ ni kò jẹ́ fẹ́ kéde pa ni kò fẹ́ kí n ráre ojẹ ha ijọbe salaisi mo soko
1: e wa ma rira yin bi obirin lojo yen pe a se mi ti wa
3: ni e a ni ba mi go tun wo pe a ko gbeji ju lo ge geju ba lo ni
1: le sele
3: ni pa wa mi go ba na go pe a ebe ni ode ni ko mura emotional anse ni bi a ba se family ni ju ju ju so ni mo mo e mo te ni ka ba wa go ba ko impact e lo ti ni live yen ti re ni e wa salaisi lojiji a èyàn máa ń jẹ kí nǹkan yẹn bá gùn mí wọnú egungun tó o dá yìí ọlọ́run ní kan pín sọ́rọ̀ gbogbo wa pẹ̀lú ìgbẹ́ náà
1: àìṣẹ̀lẹ̀
3: àbúrò ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ́lẹ̀ ìwọ̀n kan wa
1: tó
3: o dẹ̀ ní kéde fún ẹnìkan kan yín fún wa pẹ̀lú ìgbẹ́ náà
1: ẹ
3: tí tò kò fún sí mi láti ní
1: ìdí ẹ̀ṣẹ̀ kò fún sí kàmú tọ̀rọ̀ pé èèyàn ti ẹ̀ ṣàìsí kàmú yẹn kúrò ńbẹ ìyẹn kò sí ni tó bá ṣe èèyàn bóyá bàbá àbí ìyá àbí ẹni tẹ́yọ nífẹ̀ẹ́ sí ìyẹn mo mọ̀ ìmí ni pé tó bá ta bá fẹ́ express ẹ̀ náà ká má sọ olórí ètò yìí o ṣùgbọ́n káwọn nǹkan míì ṣẹlẹ̀ bóyá bíyá bíi pé o lose iṣẹ́ ẹ̀ àbí gbogbo ẹ̀kọ́ ti ẹ̀sọ́ ṣé nǹkan òun ṣédé sùn kéèyàn má sọ nǹkan kan nù gan mo ti pọ yàtọ̀ sí pé bóyá ó sọ nǹkan nu o àbí anything o ìyẹn ti ẹ̀kọ́ kí gbogbo ẹ̀ ti ẹ̀sọ́ ẹ̀ mo báwọn obìnrin ṣe máa ń déédéé show emotions yẹn tí ọkùnrin bá ṣe bẹ́ẹ̀ ṣá máa rí wọn gẹ́gẹ́ bí ọkùnrin tí ò tọkùnrin hello hello
4: hello hello
1: hello ẹ ká sọ sà
4: ká sọ ẹ kú iṣẹ́ olúwa torí sí olúwa lẹ́sẹ̀
1: bẹ́ẹ̀ ni sà kí ló orúkọ yín bọ̀ lẹ́tí ń pè wá àmì
4: ọkùnrin tó bá ń sọ kó tó ní nǹkan tó bá ń ṣẹlẹ̀ bí àánú bá ṣe pọ̀ sí lára gbogbo kálukú ni ìdí kálukú bá ṣe láàánú ẹ̀ dà sí ilé mi ti mọ̀ n sọ̀rọ̀ àyè méjì náà ọjọ́ mẹ́rin.
1: You will be 90 in October, sir. Daddy, ṣe mo ẹni suru daddy mi gbọ́ yín dada ẹlẹ́mà 90 ní October.
4: Bẹ́ẹ̀ni.
1: Wow, ẹ dàgbà.
4: Nígbà tí ìyàwó mi kú 5 months ago. Nígbà tí bá ti rí wọ́tò rẹ̀ gan-an, ó tún máa ń sọ fún ìsìn. Ó tún bẹ́ẹ̀ kálukú bá ti láàdúrà sí ìfẹ́ ìyẹn sí ìtọ́mọ mú ìrẹ́wà.
1: So lọ́nà tí yín kì í ṣe èèwọ̀ fún ọkùnrin láti sunkún àbí láti fi. Kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
4: Adékúnlé Adéagbó lorúkọ mi láti rí àmúṣin.
1: Ẹ tún pẹ́ jù báyìí lọ fún alágbára Ọlọ́run.
4: Àmì wa yìí náà ní kúlẹ̀wé o.
1: Àmì wà ó 90. Àmì àmì àmì àmì.
4: Kí lorúkọ yín sẹ́ni ẹlẹ́ni òní gbàdé yín sí.
1: Àmì.
4: Sẹ́yìn àtọkọ yín ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ yín o.
1: Àmì.
4: Àmọ́yìn náà wà dẹ́ni ńlá wọ́n dẹ́ni
1: pàtàkì.
4: Àmì. Ó dolo kìkì sí rere o.
1: Àmì.
4: Yóò dára fún yín o.
1: Àmì. Àmì.
4: Orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Àmì. Àmì. Àmì. Ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa. Ẹ ṣeun bàbá Adéagbò ẹ ṣeun. Ìkànnì Lágẹ̀lú 96.7 FM ibẹ̀ òun lè ti ń gbọ́ wa. Hello ẹ ká sàn.
5: Hello.
1: Ẹ ká sàn sà.
5: Ẹ tu ètò náà Fọlákẹ́mi.
1: Ẹ ṣeun sà.
5: Alhaji ọmọwé Ayélabogo láti Lambàtẹ.
1: Ẹ ṣeun sà.
5: Àwọn Yorùbá ní ẹkún alẹ́ ẹkún àárọ̀ ẹkún òru Ọlọ́run má jà sùn fún mi.
1: Àmì.
5: Wọ́n tábà wò ó àwọn ẹkún ìdùn ló ń bẹ o. Ìdọ́kùnrin tó máa ń sunkún jù nìyẹn. Nítorí kan pé o lè ṣe tàbólì tọ́ ẹ lọ́wọ́. Tó bá tún yẹn lọ́wọ́ yẹn á sunkún. Ṣùgbọ́n ìyàtọ̀ àánú ẹkún obìnrin àtọkùnrin. Obìnrin bá ń sunkún gbogbo ilé ni ó mọ̀ pé ó ń sunkún. Ọkùnrin ni ibi tó bá wà ó lè jẹ́ ní yàrá tó dẹ̀ máa sunkún ṣùgbọ́n kò ní kí gbé jáde. Obìnrin ẹ máa gbọ́gbé obìnrin ó lè máa fẹsẹ̀ jinlẹ̀ ó lè máa kí gbé gbogbo yẹn ó fi mọ̀. Ọkùnrin ọkùnrin àtẹ ìgbàmí ní sójú kò ní máa kí pé. Òwò fún àpèjẹ fún ìgbà sunkún ìdùnnú èèyàn rí pé nǹka ẹ̀yàn ẹ dé àwọn ọ̀sẹ̀ máa gbé tó wá ń pa bàbá rẹ̀ lẹ́kún
1: báyìí.
5: Ó lè má jẹ kó kan ṣe kì í ṣe kan àbúrò ṣùgbọ́n nǹkan ìdùnnú ni.
1: Tó
5: rí ẹ rú wa yìí náà rí tó jẹ́ pé èèyàn fẹ́ máa sunkún. Bí ọ̀ kì í jẹ́ gbogbo ìkò ní àtúrátì
1: àwọn
5: ìbájúbìnrin ni. So ẹ̀mọ́sà obìnrin àìrìwó pọ̀ ìgbé wà bẹ́ ká sọ̀rọ̀ pé gbogbo yẹn gbọ́. Nǹkan tó tọ́kùn obìnrin wá sunkún sí ọkùnrin ò ní sunkún bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ̀yìn gbọ́dọ̀ ní ẹ̀mọ́sàn.
1: Alájẹ́ ọmọwé Ayélabogo.
5: náà.
1: Ǹjẹ́ irú ẹkún dùn ní ǹjẹ́ o ti ṣe yín rí?
5: Báyọ̀ bẹ́ẹ̀ tọ́nà bí ẹ láìmọye ìgbà.
1: Kí ló ṣẹlẹ̀ ṣe ẹ̀bùn wa gbọ́?
5: Àkọ́kọ́ first time máa kọ́ lọ sí Hajj. Mo débẹ̀ mo rí ìyẹn tí mi rí rí. Ìyẹn dàbí kọ̀ǹkan tí o gbọ́ tí o tẹ́ ìwé pọ̀ tí wọ́n
1: kọ́ ta
5: kí náà mo wá wà láàrin àwọn ìbẹ́ẹ̀.
1: Ọmọ
5: ìlú yẹn ìyẹn ní latest kejì láìpẹ́ ìgbà tí mo gba dọ́pẹ́ ìdíkì. Ní occasion yẹn àwọn èmi dògbà dá láàrin àwọn ẹni ńlá báyìí tí ẹ wà ń bẹ
1: ẹgbẹ́ àpọ́nlé
5: owó pọ̀ lọ́ba yẹn. Mo kẹ̀ ṣàdúrà pé ẹkún dùn ní kọ́lọ́run bí a máa sùn.
1: Àmì Ọlọ́run.
5: Àmì máa sùn fún ẹkún ẹkún tó dáa.
1: Àmì.
5: Ẹkún gbàǹdì àní máa sùn.
1: Àmì.
5: Látẹ̀mí ìdá fi hàn.
1: Àmì ọmọwé ayé labogo ẹ máa ti lọ. Nígbà tí wọ́n fi àmì ẹ̀yẹ yẹn dayin ní ọ̀la tẹ́ ṣiṣẹ́ gbà. Ǹjẹ́ nígbà tẹ́ ẹ̀ ń sunkún yẹn ṣé ẹ cover up ni ẹ fẹ́ káwọn èèyàn rí yín àbí ẹ mind you just wanted to express yourself?
5: The day tí a ṣe confrontation táwọn ẹgbẹ́ sí bí mọ́ mi tí mo rí gbogbo àwọn èèyàn èmi dé láti bọ́ lójú ìwọ̀ kí pé ìyẹn máa máa pé pé kíní kan bọ̀ wọ́n sáré
1: pé bẹ́ẹ̀ni omi ń bọ́ lójú yín bẹ́ẹ̀ni
5: ìyá ṣe mi náà ní ilé ìtọ́sí
1: torí
5: bẹ́ẹ̀ ni ṣe ẹmọ yìí láti tí ò ti lọ kó tó di kó gbà
1: àti wàhálà tí wọ́n á ṣe bẹ́ẹ̀ni
5: ìṣe ọlọ́ọ̀ba ṣe nírọ̀rùn èèyàn á dúpẹ́ àsùn fún àwọn ìdùnnú
1: bẹ́ẹ̀ni
5: lágbẹ́ ọlọ́run èyí gan àti fámìlì yẹn kún dùn lẹ́ máa sùn àti gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn òṣìṣẹ́ nígbà yẹn
1: ìyájí
5: ọmọ ìyá ilá gbogbo.
1: Ẹ ṣeun alájí ẹ pẹ fún wa tó máa gboyè mọ́yè lágbára ọlọ́run kò ṣe nǹkan tó easy o PhD máa kí sáàni. Hello ẹ kàsán.
6: Hello Aunty Bola Kẹ́mi.
1: Ẹ kàsán sáà.
6: Ẹ wà dáadáa good afternoon.
1: Good afternoon to you too.
6: Happy Sunday.
1: Happy Sunday to you. What's your name or where are you calling us from?
6: God bless you. Omi kwesi ni oyi pada. Emi na ni Ayomede Onimoto lati ilu Ilanilate.
1: Ejai Akinyi.
6: Akunjẹmẹ ta Jesu Olagide Oni Ibaje orukọ Jesu.
1: Ami Ọlọrun.
6: Gbogbo awọn akọgbọ eto yii asọkunrin asobinrin aini orogun ẹkun.
1: Ami.
6: Ṣẹlẹ gba mi. Ìgbà ní ìsinmi ìwọ̀n bá dùn ẹgbẹ́ ohun tí ọ̀gá mi àlájì ara ẹ̀ lábúrú sọ.
1: Bẹ́ẹ̀ni.
6: Nígbà tí mo kọ́kọ́ ra mọ́tò kurukuru. Mo sun ẹkún. Ní pé ìjẹ́ èmi náà lè turú jọ.
1: Láti
6: ráhùn kan
1: yìí.
6: Ìjẹ́ ọlọ́run kò ṣe ohun tí ìyẹn lè ṣe mí lóore.
1: Kí
6: ló dẹ̀ bí padà mò ń gbìn tẹ́lẹ̀.
1: Tí
6: mi ò dẹ̀rẹ̀ sí ẹ̀gbẹ́ mo lò sí ní mọ́tò.
1: Tí
6: mo wá turú ẹ̀jẹ̀ mo wá lọ bá ẹ̀ ẹni ẹ wá ní àwọn ọgbẹ́ ni wọ́n ṣáná ní ẹni ẹ bá lọ nípa nǹkó yẹn wá pèsè àdàrà mọ́tò yẹn fún mi. Bílẹ̀ tí wọ́n gbé mọ́tò yẹn dé báyìí mo bú sẹ́kù ni pé àti ọlọ́run ń gbẹ́sà. Mọ́tò yẹn lèmi náà lọ́lọ́run wá fi ẹni ẹṣẹ́ olóore ní inú ilé ní ẹ̀wá mo wá ń dè yẹn náà ayé. Bẹ́ẹ̀ ra mọ́tò mò ń ta débi pé mò ń ra fúnra mi nísinsìnyí ò ní ìgbà ọkọ lọ́wọ́ ẹni bọ̀dì. Báwo lèèyàn ṣe ti pé pé àṣẹ ọlọ́run lè ṣe nǹkan
1: yìí.
6: Èmi lọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ìgbà mi ìgbà tó yẹ pé kí nǹkan dáadáa bá ṣẹlẹ̀ sí yàn láti ju yẹn. Tó bẹ̀ jẹ́ pé kéèyàn ò bá sunkún ayé ààrẹ gbà kó máa sọ fún ẹgbẹ́ kan ti ṣẹlẹ̀ sí pé ayé ò ti tá a sì yóò fi gbé ọ̀rọ̀ ẹ lọ bòmí àbẹ́rẹ́ lágbájá ni. Nǹkan máa ṣẹlẹ̀ sí náà ní náà di ẹ̀dá ìṣẹ́yẹ́ ṣe é ṣe bàbá yẹn lè jù bàbá yẹn lè papòdà.
1: Yéèyàn
6: lè pọ̀ èèyàn gbọ́dọ̀ bara jẹ́
1: ìgbà
6: kéèyàn ò bá sunkún àwọn èèyàn á rò pé ìyá ẹ máa kú bàbá ẹ máa kòkò máa sunkún. Bọ́sá fún ṣe ẹwu ẹwù àwọn ọmọ wa tí wọ́n bọ́ sí gbogbo mọ̀ṣọ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń wo fídíò tó ti di àgbà mọ́.
1: Èèyàn á máa wú ni o sì bó ṣe lè jẹ́.
6: Ọ̀nà kan tọ́ nìyẹn o.
1: Ìyẹn wá ní ṣe bẹ́ẹ̀ yàn jọ́kùnrin àbẹ́yàn òjóbìnrin àánú àṣeyàn. Bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá wa dá wọn padà láyọ̀ ni.
6: Ìsúnkún yẹn ó pé oṣù.
1: Bẹ́ẹ̀ni.
6: Bọ́sá fún ẹsẹ̀ yìí síbi tẹ́ wà yẹn ẹnìkan lè ṣe okùnfà ẹ̀fẹ́ di bíbẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
6: Tí ẹ bá rẹ sí orí ẹyin yẹn sì ẹ máa jókòó ẹ máa jókòó bá I thank God o.
1: Bẹ́ẹ̀ni.
6: Ọlọ́run mà ṣe wọn o. Ó ṣe ṣe ẹkún ló wà pé má gba sunkún ìbànújẹ́.
1: Àmì.
6: Lórúkọ Jésù gba dáàbò bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀ pa ní sunkún ìbànújẹ́ o.
1: Àmì.
6: Ẹkú ètò
1: Ayọ̀mídé Onímọ́tò. Ẹṣẹ̀ Olúwa Ayọ̀mídé Onímọ́tò láti lo
6: láàrin àtẹ. I love you my mommy.
1: Thank you. I love you too. Thank you sir. Ẹṣẹ̀ ń tẹ̀pẹ̀ wá. Ìkànnì Lágélú 96.7 FM ibẹ̀ òun lẹ ti ń gbọ́ wa lórí ètò Sunday Oyoyo Fọlákẹ́mi Maiti on loruko temi nje awon okunrin wa ti a ba ri won ton la nkan koja to wa ja si pe won busekun boya nkan ton la koja o leju emi won lo ni abi ke o kan dede su won ki se gbogbo igba le yan ma sunkun wi pe nitori pe o lose nkan rara. Hello, we ka so.
7: Ah, hello ma pe to
1: e ka so sa
7: ambale ati olede America
1: Mr. Mbali o to ojo omo 10 years mi gba ti mo gbo yin last.
7: Ah, ya wa le ba
1: e seun
7: a ku dede o yin
1: e seun
7: seri ti oro te mu wa e seri okunrin o le ke
1: kilo de
7: ah e go to ke ba ke nko baje
1: e je nbo
7: o si le to seri igba ti mami mi otoro obinrin wi mi dagba.
1: Okay.
7: Oya mi mo gba. O gbe lohun dagba. So ti gba ba le tan toro mi mami mi ko mi lepo to po gan. Mm. One year. O dera kun ni. Mo mo lu formula e ti gba ba le tan. O wa ni suru. O wa dera fun. E ko yo wa ro lati se. So igba mi to pe ti mo ba ni gbabai to ba gba be ti kire ba lo gwo lowo mama mi o ni ah se mo so fo bai se mo lo mo se be ye. So o je ki kini ye ko wa mo mi la brother temi ti e pe bi gbe lara mi niyan tabi pe o fi n pa emi lopo de pe o se ma ri lodo opolopo yen na pelu eko ti won ko lodo awon bi won tabi de pe ko si bi ke se le to ya temi ti prepare mi ahead ye sugbo ojo ti nkan wa le kan yeye si le mu mara mo ojo ti ya eku
1: bawo le se wa express ara yin gba te le ekun
7: mo mo so pala be ko koda bo mi se njade lara mi ni mo omi e ke njade ni tori to ku ba ku mi so kun mi bo lu ju mi o wo ku ba ku mi so ko sugbo ojo ti o ni mi ku iyawo mi nigba to ku o lo bora le o iye iyawo mi o lo bora le o si mi lorun ni e wu be mo so ko so ko so ko mo so ko lo ba lu wa si nigeria
1: sawale so wi pe Mr. Mbali o to okunrin ni fun eku to sun yen abi ara pe yan show emotions
7: seri di obokunrin oto olomo di ari wahala
1: ami
7: ti wahala won oro boju pe lowo lera bi de se be wu ti wahala to ba je mi yan ba de eyi ti yo ba tun sukun gan yo tun dan kan mi fi yan la.
1: On the other side se nu yin ti dun to inu yin ti duri to ye pe wa sukun to mi yo loju yin
7: ah bene.

0: ó ní mọ kọrin kan nígbà tí mo wà lọ́dọ̀ wọn wá ní yunifásitì dára ibi táwọn
1: ọmọwé wà
0: ibẹ lọmọ
1: mi ló lọ bọba dàgbà
0: kọlùwàgbẹwọn
1: débẹ.
0: Bọ́mì mi mo ò sọ pé kó ló bá wọn débẹ gbogbo ọmọ wọn débẹ ní ẹ mọ wú. Ọjọ́ tó máa bẹ́ẹ̀ ṣe gba tó bọ́mì mi ẹ wá tẹ̀lé ní débẹ̀ wọn àtàwọn ẹ̀gbọ́n mi. Ẹgẹ́ mo sọ bọ́mì mo á wò wé yẹ ní abàlẹ̀ ṣe ọ̀kárì ṣẹ́rí oṣù ọ̀kárì jẹ́ wú yẹ. Omi ló jáde lójú
2: lórí yín bá wú
0: orí ìgbà àwọn
2: ọmọ ẹgbẹ́ bú ẹkún
0: lórí àwọn ọmọ tí mò ń kórí wọn ni mo rántí.
2: Ìyẹn ni pé àti àgírí wípé kì í ṣe pé ọkùnrin ò tọkùnrin lọkùnrin ṣe ń sunkún ẹ ṣeun tẹ pé wá. Ẹ̀gà wọn lórí àwọn bá wú làwọn bá bú sẹ́kún gbàámu pé àwọn náà rí láyé táwọn wà ẹ̀. Hello.
3: Hello, Adesola Kemi.
2: Ẹ ká sọ sá.
3: Ẹ máa kó sinmi léni.
2: Yes, sir.
3: Kì í ṣe tọmọkùnrin ò tọmọkùnrin tó bá ń sunkún.
2: Bẹ́ẹ̀ni kí lorúkọ yín.
3: Kí lorúkọ
2: yín.
3: Orúkọ mi ni Mr. SOA. Láti Àlàáfíà Quarters Lápẹtẹ.
2: Ẹ ṣeun.
3: Ṣé fẹ́ gbọ́ mà?
2: Mo ń gbọ́ yín.
3: Ní ọjọ́ tí mo kọ́kọ́ bí àkọ́bí mi láyé. Mo omi mi ò mọbi tí omi ẹkún yẹn ti wá tí mo ti bẹ̀rẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí sun ẹkún táwọn yìí.
2: Ní hospital.
3: Ní èmi àtọ̀rẹ́ mi tájọ lọ sí hospital nígbà tá à ń bọ̀. Bí wọ́n tẹ̀ wá sọ fún mi pé mo
2: bí ọmọ
3: mo ní mo bí ọmọ. Mo bí ọmọ mo pèlẹ́ mi tàbí mo ṣe bẹ̀rẹ̀ sí sun ẹkún táwọn yìí nìyẹn.
2: Nọ́mbà mi yín tì.
3: Mo ya jẹ́ gbígbóná jáde lára lọ́jọ́ náà. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yóò kì í ṣe ọmọdé lọ́jọ́ orí o. I'm over 60.
2: Ọmọ ọdún mélòó ni yín nígbà tẹ kọ́kọ́ bí ọmọ àkọ́kọ́ yẹn?
3: Lẹ́sà sún bóyá bí 40 plus.
2: Ok, tó ṣe díẹ̀ nìyẹn kẹ́ tó bí ọmọ àkọ́kọ́.
3: Kì í ṣe pé bóyá pé èèyàn ò tọkùnrin tàbí èèyàn ò láyà. Tí nǹkan bá ju nǹkan lọ wọ́n ní tí ya tó gbogbo ẹni bá ju ya ẹni lọ ìyálà pé ìdùnnú tí ò ṣe pamọ́ra fún mi ni lọ́dún náà. Mo dùn sí ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí bàbá mi tún kú ní 96 pé bàbá tèmi àti ẹ̀jọ́ máa ń jókòó tá a jọ máa ń sọ̀rọ̀ táwọn máa ń rò pé 5-6 ni wá mi mà ní rí bàbá ẹ̀ mọ́. Àǹtí Fọlákẹ́mi ma ọdún ìlú pọ́gbọ́n ọdún tí bàbá mi jáde láyé. Ní ọjọ́ tí déètì wọ́n tún pé tí a fi wọ́n mo tún fẹ́ sunkún ní May 18 lọ́dún yìí.
2: Lọ́dún yìí.
3: Bẹ́ẹ̀ ni
2: ìyá mi nínú olú àpò tó gbẹ̀kùn
3: lára mi. Wọ́n láti sọ fún mi pé ṣé are you able to true born again lóòótọ́ ṣá.
2: Jésù Olúwa wa gan sunkún. Jesus wept. John 11:35 Ele kọjá ọ̀run born again.
3: Bó ṣe jẹ́ nìyẹn
2: ọlọ́run àwọn ẹ̀kú ìlú. Ẹ ṣeun tẹ́ pé wá Mr. SOA, God bless you. O ní agbára. Hello, ẹ ká sọ.
4: Hello, ẹ ká sọ ma.
2: Now, you are the first woman calling if I'm right. Kí lorúkọ yín bọ̀lẹ́tì ń pè wá.
4: Mo ti pè mí tọpẹ láti olúbàdàn.
2: Láti olúbàdàn, ẹ ṣeun tẹ́ ń pè wá.
4: Yes, ma, happy Sunday, ma.
2: Same to you, any 1 minute.
4: Ok, kò sí ẹni tí ò kí ń sunkún. Kò sẹ́ tí ò lè sunkún because there is one part of our brain that is tó jẹ́ pé emotional. So àwọn ìṣẹ̀lẹ̀ tó bá wá ń ṣẹlẹ̀ ló máa ń jẹ́ kéèyàn sunkún. Àwọn ẹlòmíì tí ìṣẹ̀lẹ̀ ìtẹ́bá ẹlòmíì wà tí nǹkan kan bá ṣe tó bá ṣe ń ro kinní yẹn omi mo máa jábọ́ lójú ẹ̀.
2: Jábọ́ lójú ẹ̀ bẹ́ẹ̀ni.
4: Kò bá àjọkùnrin o kò bá àjọbìnrin.
2: Bẹ́ẹ̀ni.
4: Àwọn ọkùnrin gan máa ń sun ọ̀hún náà máa ń sun ẹkún jù bọ́ẹ́ ọ̀hún fẹ́ kéèyàn mọ̀.
2: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n á dọ́gbọ́n lọ sí kọ́nà. Wọ́n á gbé sára. Wọ́n á lọ sunkún ní kọ́nà.
2: Bẹ́ẹ̀ni.
4: So kò sẹ́ni tó.
2: So it is not a sign of weakness.
4: No, yes.
2: Ǹjẹ́ ẹ̀yin máa ń encourage àwọn ọkùnrin tó wà around bóyá ọmọ bóyá ọkọ bóyá bàbá wípé tí nǹkan bá ń ṣe yín tó bá jẹ́ kú ni ẹ sún síta.
4: Mo máa ń encourage wọn pé ẹ sunkún kán sunkún yẹn máa ní ìlú máa ń sọ fún pé sunkún sí mi lọ́rùn jáde
2: sunkún
4: síra wa lọ́rùn sunkún sí mi lọ́rùn.
2: Ẹ
4: ṣeun so by time wọ́n máa sunkún yẹn jáde wọ́n á feel relief.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
4: So máa encourage wọn máa ní kán sunkún sí mi lọ́rùn so máa hug wọn.
2: Ẹ ṣeun sunkún sí mi lọ́rùn. Mrs. Temi Tokwe, thank you so much.
0: Hello
2: ẹ ká sọ sá.
0: Mo máa kí yín ẹ kú iṣẹ́ ìlú ẹ mọ̀mọ́ ṣe o.
2: Ẹ ṣeun.
0: Sàyé ìdáta ọkàn láti tàgbà kí ọ̀ràn yàn bá dùn.
2: Mr. Saheed Ṣàlàfí Àlẹwà.
0: Adúpẹ́ fọlọ́ ẹ̀rí àti Tèmi Tọ́pẹ́. Wọ́n láwọn ò ní sunkún sí mi lọ́rùn.
2: Sunkún sí mi lọ́rùn.
0: Kádìjọ máa drag.
2: Yes.
0: A ní sunkún bànújẹ́ lágbọ́rọ̀ náà. Ẹ̀kún ayọ̀ láàmọ̀ sun. Ṣé mo gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ irú ìdá ṣe rí ẹkún sísun yẹn lóòótọ́ ọkùnrin lámùmọ́ra lóòótọ́ ṣòye yín ṣùgbọ́n ẹkún yẹn ó kàn máa ma wá náà ni orí yàn bá wú pàápàá ẹ mọ̀ pé orí a mọ́ wú jura wọn lọ so nǹkan akán jìjì ní ara yàn ìyá kan ẹ̀pọ̀ mi bẹ́ẹ̀ sí ń dá lójú yàn tí ó ti yẹyìn tó dàbí ní ọjọ́ wo ni ó ti ṣe díẹ̀ náà tí mo lè rántí pé mo sunkún gbẹ̀yìn èmi àti ìyàwó mi la kàn jọ ní ọ̀rọ̀ kan ṣé mọ̀ kò wọ́n sí nǹkan tó ṣe kíní o ṣé mọ̀ ó pọ̀ kan tẹ̀ wá sunkún bí ó bá ń ṣe wípé bóyá bó ṣe jẹ́ ṣé mọ̀ orí mi kan wù
2: tó bá wù gan-an ọlọ́run ọba
0: o ṣe mọ̀ yọmi lójú ni kí a ṣe mọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣá
2: ẹ ṣeun tó
0: kú wa ọdún ìwọ ni wa ẹ kú ètò kò ní bá jẹ
2: fún gbogbo àwọn èèyàn tó bá dá sí tó lọ́sàn tò ní Mr. Oluwari to be self contained Emmanuel Ọlọ́láriwájú Kofúṣi Adékúnlé Adéagbo Alhaji Ọmọwé Oyè Ayé Labogo Ayomede Onímọ̀tò láti Lanlatẹ Amberley Azeez Mr. X Oyè Mrs. Temi Tọ́pẹ́ láti Olúbadà àti Saheed Àtàkọ́kọ́ pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ń gbìyànjú láti pè wá ṣùgbọ́n tí àǹfààní ò gbà wá láyè láti gbé ìpè wọn ẹ ṣeun gidi gan ni àwọn tó fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí Facebook náà ẹ ṣeun gidi gan ni ẹ má gbàgbé nígbà míì àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ní agbára jù tọ́lọ́kàn jù gan gbà míì kì í àwọn gan kì kò sí pé kò sáǹfààní fún wọn láti sunkún àwọn ọkùnrin tó jẹ́ wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń gbé tí wọ́n ní a lot of responsibilities àǹfààní wà fún wọn láti show emotion láti sunkún ṣùgbọ́n èèyàn wá ní ká fojú wò wọ́n pé àwọn eléyìí ò tó ọkùnrin àbí kankan nígbà míì ìdẹ̀lélẹ̀ ó lè jẹ́ kó ayọ̀ ó lè jẹ́ pé èèyàn reflect ohun tí ohun tó ti ṣẹlẹ̀ sí ẹ nígbà tán rí ó lè jẹ́ pé ìdúpẹ́ ó lè jẹ́ nkankan ṣùgbọ́n kò ní wípé ọkùnrin ò tó ọkùnrin tí ọkùnrin bá ń fi emotions hàn tó bá wá ń sunkún tẹ bá wá lọkùnrin bẹ́ẹ̀ ní agbègbè yín àbáyíká yín ìyẹn ni kẹ máa fojú tẹ́ńbẹ́ lù wọ́n kẹ máa kàn wọ́n lábùkù pé àti ní ìsọ̀rọ̀ ní ìsìn ẹ̀sìn tí mo sunkún ìsìn lẹ́wàá rárá o èèyàn òun náà làwọn ọkùnrin ìyá kan náà olóbí àwọn náà so ẹ ṣeun tẹ ń gbọ wá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àtúpàdé lágbára ọlọ́wọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ náà láti àyẹ́jọ́ àwọn bàbá ẹ gbáradì nítorí pé kí ni yóò ní agbára gidi gan ni títí dìgbà kan ẹ tọ́jú ara yín Fọlákẹ́mi Mike lórúkọ mi ẹ dáríjì àwọn tó ṣẹ̀yìn ẹ jẹun tó dá lásìkò máa rí yín ẹ má gbé kúrò ní ìkànnì lágbára 96.7 FM.

0: nígbà tá a lè bá wọn fi dígò tilẹ̀ o tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026 kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà Bọ́ìsì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Priest Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀ inú gbọ̀ngàn Map 21 lórí ring road máa kákòó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Menda Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
1: Press Concert Season 10 ìyìnpọ̀nbẹ́lẹ̀ la máa dá padà fún ọlọ́run ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kemi Robot Date Friday 19th June 2026 Venue Hall of Grace Jogos Center Liberty Road Ibadan ló ti máa wáyé o by 8 PM prompt aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry evangelist Dr. Bola Ààrẹ BC Aláwíyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Bukola Bekes Yetude Ààrẹ Àpèkẹ́ Ọlá Rẹ̀mílẹ́kún Amos BBO Olúwalóni BC Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo Dáre POP Fúnmi VOP Kẹ́mi Amadasun Adamilọ́lá Alábí The Convener is Kemi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbẹ́lẹ́ season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run Kemi Robot lọ́lọ́run fi ìròyìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace Jogo Event Center Liberty Road Ìbàdàn Maximum Security Guaranteed ètò ààbò tó mú yẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbẹ́lẹ́ yìí lórúkọ Jésù. Be there.
2: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 PM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Ṣolarin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
10: Lágelú FM 96.7.

0: ṣe program náà lọ́dà wa wọ́n rówó gbà láti lè lọ sí school sí so that tán bá fi ìmọ̀ kún ìmọ̀ wọ́n tún lè certificate wọ́n tún lè wúlò níbi iṣẹ́ so àwọn èrè tá à ń rí níbẹ̀ nìyẹn.
1: Mr. Denide, thank you very much
0: okay,
1: for
0: sir.
1: Calling.
0: Okay, sir. Yeah.
1: Lori Facebook, as you need a caller to call, Abdul Rashid or Lawali Eshew, one Oga, our Mr. Cooperative Doctor. I hope he's doing fine. I get that is all I can pay. One word that one can be waffling with Dick and Bill Miran, Toba Dose Tombo, Agbara Long. Egbun won lori eto yi Abdul Rashid Olawale bakan na ni belated happy belated democracy day eyin na se o talin benbi hello
2: hello
1: e ka san o ki loruko yin ejo ibole tin pe wa
2: oko temi lati Ibadan
1: igboruko yin sir
2: lati orita challenge Ibadan oruko mi ni chukwu mawafo
1: e ba wa soro.
2: Yes, sir. Mo fẹ bẹrẹ pe kini ireti cooperative ma je lati ko won register egbe iyen akoko ekeji ofin wo lo de eni to nse cooperative to lohun se mo ti se ti le ise o se palaga ni
1: e se gan ni ibere yin pin si meji abi
3: first one
1: okay oya
3: the first one ti eyan ba register tun ba register cooperative society
1: ise
3: pelu ijoba o fokan bale gan lori pe e si ni e se nkan koko gbangbale wa so ijoba le ni aye fun yin lati le ma wa ye yin wo ni ore kore wa de le ma guide yin properly then ko se pe boya fake o boya batin ni ten se e ti register pelu ijoba so ijoba mo ten se nbi te wa yin pe àwọn cooperative kan báyìí ògoluwa kìnnìkan tí wọ́n exist nbí so advantage ẹwà covered
1: pẹ̀lú
3: àṣẹ ìjọba yẹn so.
4: Then láfikún bóyá ẹnìkan kàn ṣe bákan nínú cooperative tàbí táwọn tó ń pera wọn ní adarí tó kàn fẹ́ ṣe nǹkan ẹ lè tọ́ ìjọba lọ láti sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú cooperative yín tó ń dẹ̀bà yín dá sí
3: eléyìí
4: tí ó wà registered ìjọba ò ní dá sí o.
3: Òsorúkọ yín lẹ́dọ̀ ìjọba.
1: Ní àfikún ẹgbẹ́ cooperative tí a bá dá lẹ́ta forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba àwọn àǹfààní kan wà tí ó máa ń jẹyọ láti ọ̀dọ̀ ìjọba ìjọba lè ní wọ́n fẹ́ fún àwọn èèyàn lówó
3: wọ́n
1: fẹ́ fún owó ìyá
3: kó jẹ́ wípé credit facility
1: tó jẹ́ pé cooperative
3: tó bá register
1: pẹ̀lú ìjọba
3: ni wọ́n máa kọ́kọ́ mú
1: àwọn ẹgbẹ́ àgbẹ̀ ní ẹgbẹ́ àwọn náà kan máa kọ́kọ́ fún ara ẹ̀ nìyẹn. Mo rò pé ìdáhùn wa yẹn ó ti yanjú gbogbo ìbéèrè
3: yín. Wọ́n béèrè question kan pé ṣé òun lè kúrò
1: èèyàn lè kúrò
3: ó lè kúrò wọ́n ní free entry free exit ni.
1: Ìrankan lọ ìrankan ń bọ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí bylaw wa n tó sọ ni wípé tẹ bá fẹ́ kúrò nínú ẹgbẹ́ cooperative ẹ ń láti kọ̀wé ránṣẹ́ sí ẹgbẹ́ wípé mo fẹ́ fi ẹgbẹ́ sílẹ̀ wọ́n wá fún yín ní ọjọ́ ó ti ní iye ọjọ́ tí bylaw là sílẹ̀ wípé ó gbọ́dọ̀ jẹ́ tí wọ́n fi process owó yín tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi wá pè yín pé ó dà wá gba owó rẹ o láti èní lọ o kì í ṣe ọmọ ẹgbẹ́ wa mọ́ cooperative sì lè sọ fún ọmọ ẹgbẹ́ pé má wà mọ́ tó bá ti jẹ́ pé ẹni tó ń ṣe ìdàrúdàpọ̀ tó ń rú ẹgbẹ́ tó ń da omi nù tó ń ṣe gbogbo ẹ̀ ni cooperative lè sọ wípé ẹ̀wò ẹ̀jọ́ ẹgbẹ́lẹ̀ yín bó ṣe jẹ́ nìyẹn tẹ bá lọ wo àwọn bylaw tẹ bá ti ṣe forúkọsílẹ̀ pẹ̀lú ìjọba wọ́n fún yín ní ìwé pélébé báyìí ìwé òfin
3: wọ́n
1: pè ní bylaw bí constitution ṣe wà fún Nàìjíríà
3: ni
1: bylaw wà fún ẹgbẹ́ cooperative bó ṣe jẹ́ nìyẹn lórí Facebook Abdul Rashid Olawale ó ṣe wá ń yàyín lẹ́nu ń ṣe yín kàyéfì àbí wípé Olatunbosu who normally blow grammar Olatunbosu lorúkọ mi o ṣe ẹ ti gbọ́ bẹ́yẹn. Adéwùmí Kazeem Adikaz ẹ kàsán ẹ̀yin náà láti New Garage lẹ́tí ń kàn sí wa Abdul Rashid Olawale lẹ́ẹ̀kan sí don't mention those area of Ajo is a wound experience order experience yin e ṣàlàyé fún wa òun náà la ṣe ń sọ wípé kẹ pè sí orí ètò what are your own experiences as a member of a staff cooperative society if you have done what you call contribution or a job before we not like to

0: Your experience, share with us if there are challenges that you face in your workplace arising from your membership of cooperative societies. Let us know. Share your thoughts with us. We are here, Cooperative and Business Clinic, okay. Lagelu FM 96.7 FM here in the city of Ibadan. 0912-370-8675 at +234-814-249-1006. Àwọn nọmba tẹlifíṣì nìyẹn kẹ bá fẹ bá wa sọrọ, ẹ lè bá wa sọrọ ní èdè ìbò náà, o ẹ lè sọ pidgin, ẹ lè sọ Yorùbá, ẹ bá fẹ tó wáyé Hausa lè fẹ sọ ni
1: ẹ sọ
0: a máa fi ẹ̀mí túmọ̀ ntẹ bá bá wa sọ. Lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àwọn ìrírí tí àwọn èèyàn ti ṣàlàyé fún wa, kódà ilé iṣẹ́ tí ó dàpá ti sọ lẹ́ẹ̀kan pé ilé iṣẹ́ tẹ bá ti ń ṣiṣẹ́ òun gan, àwọn tí wọ́n tẹjọ́ ń ṣiṣẹ́ àtàwọn ọ̀gá gan, wọ́n lè ṣe kíni, àwọn gan lè darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ní ilé iṣẹ́ náà. Yóò tiẹ̀ jẹ́ kí
1: bẹ́ẹ̀ ni
0: then wọ́n pè kankan ní seed money, ó ṣeéṣe gan kí ilé iṣẹ́ yín kan sọ pé inú wa dùn sí bí gbogbo yín ṣe ń ṣe papọ̀ báyìí, ó da ẹ ṣe gbáyé báyìí ná, ẹ jẹ́ ká fún yín 10 million àbí 5 million ní kẹ́ ẹ fi máa ṣe kíni, kẹ́ ẹ fi máa rọ́ọ̀nù, kẹ́ ẹ fi máa ṣe oko. Ṣé mọ̀ pé ẹgbẹ́ alájọ fọwọ́sowọ́pọ̀ kì í kàn ṣe wípé ká máa yánilówó nìkan náà wà fún.
1: They do business as well.
0: Bẹ́ẹ̀ni, ó yá ẹ ṣàlàyé fún àwa tó wà nílé gẹ́gẹ́ bí.
1: Ẹgbẹ́ alájọṣẹ́kù jẹ́ ẹgbẹ́ tó yẹ pé àwọn èèyàn fi ń ran àwọn lọ́wọ́ ni. So nínú ẹ̀ náà, wọ́n tún ó yẹ kí ẹ̀nọ́mà wọ̀n ó yẹ kán tún máa tẹ̀ láti jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ wọn mọ̀ pé yẹ àwọn pé kò ń ṣe pé bóyá a fẹ́ fi sanwó nǹkan a gbọ́dọ̀ máa mọ bí wọ́n ṣe ń multiply owó,
0: bọ́n
1: ṣe ń fi
0: owó yẹn padà tó
1: pọ̀ sí. So gbogbo yẹn ni ó yẹ kí wọ́n máa jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ wọn máa mọ̀ nípa ẹ̀, kọ́dọ̀ máa tẹ̀ láti gbégbèsè láti ṣe nǹkan bẹ́ẹ̀.
0: Tọ́dún bá dẹ̀ parí tí wọ́n bá ṣe èyí tá ń pè ní AGM, wọ́n ṣe end of the year, kí ni ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ẹgbẹ́ cooperative ní ilé iṣẹ́ àbí ó lu ẹrù wálé
1: wọ́n
0: ó tún pín dividend ìyẹn èrè tí ẹgbẹ́ jẹ, nítorí wípé wọ́n
1: ti ṣe okoòwò.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn micra, àwọn kẹ̀kẹ́ marwa, ẹ máa rúkọ
1: ẹgbẹ́ kọ̀ọ̀kan tó máa ń kọ sí lára
0: àwọn àdìfọ́tò, kì í kàn ṣe pé owó tí mo dá nìkan ni mo gbà, eléyìí a dá owó, a yá owó, a tún gba èrè lórí ẹ̀, ṣe rí pé àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ gan. Nítorí náà o ìtànsọ
1: àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ gan,
0: ìtànsọ gan náà ni wípé kí àwọn èèyàn kí wọ́n ṣe kíni, tẹ bá wà nílé ilé iṣẹ́ kan tẹ bá ti ń pé bí mẹ́wàá, ẹ lè sọ ní àjọ tá à ń ṣe ẹ ṣe jẹ́ ká translate sí cooperative
1: society,
0: èèyàn mẹ́wàá péré ó ti tó.
1: Tó bá tún yá àwọn èèyàn náà máa tún ní interest láti wá join.
0: Bẹ́ẹ̀ni ó yá ẹ pè wá o tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ìbéèrè tá à ń béèrè náà ni wípé ẹ jẹ́ ká mọ̀ ṣé ẹni ilé ẹgbẹ́ cooperative ní ilé iṣẹ́ yín, tí ẹ ò bá ní ẹ jẹ́ ká mọ ìdí tí ẹ ò fi ní, tí ẹ bá ní o tẹ bá pẹ̀ dẹ̀ ti ṣe àjọrí, ó yá ẹ ti ní àwọn ìrírí kan tàbí ìpèníjà kan bí òmíràn, ẹ jẹ́ ká gbọ̀, ẹ pè wá sórí àwọn nọmbà wọ̀nyí 0912370-8675 àti +234 fún àwọn tó wà ní òkè òkun ni o +234-814-249-1006 àwọn nọmbà wa tí ẹ fi pè wá nìyẹn. Ẹ sì lè kàn sí wa lórí Facebook náà Lagelu FM 96.7 Ibelawa gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín lẹ́ẹ̀kan. Hello, ẹ lẹ́ ń bẹ̀ wọn.
2: Hello, ẹ kásán
0: ẹ
2: kú iṣẹ́ o,
0: ẹ ṣe o,
2: ẹ kú ètò,
0: ẹ ṣe gan. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Tóyìn Ọládàpọ̀.
0: Ok,
2: mo fẹ́ sọ̀rọ̀ lórí àjọ tẹ́ ń sọ.
0: Mo ń gbọ́ yín o.
2: Ok, àwọn àjọ ó póríṣiríṣi, àjọ kan wà ó ṣe wípé gbogbo èèyàn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ń bẹ̀ ni. Ó dìpẹ́ndì lé coordinator. Ẹ tó bá ń coordinate àjọ yẹn, ó máa ti ń ṣe àjọ yẹn for the past 12 years. À ń pack millions.
0: Any and pack in millions. Any and pack in millions.
2: You pack 5 million, 10 million, 3 million.
0: Wow.
2: Plus sale now one bed. Some people pack 50,000, 100,000 every blessed week, and it has been so good. So I just want to more confess, so Kema, we pay. I want to joke on one.
0: Benny, I want no more. Ibele tin ba bere lowo yin mommy wa Mrs. Oladapo ni bi pe iru ajo te ngba te tin pa 5 million 10 million yen ki le te kuku je ko parada ko di cooperative ko le ma se 30 million 40 million
2: we are planning that now iwe wa ti wa lodo ijoba fa register.
0: Wow.
2: So ta ba ti register on that ijoba, then we proceed to that level.
0: That
2: a je man screen away and kato ba wan si ajo yen dara pupo pupo. Even awon loko wo ti wan gba loan lowo ijoba abi ni le ise banki kakiri tan ba ti wa ninu ajo.
0: Hello, o ti ja o. Hello, se le pe wa pada yi te n so yen o ti a fe gbo yi te n so yi o wa interesting a fe gbo
3: nkan kan mo ti e fe si won leti si won ni wi awon ti wa lodo ijoba cooperative le bere lai se pe ti register
0: be ni
3: e le bere ke ma se lo were were pelu bi iwe yin se wa lodo ijoba
1: ti e ma ko si won
3: cooperative yin ati stand e de ma tesi waju.
0: Hello. Hello
4: sir.
0: Kasan.
4: Ejo ti da ma ngo pe ajo opopo eyan ba dajo kan ba da lajo ba gbo we lo we eni ti o dawo ye gan lo ma je bi ta ta ngbo ni e
0: ki loruko yin ati bi ta tin pe wa
4: ajo ti loruko mi
0: Mr. Ibitoye
4: lati
0: eji oku oda
4: ori to nkilo e wa
1: ejo sa ajo ti won so ko ni iru e ta wa so iro de aso biti iru e awon ti daddy en so o je awon to pe there are some people that started a finance company be small
0: Ma
1: ma vise alajo ajo ta wa so is a ajo between friends
0: awon
1: la wa so o
0: be ni ke se ajo ti awon
1: to nsowo ti won ma lo ma daddy ta ma ko card ton ma ma ko le ni ko la wa so o
0: ta so ko ni yen o
1: so awon yen la wa so
0: da
1: ni en ko ma ko awajo lo o yato sin ta so
0: o yato sin ta so se mo pe awon to ngbajo to je pe owo
1: ise that one is a business
0: in business no
1: finish
0: okowo la won
1: se
0: in ta wan so is awon
1: among friends so colleagues
0: neighbor adugbo
1: colleagues
0: in ta wan so niyan awon so wi pe awon to ngbajo te nso yen awon so pe nkan buruku na
1: se se wa se ti won niyan
0: koda awon bank kan wa Nigeria yi to je pe agbo ninu itan wi pe eni to bere awon to da bank yen le ajo gba
1: no fi bere
0: ni won fi bere awon to ma ngba ajo lowo awon to nse okowo ton ma nko le yen agbo gege ninu itan bi pe bi won se bere ni in ta so ko ni yen o gege ba se so le kan cooperative and business clinic on lori eto ti a ngbo lowo lowo bayi lori lagelu 96.7 fm se yin na fe da si eto se ni egbe alajo fowo so wopo ni ile ise yin te ba ni eje ka mo kini iriri yin ti eyin na ba de ni eje ka mo kini idi ti e o fi ni boya ti e le ran yin lowo bo pelu gbogbo awon atupale ta nse boya le ran yin lowo lati fi le ri wipe o dara pupo lati ni egbe alajeseku ni ile ise ti a ba wa ta ba ti pe bi mewa oya o tan abosebuse bo se je niyan to ba ya pe eyin na si wa ninu egbe kan abi omiran ti esin ni awon ipenija bi eyan kan abi meji e pe wa e je ka gbo number wa si wa n tan bi 0912 370 8675 ati +234 814 249 1006 awon number ti e o fi pe wa niyan lori Facebook o se le da si eto na je ka mo te ba ni ibeere e je ka gbo Abdul Rashid shalaye fun wa kini iriri te ri te fi ni wound te fi so wound.
1: Hello.
0: Hello e kasan o. Ki loruko yin ejo
5: oruko mi ni Adeola.
0: Oyin Adeola e ba wa da si to
5: ejo
2: ti eyan ba da jo to n se cooperative to de ti ofin to ba lo to wa nu ba lo ni bi pe after 6 months agbowo e ti o ba withdraw to de ti fi letter le ti letter yen de ti lo bi 3 years 4 years ti o wo gba tan wa lawon kan jawo won rowo san won rowo da pada won kan kowo lo eni to da 1 million sibe orowo gba eni to ni 500,000 be orowo gba ki la fe se pelu yen ibi tan de so wi pe ibi ti isure yen ba wa lokan yen ma nwa iru nkan be yen ma nje ti o ma sokun laare ki la ni se pelu e
3: yen wa registered
2: o wa registered
3: to ba di eyin eto a pe number doctor sita ki se nkan ta le so lori afefe e pe won te ba ti pe won awon igbese te ba ma gbe won a sha lai
1: cooperative doctor ni o
3: ma sha lai
0: nigba ti ore wa ni doctor o ge se yi ba 09 0912370 8675 ati plus 234 814 2491 006 ele nbe won ta lo nba wa soro
4: ele kasan e kuse san
0: e kasan oruko yin ati bi te tin pe
4: ejo ku awon afa nle keji
0: sa
4: chukuma awon afa la
0: okay chukuma oya amba anbo yin
4: yeah question mi ni pe se ije ya wa fun ibimo egbe to wa registered tegbe wa fo kwese akoko ni e then kwese kiji ni pe egbe te yan tin se lo boya egbe te se lo e ti register re federal ati open bank later won demand pe egbodo register before ke to open loruko egbe yen e wa lo open e wa lo register egbe tan e wa fe open awon igbimo yoku wa n so pe no kosaye loni kosaye lola kosaye loni kosaye lola lati fun account yen kini ru en to ba se pe alaga ni o lenu na nbe o to alaga enikan alaga igbimo ma npo iru igbese o lo ye ki alaga egbe na iru igbese o lo ye ko lo le gbe lori awon igbimo yen
3: sheri lori eleti
4: bere meji na ni bere
3: sheri lori eleti so last yi eni e fe register egbe efe won ga ko register ke to open bank e wa ti register egbe tan awon igbimo fe ke open bank se riro egbe be awon wo lo ndari iru egbe be ni akoko ta ma bere se awon to nimo ni agba awon to ri ti o nimo then awon megbe ti won ku kini won wo tori ki se awon igbimo lo lase lori egbe o egbe cooperative ki se awon igbimo tabi awon to ndari awon megbe gangan na lase lori egbe ti awon omo egbe ba ti fenu ko tenu won ko pe awon fe open account o di dandan ki awon igbimo gba ti won ba ti wa gba e pe ma number cooperative doctor ta ba ti pin sita e pe won won ba yin dasiru oro egbe be ma de so awon igbese te ma gbe atona to ona bayo
0: ibere akoko won ti won bere gẹgẹ bi oye ti bi cooperative se ye wa egbe cooperative ni egbe to je wi pe o ni egbe ta dale ti ko le ku lai lai
3: ben
0: te ba ma n gbo nipa cooperative awon cooperative kan wa ti o je wi pe a ti n gbo nigba ti won ti bi wa la ti n gbo o si wa nbe gẹgẹ bi ta so le kan iran kan lo iran kan bo ni opolopo eyan ni o mo join awon kan o mo ku nbe awon kan o mo join won mo wole pada bo se ri niyan. Hello.
2: Hello. Mo gba program yi si se mo fe da osun na ni. Be ero cooperative to je pe eyan ba nse to je pe awon alagba to wa nbe won fi ogbon won de ti gba gbogbo owo ti be ninu account egbe won si wa mo ajokojokojoko sinu egbe alagba kini igbese ti eyan le gbe nipa oru akan ya de tera le na so sugbon bo alaja ti gboko le gbogbo iwe le gbogbo owo e ko na lo wa so kini igbese ta le gbe
3: se cooperative yen wa registered
2: o wa register
3: se ri iru yen be yen ti ru nkan be yen ba sele ti awon alaga ti won gbese le kini e funra yin na e le lo secretariat ṣùgbọ́n tí ẹ bá fẹ́ lọ sí secretariat ẹ pé cooperative doctor tí bá ti pé nọmba àwọn síta àwọn kan wà tó ṣe pé a lè sọ ṣùgbọ́n tá a lè sọ lórí afẹ́fẹ́ àwọn ìgbésẹ̀ kan wà tí ẹ lè gbé tí ìṣòro afẹ́ láti sọ tí tẹ bá ti pé cooperative doctor wọn á invite yín àjọ sọ̀rọ̀ bó bá ṣe jẹ́ a wà gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé irú alága bẹ́ẹ̀ àná kò lè kówó lọ bẹ́ẹ̀ kó tún jó kò lè gbogbo lẹ̀ wọn kì í ṣe irú ẹ̀
0: sọ orúkọ yín fún wa ẹ̀ dárúkọ yín fún wa o.
6: Abiodun ni Akinye Abiodun.
0: Ọ̀dà
1: láti bó.
6: Láti challenge.
0: Orúkọ challenge. Ok ẹ ṣe gan ni. Wọ́n á pe orúkọ ẹ á pe nọ́mbà cooperative doctor fún yín ní ká tó kú lórí ètò yìí lọ́sàn-án yìí inú mi ti ẹ̀dùn fún àwọn ìbéèrè tí wọ́n ń béèrè yìí ó túmọ̀ sí wípé ẹni tó bá ń béèrè ìbéèrè ṣe mọ̀ pé kò fẹ́ ṣìnà ni gẹ́gẹ́ bí àwọn ìbéèrè yẹn inú mi ti ẹ̀dùn gan ọ̀pọ̀lọpọ̀ wa ni a sì kí ń béèrè ìbéèrè o
1: tí nǹkan ò bá yé
0: wa títí gbogbo ó fi wó dànù ẹni tó ń béèrè ìbéèrè ó ń fẹ́ àlàyé náà ni ẹ bá pe nọ́mbà cooperative doctor náà káti ẹ kó tó ṣe kí ẹ bá pe nọ́mbà cooperative doctor
3: nọ́mbà wọn ni 080-504-98-507 nọmba cooperative doctor
0: a sì máa pe nọmba yẹn lẹẹkan sí ká tó lọ ó kù bí ìṣẹjú bí gbéléńjà kan bóyá a ti ẹ̀ sì lè gba ìpè ẹyọ kan tàbí méjì ká tó lọ ok ẹ̀hún náà rè ouch ó ti já o ẹ bá wa pè padà ẹ jọ̀ọ́ lórí facebook wa ní tower khalid princess tower khalid adanla ẹ kú kalẹ o ẹ sì ń sọ wípé ẹ kúṣẹ́ takuntakun o ẹ ó máa tẹ̀síwájú àmì ẹ ṣe o ẹ̀yin náà ó máa tẹ̀síwájú o adesola francis ẹ ní happy sunday to you all àwa náà sọ wípé happy sunday to you too
1: antisola
0: ẹ ṣe o ogun sola bayo ìwàpẹ̀lẹ́ àwa náà ń kí yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń kí wa kú ètò ta ló ń bẹ lójú òpó nọmba wa 0912-370-8675 àti +234-814-2491-006 àwọn nọmba tẹ fi lè dá sí ètò ní a ní bí ìṣẹ́jú bíi mẹ́ta a sì lè gba ìpè bíi méjì sí nínú ìṣẹ́jú bíi mẹ́ta náà gẹ́gẹ́ bí tẹ bá sì ní àlàyé kankan tí ẹ fẹ́ ṣe fún wa bí ìbéèrè tẹ fẹ́ béèrè a lè dá yín lóhùn èyí tí àbá lè sọ lórí afẹ́fẹ́ báyìí a darí yín sí cooperative doctor wọ́n mọ̀ bá yín ṣètò yẹn ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mo ní wípé eléyìí tí ẹ bá ti fi orúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba àwọn àǹfààní tó wà nbẹ ó pọ o cooperative doctor mi àti wọn jọ ń sọrọ ngbà kan wọn ní ṣé mo mọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìjọba bá fẹ́ ṣe empowerment àwọn ẹgbẹ́ bóyá fẹ́ ṣe financial credit àwọn ẹgbẹ́ ni wọ́n máa ń bá sábà ṣòwò kìí ṣe individual pé èmi rèé o
1: àwọn ẹgbẹ́ tó lórúkọ ńlẹ̀ pẹ̀lú ìjọba
0: ni wọ́n máa ń sábà ké sí pé ó yà ẹgbà yé báyìí ẹ lọ lò fún ọdún báyìí
1: pé ọdún mẹ́ta bóyá mẹ́rin
0: ọdún mẹ́ta ni o tẹ́ bá ti lò tán ẹ wá dá padà ṣé ẹ mọ̀ pé tí ìjọba bá kóbi 10 million fún ẹgbẹ́ yín tàbí 20 million tán bá ní ẹ lọ lò fún ọdún mẹ́ta ẹ̀yin náà mọ tí ó ti bí
1: àwọn náà ẹyin náà ẹ ti fi rírí lọ́pò
0: lọ́pò ìlọ́pò ni so ìtorí náà ó dá ká máa ṣe ká ṣe ẹgbẹ́ alájọṣepọ̀ tàbí tá a bá wà nílé iṣẹ́ tí a bá ti pé bíi mẹ́wàá àwa mẹ́wẹ̀ẹ́wá yẹn a bá máa dájọ àjọ yẹn a lè jẹ́ kó translate tàbí kó paradà sí cooperative intanet ti sọ lẹ́ẹ̀kan ni wípé ẹ lè máa ṣe ẹgbẹ́ lọ kẹ tó forúkọ sílẹ̀ ibi ẹ ti ń ṣẹgbẹ́ yẹn náà lẹ́ẹ̀ ti fi orúkọ sílẹ̀ ìṣe pé kọ̀ọ̀kan forúkọ sílẹ̀ náà torí wípé àwọn fọ́ọ̀mù tí wọ́n ó mú wá fún yín pé kẹ fíìlì ẹ kọ̀ọ̀kan kọ orúkọ àwọn sponsors ẹgbẹ́ àwọn tí ó ṣe tí ó èèyàn mẹ́wàá tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ forúkọ wọn sílẹ̀ ẹ rí wípé ohun tó dáa ni láti máa ṣe ẹgbẹ́ cooperative àwa ń tiwa àwa ní èèyàn mẹ́wàá kórajọ wọn ń dájọ àti èèyàn 100 wọn ṣe cooperative ọmọ tó wà nílé náà ti ń fòye gbé ọ̀rọ̀
1: bẹ́ẹ̀ ni o
0: tọ ile to lo bayi o ile to lo adupe lowo yin adupe lowo olohun pe ari eto yi ari se eyin na ba wa dasi a to gbogbo yin eyin te ba wa dasi awon to n gba wa ti ko ti won ti e pe wole
1: adupe
0: lowo gbogbo yin adupe lowo gbogbo yin e ba mi daruko yin e ba mi daruko yin afa awon to wa nle
3: orúkọ tèmi ni Adeyemi Ademola Ogun Ayanfẹ number cooperative doctor lẹ́ẹ̀kan sí 08050498507
1: orúkọ tèmi ni Adebayola Adémẹjì a tún máa pàdé ní orí ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára náà
0: Olowo button wa Bimbo Sadiq ni Iyalaje
1: cooperative mo se pe lataro
0: very good Michael Oluwa Asogo Latunbosun loruko temi ire o
1: yeah
7: on Lagilu FM 96.7
8: baye bati nge kama ba woni
9: Ibadan, kini so?
10: So, so ani.
9: Kile fi joko?
10: Musin si eni.
11: Musin si eni.
9: Lagilu 96.7.

0: àwọn orin ìgbà kan rèé orin ìgbà nì orin ìgbàgbọ́ kò sí bí gbogbo ẹ̀ ṣe lè rí àbí bó ṣe lè le àbí bí ó ṣe lè rẹ̀ wá lọ́kàn sílẹ̀ àbí bó ṣe lè mú ọkàn wa pòrúru tó àbí bí ìdàmú ṣe lè wà káàkiri tó tí ọkàn wa ò balẹ̀. A padà sínú àwọn orin inú ìwé orin náà ni a ò ní fi àdúrà lẹ̀
1: a ní tálákàtà láìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe ìkó
0: pàápàá jùlọ ní ìgbà tí èèyàn bá wà helpless tí a mọ ń ta ṣe láwọn èyí tó kàn bá a ṣe ń pariwo ní gbogbo ìgbà wípé kí ìjọba kó bá wa dá sí i bẹ́ẹ̀ làwọn ẹni bí yìí ni wọ́n ń ṣe gudugudu méje àyà mẹ́fà lọ́nà aburú wọn ò dẹ́kun wọ́n ti ṣe tànà àbí lẹ́ni gan wọ́n tún ti ṣe míì lẹ́mi. Táwa ni ká pè ta ni ká sunkún sí lọ́rùn ẹni tó dá wa tó mọ̀ wá tó dá wa mọ̀ tó yàn wá kán.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀. Káṣíẹ̀.
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: Kimbeun lolo laju Lagelu 96.7 FM oga lo je fun gbogbo awon radio to ku.
1: Mo tun kin kaabo loni ni gbogbo bi ta tegun kan yi nfe de iroyin ayo ni mo tun wa lati le se JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road Aremu Block Bus Stop opposite IITA Ibadan awon gangan lo nile fokan balẹ ti gbogbo aye nkan sara si awon to mo riri ile rira papa julo awon ti diaspora loke okun won ki foro ile rira sawada won fin bi owo mo le ni tori ojo ti oda bada to werewe takere mo do npo gbe omi nigba ti won ba fi abule sowo kun oruko ti won je iru akoko be bashiri loruko ti ile nje e ba fera le ti o fi yin lokan bale daada awon eyan to ba nkoja lo ni alabata ona to lo si ilu iseyin ni maniya ilu ibadan egbe titi gangan ni won ti ri signboard Silverstone Garden ile to te lo rere ti le se JKJ Builders and Developers Limited nta lati gbadegba ni caterpillar katakata sise nbe ogba bi won se bu onu e be ni won tin yo block ti won tin se perimeter fencing be de be bayi CCTV camera to ngo gbogbo aye ka ti wa nbe drainage system wood layout road solar street lights ile ti o sinu gbo to je pe egbe titi gangan lo wa Silverstone Garden ne alabata along Iseyin road mo ni ya nbadan lo wa won tale nbe fun ilegbe residential ni million marun naira 5 million naira ile plot kan ẹni ó bá ra tó sanwó lẹ́ẹ̀kan náà yóò jàǹfààní ọgọ́rùn-ún búlọ́ọ̀kù 100 blocks àti sìmẹ́ǹtì báàgì márùn-ún 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kílé kíkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wá jẹ́ tó fẹ́ máa san mílíọ̀nù márùn-ún yìí díẹ̀díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó ìdíẹ̀díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ralẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ralẹ̀ nbẹ̀ òfilẹ̀ rẹ̀ lẹ̀ láìyà sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fóònù ọ̀wà máa bò mójútó tó bẹ̀ ṣe kò bójúmu kò sì sí lára àjọsọ ìyẹn agreement láti bẹ̀rẹ̀ àjọṣe irú ilẹ̀ tí wọ́n ń tà fáwọn èèyàn lẹ́dẹ̀wó báyìí ó yẹ kẹ́ni ọba ara lẹ̀ ń bẹ̀ ò pakítí mọ́lẹ̀ jára mọ́ kó kọ́ lásìkò ni ẹ̀yìn ẹ̀tún wo lẹ̀ wọn tó wà ní royal court estate tó wà ní gbangba àárín ìlú ọlọ́ndà road àkóbọ̀ lagelu lekki government area ìbàdàn mílíọ̀nù mẹ́wàá 10 million naira péré nílẹ̀ plot kan bẹ́ àdúrà wìtìwìtì nílẹ̀ ń bẹ̀ torí púpọ̀ jọ wẹ̀ lọ ni ẹni ọba sanwó ilẹ̀ tó rà lẹ́ẹ̀kan outright payment promo wà lórí ẹ̀ ọgọ́rùn-ún blọ́ọ̀kù 100 blocks àti cement àpò márùn-ún 5 bags of cement ni ó fi ṣèfàjẹ́ ẹni tó bá wá sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ààyè oṣù mẹ́ta péré lóní láti sanwó ntán afẹ́filẹ̀ kọ́ lè gbé fúnra ẹni láti máa gbé tàbá fẹ́ fi ṣe rẹ́ǹtì ẹ̀yẹn wẹ́n tó ralẹ̀ lọ́dún tó kọjá tó lòun fẹ́ tún tà lọ́dún yìí èrè gọbọi ni yóò jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé asset ní ilẹ̀ bá a bá ti rówó rà kan adé owó mọ́lẹ̀ ni gbowó bá wá rogún sí ni lọ́wọ́ ó dá a kára lẹ̀ síbi tí ó fi wá lọ́kàn balẹ̀ JKJ Builders and Developers Limited ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Blocks Bus Stop opposite IITA Maniya Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 070-711-81997 tàbí 080-8070-1243 lẹ́ẹ̀kan sí 070-711-81997 tàbí 080-8070-1243.

0: mọ̀ pé àlàáfíà ni mo bá yín. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lápá bí. Lóko Ọlọ́run ọba. Agbanilágbà tá agbanimọ́kù bí kan. Ìní mo fi ń kí lónìí o. Ọjọ́ kẹ̀ǹlá nínú oṣù ṣiṣẹ́lẹ̀ kẹfà.
1: Ẹgbẹ́ tó gba yìí tó gbà fẹ́ tó gbójú.
0: Tí bá ti ń di beyond 14, 15, 23, 24, 25, 27, 28. Ẹ bá kíyèsí rédíò dáadáa yóò rí pé ara mi a máa yá pọ̀ máa yá gágá díẹ̀. Láti beyond the one sí beyond the ten. Ìgbẹ́ ọmọ lágídí ṣeṣẹ́ yìí ni. Èyí tí mo ń fà ni pé ààrẹ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn wò pé fóònù mi láti on the one sí on the ten. Ṣùgbọ́n láti on the 15 sí on the 25 ààrẹ mọ́gàjì ó sápè mi sáà ni. Kíníkan ni kí wọ́n ṣe ìyàwó àtọmọ mi ni kí wọ́n kú ọ̀dọ̀ bí wọ́n bá ti ya pé nígbà ìgbọ́n ọ̀tí àdàbà ọ̀hún. Àwọn pírọ́blẹ́mù tí mo ní náà ni kí wọ́n bá ń sọ̀fù ẹ̀. Lóko Ìsìpẹ́rẹ́ Májẹ́sì, olú tilẹ̀ Ìbàdàn, ni mo fi ń kí alọ́sàn yìí. Lápá àbìkẹ́sì kálẹ̀. Ṣùgbọ́n lápá bí ẹ kú rọ̀lẹ́ o. Lóko aṣọ àbora gbogbo ilẹ̀ Ìbàdàn. Àkànmú ọlọ́jà tí ó jèrè. Ix Imperial Majesty. Ọba Dr. Abdulrasheed. Adéwọ̀lú. Àkànmú Ládọjà. Kábíyèsí o. Ni mo ṣe ń kí a o. Mo kí a nígun Balógun ilẹ̀ Ìbàdàn. Mo kí a nígun Ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo kí a nígun Ìyálóde. Mo kí a nígun Mọ́gàjí.

0: So lati owo baba ose ni mo ti so fun awon egbe wi pe o ye ka se awo oriki awon magaji lebanon part 1 le ti mo se alaga ni 2009 laye baba wa odugade ti o si je pe baba wa je ogun yin so oni won ran wa lati wa si mopo ni ba si mopo ni odun na lohun nibe ni won tin so pe awon mo pe egbe magaji ti yato si ti
1: tana
0: ba won ti pisi o li lara eleyi na ngba ti mo se alaga itan iwe wa panupo pe alaga mi to nbo imi la won fe kan ise mo ni mi ise laarin awon baba bayi oni aje pe mo fe ba egbe je nu mo ni mi egbe je ito se lo yo lodun na lohun baba ose lo ye ko gba po lowo baba kitayo ti ti abidi elege on sayan baba yen ge bi pe mi ati e lajo dibo bo mo ri pe nti awon egbe nfe tin baba won fe nkan le daru ṣugbọn jọ to dijọ ti a dibo mo ba lati nawo lẹyin igba ta ti ni ka fe dibo ni e mo wule dibo e je ki baba ose mo se alaga ko si won ni choice mo tora ji dibo ta ti fe dibo igba ti mi ti mo ba baba dibo ti withdraw bi baba se di
1: alaga ni
0: ko de pe ni baba siwo ose
1: tabiesi olodun
0: gba ti baba siwo ose ngo lo be so si o ari ori ta lo tuku o ti o tun beru mo ni mi beru mo ni eyan ma n to nkan bo se ye ni to ra won agba bo won ni omi la ma n te ka to te yan ni igba mi si wa eyan o te yan ni ko to te omi o wa lowo ite yan ba kokan won wa so mi di alaga ni odun 2010 si 2011 leyin gba ti mo wa ronu wipe awon magaji ni ijoba abile kankan kan lo ma da egbe won sile lati ma se ni local member in local government ki awa je eleyin egbe fun won ibe ni awon ojo won ni ta yen ba ti di alaga a je pe agbodo tun pe iwo alaga mo bi ti oro
1: president general are ti je yonu
0: to ti je yonu yen ti won si fi ofin ti ndi
1: loju aye mi ni kan ma mi o ti je eyan olohun baba ida e ma ro nkan pe abi boya abulupo gba nkan kan iro o eyan o ba da yori oko lo
2: ori oba oni lati joba
1: mo gbadun yin mo si gbadun joba yin gbogbo nti wu yin lọlọrun o se fun yin lore
3: ani ase
2: sale o si joba
1: eye nti bi iko laarin ọsẹ meji nle ibadan oloye ibadan meji papoda gbogbo igbimọ olubadan kan sun mo kin yen ku dele baba wa oloye ilani hun nigun ọtun olubadan ilẹ ibadan wọn da sọrọ gun ìlà ń wí lọ kẹrin balógun lẹ ìbàdàn ọba dada ìsí òye ẹbá tó kéde ikú wọn ń jẹta ó sí balógun lẹ ìbàdàn wọn bá tún kéde ìpapòdà wọn ń jẹta ó dùn á bí ẹni ò fìgbọn sọ kiri. Olúbàdàn kanṣu akínyẹn kú délé o. Ó ní ká sọ fún gbogbo àwọn tí ó ti mú apá wọn ó di mọ́ gàjí lọ́la pé tó. Ẹ mọ́ bínú o. Wọ́n ti ṣẹ́wélé oyè ọlá o. Bóyá ẹ̀ tí gbọ́. Àbẹ̀ ẹ̀
0: tí
1: gbọ́.
0: Wọ́n ti gbọ́.
1: Gbogbo àwọn tó fẹ́ di mọ́ gàjí lọ́la àti baálẹ̀.
0: Wọn ò kú ò lẹ́sí àfin. Ẹ̀yàn bá ti fẹ́ joyè gàlégàlé bíi kílé ọmọ ni.
1: Bi ikile o mo ni. To eyin te ti ban maso te ti ban raso e lo re ka pamo o
0: pada lo
1: won pada lo
0: o wa do gunjo ati meji
1: be ni ojo keji le logun ni won so da o pe to won to waye ani ijo mejo na ni won ni an fi le
0: be ni
1: ki won fi bowo bola fun awon to papoda
0: nle ibadan
1: nle ibadan bo ti jenu adi olo olo ko se won aro yi tori bo se npe mi laaro ti nkan ko gbe marun pe boya gberaga mu fi si lo o ona temi na po ba se se la ton foko di damo e woni se agbe se le wa ni ono igba to pe mi laaro adi olo olo ko odo ono ko mo wa
0: e na ti sise elege
3: o lo gbegede ni o gede
1: ingba ni won lege o ta lodo tin bo lugo olohun o te ni yo ta lodo
0: ko si nkankan be bo ba fo le koko bo lo nba ge nko
1: eh
3: kabiyesi olodumare
1: te ba fo le koko to lo nba ge
0: nko bo ba tan ti tan ti koko su
1: ah o ga o are jo bejo omo yo bodi egbogbi na ya
0: inshallah
1: awe to wo lo ti wa nle
0: mo fi asiko ki kabiyesi olubadan le ibadan
3: kabiyesi o
0: oku ara feraku ti awon mo leyin won Olorun je ki ojo abun dale.
1: Amen o.
0: Emi ola na ogun.
1: Amen.
0: Tori ola na ni ori ibi to se fun badan.
1: Mm.
0: Bakan na awon aba to wa leyin won na lo bo le re mi won.
1: Amen o.
0: Eh o ti ye ogun wa mo ji ma so pe ora dolubadan dolubadan ko faja bi ti wu omo. Tori pe ni ku ba paku ni dolubadan.
1: Eni ku ba ti paku ni dolubadan.
0: Olorun ti ya wo ku wa.
1: Amen Olorun.
0: Gbogbo eto gbogbo lo ti to awon agbofinru won ti du ni sepe bakan na ikilo ti lo kaakiri lori oro ati fa awon ekuyojuran leti ati pe gbogbo awon gaji wa ati awon ba le ba na lati so pe kun ka ku fa omo re ni eti won lo wo sambod oni sambod bankan na won e dribu be jali ko lo ja shop un shop leyin egun odun egun yin odun ti won gboro gbe awon nkan se mbaye jade tara tara ni lati le re fun ile ibadan tori pe a fi aji ni gbe ni ile ibadan ati ni gbogbo
1: justice
0: as fe nigeria
3: ami ase
0: as je ko mo pe bi ai mojuto ara aye leyan se ranti ara orun
1: be
0: awon agbofinro ngbiyanju
1: be ni o
0: sugbon nkan won fi tele ibadan gbogbo ile na lo ti wa lowo pe ati nse le lori gbogbo on to je gbogbo on ti won fi seto ale abo le ibadan njo kini ana lagba olorun ba ilu ibadan gba ominira ati tusile tokunrin kaluku bale kabiyesi osun wo ati awon ba le labe won
1: mo ki won
0: bakan na la awon ga yi na
1: asun won mo ki yin o mo ki
0: gba won tan ni fe badan na asun awu awon agbofinro wa ka gbe kusu kudus won ṣugbọ e to se pataki ni pe ise nbe lowo onile o nbe lowo alejo mo gba alejo to ba mo mo gba sile mo fi ile re le fa alejo lati mo mo be wo mo tori owo gbe ile fe ni ti o
1: yin I price
0: to ba ri nkan mo dali enu ki gbogbo adugbo sadugbo kon mura lati ran awon agbofinro lowo tori pe kini abolu abogbo wa ni o agboro da won lagbo olorun ba ogun ni buri wa nle yoruba
1: o se
0: asin ni wa lanle ba
1: eh are mo gajeje ngbere kini kan awon igme ti ma seto an fi le renti kankan awon ki ateka bi awon agent o se eh le pe won sa kesi kan pe nile ibadan o egbe mo gaji o ofin ta fun ire lasiko yi
0: e se se mo pe gbogbo nkan lo ni eto ati ilana
1: be ni
0: awon to n fi le rent won je bi awon tan gbe se fun won lo ye ki won o to won sa le yan lo ladimu
1: adimu ko re be ni
0: fun apere lenu jo meta yi yawo mi se ojo bi o itun si ile keke kan ti olohun fun o wa ni won ti gba won alejo be mo le ti gba be
1: o se si dara
0: mo ni mo fe ri gbogbo won
1: adebisi
0: ki won wa to bo we
1: o si dara
0: ki won wa to bo we tadugbo ise wo ni won se ko si yan pe lore kore ni onile le mo wo nu agba won wa lati wa wo bo ba ti ri n to yato si eyin te mo gbe be funra lapo lopa pe wa ba yin so n tori jele yi awa funra ara wa ta jara ilu ati n wo ranju asiko yo si gba ka e funra si mi ke mi na funra si yin ilu o fi toro ti o fi tuba ti o tu se
1: ko le apa otun
0: ko o da eni ko gbodo to bi ju eni ta pe a ni bere bibo onirin re
1: e wa ja wo kini kan are mo gaji awon to je oloselu wa senu yin o ka won e pe lona wo
0: lona wo
1: je nju bi kan fun yin le ibadan
0: okay
1: awon adugbo ti awon oloselu kan kole si le ibadan te ba de be loni won kan ka won le nda le ni lawon apa bi kan ini da ko sugbon yo ti ma ye yin
0: e se ki se oloselu nikan
1: awon be awon awusa nkan kan ni mo fi so gbo be
0: ki se oloselu nikan
3: ko ra won da be
0: ki se oloselu nikan ladugbo mi mo ri le bi meji meta de pe awon to ko abuja ni won wa awon awusa ni won si fi be ati bere ise lori re to pe bo ba fa awusa kan si bi kan pa ti o ba di ose kan
1: o
0: to merin o to marun eyin o si mo ro pe abo yin ni jamba nla si ni so n tori ide eleyi ise tin lo lori gbogbo
1: awon to wa lo ki okun ko
0: te ma won to wa lo
1: e ma won to wa ni o na akole le ti won gbe be
0: kọlọrun o ṣanu wa bodi wa bodi wa nbi leak lo wa ngba nja eni won ni o ma ri un ai ni pada ri mona ni oje
3: kabiyesi olo
0: se bi won le bi iwo to ba fe ko le nla ko bus kota ge kan waju mu e bi re to jo e
1: abi
0: ko ni o ma gbe bi bus kota o
3: ni lohun
0: iku o sale je eni ko pa ni
1: abi are be se o
2: oko sari o be ki po
1: ah ori ki lo ti be
2: awo ye ni ire
1: ba won abali si o ma badan ni ba won o be si ire o ma badan ni rasidi o ma badan ni aye correct o ma badan ni ti ri ledo o ma badan ni ah ki la de se adu se gba lataro ah tori gbe gba ni olohun si ase ngbe oloko oloko na ibadan na tun pa aso le si ko si wahala
3: mbi o dare nbe mbi rora o
1: awon na won ni tori e le alojo e le ri alejo mi le ninu eto leyin magaji le ibadan atawon to ni se pelu oro le ibadan olubadan of texas gban mi olufemi olayiwola omo won le oloso se le ibadan gbara mo fi ki hello
4: hello eran gbo mo ke
1: lanti lanti oju oni ti yo ko yin
4: oye lade abiodun lati modina adebolu
1: e damu
4: mo ma fe ki are wa bo number mi wole lasiko da ba wa
1: oye oye e ki oni isin
4: are mo gaji ayo ori mo ti yin
1: awon ni
4: e gbade wole o
1: ami ami olohun o se be hello ayo ni mo yin lohun o wa be hello
4: e ba ngba mo ki
1: lanti lanti
4: oruko temi le ogbontade iyata solo eke ayame lemba wa
1: se legun le
4: alego kugbaja
1: kugbaja ah
0: eyin lo lori alagba
4: ajo kiki
1: eh se ti mura le
4: ati mura o
1: oju oni ti aku odun
4: o ti ngba je ara sa o
0: e mo kere mero
4: ah era sa era sa
1: se ti gbon se wi
4: ati gbo o
1: e mo kere
4: mero ìpẹ́ẹ̀tì ẹ̀mọ̀ ìbẹ̀ lọ́pẹ́ lọ́rọ̀ sáà tí ó kọ́ lẹ̀ tí wọ́n fi àwọn ọ̀dẹ́ sáfà àwọn ẹ̀yà wá sọ ẹ̀lẹ́gbẹ̀ẹ́sì ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kan ẹgbà ogun rẹ̀ wọlé wá
1: Lanti.
5: Baba mi ari ori.
1: Alabale loju olomi.
5: Mi ni. O ma n gbadu baba mi buku ode.
0: Mi ni wa yin ti agboro Olorun ba.
5: Ikokan ni won ma mu oro won. Ebi ogu Olorun e gboye wole
1: ko. Ami.
5: Oluko ile ba ni o gbe o.
1: Ase o.
6: Lanti.
1: O ko yin.
6: Eni Olorun mo ni. Baba ni mo confess ure fun.
1: Oya. Oya.
6: Mo pa agbara tin be nu Christi. Baba.
0: E se.
6: Ki ore ofe Olorun emi yan
1: du. Ami.
6: Ninu alaafia. Ninu ilera to peye.
0: Ami ati
6: baba. Ari ori wa je won mo.
1: Ami.
6: O gbogbo ti baba n bere o ti te won lowo.
1: Ami.
6: Fúnkọ́sí tó wà kù náà ni pé tán ní àlàáfíà tán ní ẹ̀mí gígùn kan jẹun ọmọdọ́jú alápátápátá ìwọ náà lórúkọ Jésù orí gbogbo aṣẹ́wọ́ rẹ̀
1: ní
6: ìṣẹ́jú wàrà ànúgbà
1: ìṣèdìyẹ aṣẹ́wọ́
6: bàbá mọ́gàjí ló dára fún yín o wà dára fún ọ olúwàwá olúkọ ìjọ ọmọkùnrin létà
1: ẹgbọ́
6: ìjọ nọ́mbà yìí síta
1: máa tẹ̀ ẹsẹ sa
7: esta ni ẹkún ọlẹ o
1: ẹkún ọlẹ sa
7: ẹkún ètò
1: yes sir
7: ọpọlọ yẹn ni dàrú ọlárinwájú mi kì í ọmọ ìbílẹ
1: ọmọ ìbílẹ wọn náà ló lè ààrẹ rẹ
7: o mo kí wọn gàgbé o
0: ẹṣẹ àdúpẹ o
7: agbára náà kò ní sí kò ní rẹyìn o ẹ lágbègbè tẹ ẹ ń wò tẹfẹ débẹ alárinwájú ló mú in débẹ o wọn ní àṣà ò ní balẹ kó ṣọwọ àwòdì kí balẹ kó tóbo gbogbo alábà ní ṣẹfún ṣẹfún kì í ṣẹfún ewé sì kí mi ní afàìmọ ni kó ni mọra orin ilé ayé wọn fi kó yín mọra o yóò jẹjẹ ní kọkọ wa o bẹẹ ló ṣe máa rí mi kí ọmọ ìbílẹ láti àpáta
1: jàǹdà
7: àpáta tó burú tó lóko dá sí.
1: ẹ ṣe ojú ò ní í tì yín. hello.
8: ẹ dá nǹkan mọ òkè.
1: lanti.
8: ẹ wo wọn ò ní jí yín gbé.
1: àmì ọlọ́run.
8: Gbogbo bó ṣe lè wọ́n lé tó kò ní lè mọ wa.
1: Àmì.
8: Orúkọ tèmi ò yí padà bàbá. Èmi náà ni olóyè Ayọ̀mídé onímọ́tò láti ìlú
1: Ìlàrin. Bàbá dáadáa.
0: Ẹ ṣe o.
8: Bàbá ìgbàdàn ní ṣẹ́yìn fún mi.
1: Àmì o.
8: Ẹ ṣe gidi jẹ.
1: Ẹ
8: kú ìmúra ọdún ogún
1: bàbá. Ọdún ìmúra ni o. Ṣé wà lé?
8: Bàbá mo fẹ́ gbé ìgbé kan lọ́wọ́ ọ̀rẹ́ wa ni. Àwa ta wà ní sáàrin ìrìn àjò ń gbà míì tó gún bá ti bẹ̀rẹ̀ ló gbàgbẹ́ ìrú máa ń gbà wá ni.
0: Ẹ̀mọ́
8: bí pé mo ti pàdé àwọn egungun bíi méjì kan ní oríta mẹ́rin níbi pé gbogbo wa sá padà ni. Ǹjẹ́ kí láà gbọ́ kí láà dé wọn ni wọ́n ń jà. Egun ti ń bọ̀ tó ò tí ì dé ibi tí egun yẹn fẹ́ wọ̀ sí àwọn ọmọ ti gbé ta àbọ̀dọ̀ dáko ti ẹdàkùn abẹbẹ so àlejò ìbàdàn ayé ìlú ńlá ìbàdàn ẹdẹ ẹdẹ ẹdẹ àwọn àlejò tó ń wò lùbàdàn
1: lójúmọ ni o
8: ẹdàkùn ṣe òfin òfin dè wọn pé kí wọn jọ kí wọn dàkùn so bí ẹ bá ṣe máa fún wọn ní ìmọràn tí òfin ní máa ṣíjà èmi fẹ ní kẹyẹ dáfẹ bá a gbà wọn yànjú lágbèlé òní bàtí
0: ẹṣẹ àti gbọ àṣẹ lórí ẹ.
1: ẹ wo láti àárọ̀ Monday ọ̀la lọ.
9: Mi sì ìtọ́lọ́wọ́ báwo.
1: Gbogbo rédíò tí ń bẹ ńlọ Ìbàdàn pátá.
9: Ìpè ń bá jáì.
1: Ìní wọn ó tún ti kígbe bọ́nu. Láti bí ọ̀sẹ̀ méjì náà láti wulẹ̀ ti bẹ̀rẹ̀.
9: Inú yọ̀
1: o. Lọ́lọ́kan òjọ̀kan ìpolongo lórí ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń ṣonígbọ̀wọ́ ẹ̀. látọ̀ la lo ẹ túmọ̀ ẹ mọ̀ wọ̀rí. A ti ké sí gbogbo àwọn agbófinró pátá iléeṣẹ́ ọlọ́pàá ní militant ní OPC ni. Ṣé ẹ rí tọdún yìí ibi òun kẹ ti máa bọ̀ wàá ṣòwò nílẹ̀ Ìbàdàn ẹ firi. Nǹkan ò sì ní ṣe yín kò ní sọjà yín lóko lọ́dọ̀ ọlọ́run ọba. Ààrẹ ti sapá tó dá lórí ẹ̀ wọ́n sì ti ṣe dáadáa. Ẹ bá ń gbọ́ mọ òkè.
10: Láǹtí.
11: Ààrẹ Màkúṣẹ́.
10: Ẹ ṣe bàbá.
11: Ní agbára ọlọ́jọ́ òní ti yín.
10: A ṣe ẹ̀dùnmọ̀ rẹ̀.
11: Olúpo ti wá ní kìí gbígbá kàbọ̀ kan nù.
10: Bàbá. Ẹ ṣe bàbá.
11: Ọpọlọ yẹ dẹ̀ wá pé ṣam ṣam. Samuel Ibi tó yẹ wòlé tó ń kìlọ̀ ìwà.
1: Bàbá.
10: Ẹ ṣe.
11: O máa yẹ yín o.
1: Àṣẹ o.
11: God bless you.
1: Amen. Ẹ ṣe sà. Hello. Láǹtí láǹtí.
12: Ẹ jọ mo fẹ́ bèrè ọ̀rọ̀ ń pa àwọn onílẹ̀ tí ẹ sọ ti ẹ tó ṣáájú wá lè nìkan lè mọ bí ó déjú.
1: Tó kéde bí kankan dúró o ṣùgbọ́n ló gun ọlọ́run dúdùn lọ́sàn-án oṣù lágbára ọlọ́run lágbára ọlọ́run. Ha ẹ mọ̀ bínú. Hello.
11: Ẹ bá gbọ́ ọmọ òkè.
1: Láǹtí láǹtí.
11: Àwọn ẹ̀kọ́ ètò.
1: Yẹ sà.
11: Ṣàwọ́ ìdà ọ̀dà ọ̀dà àgìlẹ̀ sọ̀rọ̀ láti ilé pọ̀. Àti ààrẹ
1: mọ́gàjọ́.
11: Agbára ọlọ́run àgbà wọn kalẹ̀ o.
1: Àmì.
11: Wọn ò ní kú sọ́nà bí èfé.
1: Àmì.
11: Agbára ọlọ́run. Ibi tí wọ́n wò ní ti gíga. Agbára ọlọ́run. Ọlọ́run ti wọn lè dé bẹ̀rù.
1: Àmì.
11: A ní àti yín ni.
10: Ẹ ṣe àdúpẹ́
1: rẹ̀.
10: Ọlọ́run bá ń kí yín o.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello.
13: Ẹ bá ń gbọ́ mọ òkè.
1: Láǹtí láǹtí. Ọmọ wọn kú dẹ̀ ti rí.
13: Ẹ pẹ̀lẹ́
1: olùkọ́ ti
13: ààrẹ mọ́gàjì.
1: Ààrẹ rẹ o.
10: Ẹ ṣe bàbá.
1: Ààrẹ rẹ o.
13: À ń balẹ̀ àti láti Amẹ́ríkà.
10: À bàbá ẹ ṣeun.
13: Kò ní bàjẹ́ fún yín bàbá wa.
1: Ṣé
13: gbogbo pátẹ̀ ń ṣe ń bàdàn? Ẹ má jà owó kúrò mẹ́ o.
10: Ẹ ṣe bàbá.
13: Ẹ rí i pé gbogbo tó ń wọ̀ Ìbàdàn Ọlọ́run fi Ìbàdàn gorí ẹ̀.
10: Bẹ́ẹ̀ni.
13: Ìbàdàn náà ti jíbejì gbé.
1: Bẹ́ẹ̀ni.
13: Wọ́n tún gbèpè jìmí àti ya wọn. Ìbàdàn tó gbà padà.
1: Bẹ́ẹ̀ni.
13: Wọ́n mú méjì fún àwọn ajínigbá yẹn.
1: Bẹ́ẹ̀ni.
13: Wọ́n tún mú méjì balẹ̀ nínú wọn.
1: Bẹ́ẹ̀ni.
13: Só túmọ̀ sí pé àwọn kankan lọ́nà Ìbàdàn táwọn alágbára òfin ètùtù rẹ̀ sílẹ̀.
1: Bẹ́ẹ̀ni yóò dà
13: fún un. Ọlọ́run lè kó agbára yín jóná.
1: Aṣẹ́
13: o. Ọlọ́run fi mú Ìbàdàn borí àwọn ogun tí ń wọlé. Ọlọ́run ọba ò ní mú yín kú mẹ́ o.
1: Aṣẹ́ o.
13: Ọlọ́run ti gbàgbára ń kú lọ́wọ́.
1: Aṣẹ́ o.
13: Àdúrà táwọn èèyàn ṣe pé ládàárọ̀ ọmọ yín o.
1: Aṣẹ́
10: o. Ẹ
1: ṣe mí. Gbogbo ẹyin tẹ wà ní diaspora àpáta.
14: Ọ̀pẹ wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
1: Ẹ bá ń ti bàbá yìí lẹ́yìn dáadáa.
14: Mo gbà pé wẹ́ ń bẹ̀.
1: Bí ẹ ṣe ń ronú sùn òye mi. Bá ajọ́ kan mo pẹ̀lú aago mọ́kànlá àbọ̀ mu ni mo ti bẹ́ẹ̀ ti sun olórun bò wọ́n lórun bò máa ni èmi ti sun àkọ́kọ́ mo jí tọ̀tọ̀ mo rántí ọ̀rọ̀ kan. Hello.
13: Hello ẹ bá ń gbọ́ mo òkè.
1: Láǹtí láǹtí.
13: Ẹ kú ètò kò ní bàjẹ́.
1: Yes sir.
13: Oyèwùmí Àbùsẹ̀míù láti ilé Légún ìsàlẹ̀ Ìbòdè.
1: Akúmọ̀ rẹ ní Égún.
13: Mo kí yín ẹ̀mí ní Ogun pẹ̀lú
1: ìfọ̀ lọ.
13: Mo kí bàbá wa ààrẹ.
1: Ààrẹ rẹ o.
13: Pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀yin náà kájọ ọ̀bàdàn.
1: Aṣẹ́ ìdùnmọ̀ rẹ̀.
13: Àárọ̀ lóore o. Ọlọ́mọ ọ̀nà tí ó gbà san yín lẹ́yìn yóò sì san yín lẹ́yìn ìgbà ọ̀rọ̀
1: lọ́sẹ̀. Amínà.
13: Bẹ́ẹ̀ ṣe ń tu Ọlọ́run ọba àtúmọ̀ sí
1: ìyí
13: olùkọ́ náà.
1: Tó àmínà kí yín
13: o. Bàbá sọ̀rọ̀ kan ní ìsìn tínú mi dùn sí. Torí pé ọ̀rọ̀ ni láti ẹnu àgbàlagbà. Wọ́n ní ètò òfin kọ́lé tó fi ń pe àwọn ará àtàmọ́ra.
1: Èyí
13: ń kọ́ bọ́sì kọta kó pe fámìlì rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
13: Ọmọ ẹgbẹ́ inú mi mọ̀ dùn sọ̀rọ̀ nǹkan. Káwọn èèyàn wo nǹkan yìí o torí pé àgbàjèjì mọ́ra àti fi nǹkan ṣera wa kọ́lọ̀ ń bá wa
10: tẹ̀ fún rẹ̀.
13: Ní bàjẹ́ fún yín lágbára.
1: Ẹ ṣe mo dúpẹ́. Hello.
15: Ẹ bá ń gbọ́ mọ òkè.
1: Láǹtí láǹtí.
15: Ẹ kú ètò olúpọ̀ alelu.
1: Ẹ ká sọ
15: orí ò ní koro lè tọ́ ọmọ aráyé o. Mo kí bàbá o. Ẹ kú gbogbo ọgbà wa Ìbàdàn ò ní bàjẹ́ o. A sì pọ̀ ọdún tí ń bọ̀ lọ́nà yìí gbogbo wa ní ọ̀bà láyé. Ọlọ́run ní pé lè ṣe òpin fún wa o. Màmá tì ní láti wọ́n màmá oníkeè kíní ni o.
1: Ẹ kú. Hello.
16: Hello ẹ kú iṣẹ́ o.
1: Yes sir.
16: Mo kí bàbá wa ààrẹ o.
1: Ààrẹ rẹ o.
10: Ẹ
16: lùpọ̀ dẹ́ pẹ́ o.
1: Àṣẹ
16: o. lórúkọ Jésù ẹyin ló kájọ bàdọ́.
1: Amí.
16: Ọgbọ́n yín ìmọ̀ yín òye yín yọ̀mọ̀ kan sí
1: wọn. Amí.
16: Ẹsẹ̀ ń darí wa ọba yọ̀mọ̀ wà
10: pẹ̀lú.
1: Amí.
16: Olúwọ̀mọ̀ ti lẹ́yìn o.
1: Amí.
16: Èmi ni Adékúnlé Adéago
10: bàbá
16: Nàìjì láti àdúgbò Mùsùlùm
10: nìbàdàn.
16: Ẹ dùkú láǹfẹ̀ o, ẹyin ló kájọ bàdọ́ o.
1: Ẹsẹ̀ mo dúpẹ́ o. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan. Wọ́n á bẹni tọ̀rọ̀ ṣẹlẹ̀ sí léèrè. Mo ní ìjẹ́ ẹmọ ẹ tí ń pè ní ààrẹ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn. Ó sì fi odidi ìṣẹ́jú mẹ́wàá, ó sì fi ṣàdúrà fún yín.
17: Ó bá lẹ́ni láwọn nínú fámìlì.
1: Iná mi dùn jọ́nà. Hello.
18: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ kúrọ̀ lẹ́ sà.
18: Àlàdé Fọ́sìn láti Olúǹde.
1: Ọ̀yá.
18: Ọmọ Ìbàdàn ni mo mọ̀ bí ojú ọyọ́ lókè ṣe ni. Mo ní kí n kí
10: ìjọba
1: ni o. Ẹ ní kí n kí ààrẹ.
10: Adúpẹ́.
18: Mo ní kí ẹ mo ní kí wọn náà ni o.
10: Ẹ ṣe bàbá.
18: Ẹ ṣeun. Ọlọ́run kájọ Ìbàdàn
1: lágbára ọlọ́run. Aṣẹ́hùn. Aṣẹ́hùn.
17: Ṣé tàbí tàbí o.
1: Mo mọ̀ wípé Ọlọ́run máa ṣoore fẹ́ni rẹ̀.
17: Láti lè sọ̀rọ̀.
1: Lọ́nà tí ò fọkàn sí.
17: Bẹ́ẹ̀ni lọ́kàn tún àwọn àrẹ́lẹ̀.
1: Hello.
19: Hello sir, ẹ káàsán sá
1: o. Ẹ káàsán o.
19: Bàbá olùkọ́ ẹ kú ètò.
1: Yes sir.
19: Ṣé o dara fún wa o?
1: Àmì Ọlọ́run.
19: Àkúmura ọdún tí ó ń bọ̀ lójú ọ̀nà
1: yìí. Ọdún ni o, ààrẹ rè
19: é. Ẹ ṣe látàlá fẹ́ ẹjọ́ mo fẹ́ bèrè ìbéèrè kan tí ó ń jẹ mi lọ́kàn lọ́dọ̀ ààrẹ.
1: Ó yá.
19: Orí ni orí ìpín àwọn ọmọ wa torí program lẹ́nu. Ní àgbọ̀ lọ, èmi ò kí sọmọ Ìbàdàn. Mo gbọ́ lágbára pé Ìbàdàn ní ìbàjẹ́.
10: Àṣẹ àti ibi tẹ́yìn náà ti wá o.
19: Ìrọ̀ṣẹ̀tò ní ìbàjẹ́ Nàìjíríà ọ̀dọ̀ ní ìbàjẹ́ lágbára lọ. Bólẹ̀ pé ìdálù ni ìṣèlú. Bí wọ́n ṣe ń ṣe ní ìlú kan, ọ̀tọ̀ ló ń ṣe ní ìlú mi. Ṣùgbọ́n a rí i pé ní Ìbàdàn, mọ́gàjì mọ́gàjì mọ́gàjì ni wọ́n máa ń ṣò ń tẹra mọ́ ní gbogbo agboolé kọ̀ọ̀kan. A dẹ̀ rí pé láti mọ́gàjì wọn máa ń ní promotion. Bẹ́ẹ̀ni. Tán máa fi dé ipò Olúbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
19: Ṣùgbọ́n tí òye mi tí mo fẹ́ bèrè ni pé ṣé gbogbo agboolé tó ń ní mọ́gàjì Ìbàdàn yẹn pátápátá tó gbóná wọn ìtàdù fún Olúbàdàn ni àbólójú agboolé tí wọn ìtàdù mo ti fẹ́ bèrè lọ́wọ́ nìyẹn.
1: Ààrẹ
19: ó sọ̀jù ló sọ̀rọ̀
10: láti
19: là látẹ̀.
1: Ọ̀rọ̀ rí.
10: Ẹ ṣe òye mọ́gàjì ńlẹ̀ Ìbàdàn ìjọ tí Olúbàdàn bá ti lè gbà ọ́ wọlé gẹ́gẹ́ bí mọ́gàjì ó ti di ọ̀kan nínú ọmọ òye ńlẹ̀ Ìbàdàn. Tí àkọlé bá wá gbé ẹdẹrú ìjagun ó ti ń gun kàbá Olúbàdàn ni gbogbo mọ́gàjì tó ti jẹ lábẹ́ Olúbàdàn pé mọ́gàjì àfẹnujẹ lábẹ́ olé o ló entitled láti jẹ jagun di orí Olúbàdàn. Wọ́n ti máa ń pé mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ó ju ọba Bùnmíì lọ òun sì ni ó jẹ́ tíkẹ́ẹ̀tì fún àti di Olúbàdàn lẹ́bàdàn. Wọn ò dẹ̀ kí fi ewé ra mọ́gàjì lórí wọ́n máa ń lọ fi ẹkẹ́ sínú ilé wọn ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé agboolé ti di ọ̀kan nínú ọmọ òye ní ilẹ̀ Ìbàdàn.
1: Bó ti jẹ́nu ẹ ṣeun. Hello.
20: Ẹgbẹ́ gbọ́ òkè.
1: Láǹtì láǹtì.
20: Mo kí ààrẹ wá o.
1: Ààrẹ rè é.
10: Ara san yóò kọ́ òun.
20: Mo kí ààrẹ wá o.
1: Ààrẹ rè é. Wọ́n ń dáhùn
20: o. Ìbàjẹ́ o.
1: Ẹ ṣe o.
20: Àlejò lèmi ní Ìbàdàn ẹ̀dúpẹ́ mo dídé ọmọ Ìbàdàn o.
10: Olúwa ṣe o.
20: Láti òkè gbó mo ti wá o.
10: Olúwa Olúwa ṣe o.
1: Òkè gbó lẹ ti dé Ìbàdàn. Ìbòlẹ́wà sọlẹ̀ sí Ìbàdàn.
20: Ní gàgàrà mi ilẹ̀ mo sọlẹ̀ sí.
1: Ó ti dà bẹ́ẹ̀. Ẹ máa lo bẹ̀ lọ.
10: Ẹ máa lo
1: bẹ̀
10: lọ.
1: Ó ti dà. Ẹ máa
10: jẹ mọ́gàjì láìpẹ́. Ẹ máa
1: ọ̀rọ̀ kan wù mí kí n sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n mi ò ní sọ. Ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run tó ni mí tó lẹ̀mí mi yóò bá ń sọ sáfẹ́fẹ́. Mo sì mọ̀ pé ọlọ́run ó gbẹnu mi sọ̀rọ̀. Ààrẹ mọ́gàjì ló gun lọ́dọ̀ làbá ẹ̀ẹ́dọ́lóyè Ìbàdàn láìpẹ́. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. Ló gun lọ́dọ̀ ọlọ́run ọba. Ó wù mí inú mi sì dùn sí
17: i.
1: Níjọ́ náà. Ìmú nǹkan rí jọ́nà ìmú nǹkan.
17: Ẹgbẹ́ mi mí mọ́
1: dá. Ìmú nǹkan rí ẹ wo. Kí ni ìbá pélé iná?
10: Ìbí
1: búra.
10: Sàlùmí.
1: Ìbí búra. Ẹ jẹ́ lọ rè é tajà. Ẹ jẹ́ lọ rè é tajà. Tí n bá padà dé, n wà sójú òpó lẹ̀ padà. Ẹ wúkà lẹ́yìn lẹ́mẹ̀ wọn.
2: Badilu FM 96.7. Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
21: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
22: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
23: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media in

0: tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan sàn. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀ inú gbọ̀ngàn Mark 21 lórí ring road máa kákùn fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Menda Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagilu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
0: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fún oṣù márùn àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé wọ́kásídé cashport yẹn gan lọ fàfà ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: wa tu mi se
1: ah olorun mo gbekele o
0: e je lele ninu aye mo si tu bon
1: kan ni kin fun ile orin ke fi sunday ni o
0: e ma sa si mi n pele
1: mo gaji kamalidin adeboye giwa mo kin ali okun ma di eleketa mami olubun mi oluwole logun eru mo kin yo olopa
0: e ma sa si mi
1: mo gaji ile afon ka ore side akintunde Mokaji ile agbomola olusoju lodi aje nle badan mo kin Royal Abide bin Karim
0: jowo pe mi da
1: ba mi John Ajibola Oluwole
0: pele anani wa o
1: Blood of Texas mo kin Abiola yale yale Mokaji Ola Oluwa Ola Kuleyin X A N kin
0: e ba wa sana la pade o
1: Raji Teju ni oye omo oye wole
0: ke ba ti yan mo ni
1: o ma bo ko lo jabi bo ba si
0: o ni bo sa to sa bi
1: nko ni se mi yin fun mi
0: o ga wu tore ni mo ni dajo e
1: awon tin gbele ise lagelu tin gbe ba laruge
0: bi o ba gba bo
1: nko ni se yin
0: ori taye ti wa ni fasiti to
1: ebe le omo oye leke mo kin
0: gbo gbo nko e si
1: robot camp tin le america
0: lajo gbo ri taye ko e si kan to le
1: anti salewa mo kin
0: olapa ti won mo
1: omo laye nko Alajide
0: awa ta wa nkorin
1: Alaji atalaja bi siri yeseun
0: eni kan wa fe ma fe nu ta wa je
1: Alaji soli oladejo mo kin kanra
0: o fe ma ma je nipo
1: amo dikines fuluke ayade romu
0: o ni fun ese
1: Dr. Mrs. Olaide Rahim
0: o jo wa so ni se o ni se ta lo ni ba je le de mi ya he tae
1: omo won yo loso si mo kin
0: ai ma so
1: emi omo ogun san ye se nseun
0: iba su gbogbo
1: jambale assist mo dupe lawo yen se ngan ni mo gaji ile aje laruru mo kin
0: omo mo lo o tun to ma to ti olohun ka mo
1: alaji siraji dan ide omo lawa ni
0: mere tayo ni re ti mo le
1: division la nu le po pele ti e
2: mo wo po ki baba mi jo la wa
1: na alaji mi jo la wa mo kin
0: mama bi won ni wa ma to mu to ra mu ro ba ni se
1: Hello. E ba gbo mo oke.
2: Lanti lanti.
1: E ti wole.
3: Mi o daro re mi, e le damu.
1: Ase o.
3: O ki baba mi are ogun mogaji le Ibadan
1: mo kajo baba. Abi buri o ma degbite.
3: Ibadan o si won.
1: Awon ti so me ni le Ibadan.
3: Olore mi baba laanu mi baba. Mo kajo Ibadan, si ba nu ti won lagbara
1: Olore
3: mi baba ogun lati so me.
1: Lati so me ni le Ibadan, e se oju oni ti.
3: Lanti baba mi da.
1: Won gbo, won gbe ba baba re
2: ngbo.
1: Ase o ase ase
2: ase
1: o e o damu o foro o tu wale
0: ijoba wala wa kajo kora po kajo se ni
1: ojo mejo oni lodun egun o bere nle Ibadan
0: tabi ti lo mi ko
1: lu gbe ku gu mi e ku toju bo
0: oso gidi
1: e lo re so se o
0: mo ti jam gidi mo ti lo ba to
1: ma fo kan si pe won o gbe odun to si
0: oyanju
1: olorun mo jo de royo lai leyan nbe
0: Fatia mi mo wa ko se lu.
1: Hello.
4: Hello, Sababo Oluko.
1: Eh?
4: Adura ni ogba o.
1: Ase Olorun.
2: Mi ase.
4: Ojo mi ki se ile se eyin se ti di adura. Adura se na gbalagba.
1: Amen.
4: Gbogbo bawo eyan sa nfo ba le fun magaji. Lagba Olorun adura won gba.
1: Ami Olorun.
4: Gbogbo aye lo gba ti baba yi.
1: Ah.
4: Pẹ̀lú bí mo ṣe lọ sọ́ọ̀sì lónìí tí mo lọ ṣe Ọlọ́run lágbára wà láti dààmú kò ní ṣẹlẹ̀ sí bàbá
1: mi. Àmì àmì àmì.
4: Inú ọ̀mẹ̀dùn mo lẹ́yìn
1: bàbá ń pọ̀. Ààrẹ tí ò lò dún kòkòrò.
4: Ẹ̀pọ̀ láì jẹ́ ọ̀dàmú olúpo.
2: Ìfẹ́ tó tán.
1: Adarí tí ó mọ̀ ṣe bí ọmọ ẹ̀yìn. N ò rírú ẹ̀rí ní Ìbàdàn. Kẹ́ni tí ó pè láàrẹ Mọ́gàjì. O ni o tun wa mo sa fun magaji egbe re pe ko jojo ko won fun o lo n to je aro mo do mo yin o ni damu laye
0: badi do n fe don o e mo ba mi
1: e ba n gbo mo oke
2: lanti lanti
1: olorun ni eja ki hello lanti lanti a n gbo yin lanti lanti
4: ore mi olupo
1: mo ki yin odun ni odi ah odi jẹ mẹjọ odun to bẹ baabawo baabawo.
4: bẹẹri nígbà tí ẹ lọ bẹ ẹ bá ń kí bàbá mi.
2: ẹṣẹ bàbá
1: àwọn rè àwọn rè
2: ẹṣẹ bàbá mo kí.
4: lágbára mọ ọba ṣẹlẹ yín sínú wa ń lò ẹ pẹ fún wa.
2: àmì bàbá mi ìníwẹ̀ iná ti lágbára ọlọ́run.
4: a túbọ̀ máa rí i.
2: àmì bàbá àtẹ̀yìn náà àti gbogbo.
4: bẹẹri ọdún eegun yìí nígbà tí àwọn ọmọ mo wà ní.
5: ọ̀dọ́ ni Dr. Dasin mò ń gbé ń gbà
6: yẹn. Okay.
5: Àwọn ọ̀rẹ́ ni a máa ń kóra wa lọ ni. Odò ń bẹ̀ yẹn títí dé ìdí kan ní agboolé wa lásán ìrìnàjò wa ti ṣe ọ̀nà sílẹ̀ bí wa.
1: Bẹ́ẹ̀ni.
5: Ṣé egun bá dẹ̀ jáde egun àgbè yìí la bá ń tẹ̀ ní káàkiri?
6: Bẹ́ẹ̀ni.
5: Tó a fi ṣeré rárá ni.
1: Ẹ ṣeun sá.
5: Ṣùgbọ́n ngbà tí ó bẹ̀ wá yá. Ṣé a ń dàgbà díẹ̀ díẹ̀.
1: Ọlọ́run kò jẹ́ orúkò jẹ́ tẹ̀lé egún.
7: Afiriki bàbá mi.
1: Ọ̀kẹ́ jẹ̀ẹ́nì ẹ̀ ti ayé ọ̀kẹ́.
7: Ayé ni fún.
1: Olùjọ́kẹ́ mi.
7: Táwọn sọ́kò tọ́.
1: Ayá ọ̀rẹ́ mi.
7: Tún dáadáa o.
1: Ọmọ àgbò ọlámu kí ọ dáadáa. Nǹkan ò ní sẹ́mi rẹ̀.
7: Gbèsè nítorí ẹ.
1: Àwọn yẹn kún Facebook dẹ́nu.
7: Ayé lọ sọ gbogbo.
1: Kí wọn báyìí ó ṣe wá gbà mí ni wọn o mọ̀.
7: Kò pọ́sibú.
1: Bọ́lá jí jáǹsì mú kí yín.
7: Ẹ
1: Mafio je Peter. Àwọn èèyàn mi tipẹ́tipẹ́. Ẹjọ́ mo ti délé iṣẹ́ yìí ni mo ti mọ̀ wọ́n. Fátímọ̀ làṣìṣẹ́ ọmọ ni yìí. Ọlámíkì ọmọ ìbílẹ̀. Adéọ̀sùn Káyọ̀dé ní Ufisàn. Ó ní bàbá mi olúkọ ní mo kí yèmí náà kí ọ. Emmanuel Olúwa tó kí. Wọ́n kún bẹ̀ dẹ́nu ẹjẹ́ ń gbé pé ìkẹsí kí mọ. Wọ́n ní mọ́ gbé wọn ní kí n rán ìjọwọ́ mi. Wọ́n lọ́jọ́ ti lọmọ ńlọ. Ó ní mo ti ó ní mọ́ relé. Ẹ mọ̀ wá gbàgbé látàgo mẹ́jọ lálẹ́ yìí. Yóò fi dàgo mẹ́wàá. Ó kẹjẹgbẹ́ lẹ̀tọ̀. Èmi àtògúrúgbà lóògùn àkàn o. Ayé ẹ mọ̀ jẹun wà ní òníra. Ìníra yìí ṣe nǹkan re. Ẹ tó pàdé mi. Gbogbo ẹyin tẹ́ ń pé bó lè tó báyé ṣe dà. Ẹ dẹ́kun ẹ kàn ní sùúrù bí ń gé mi. Nǹkan ò ní pẹ́ bójú ẹ̀ padà. Iná mọ̀nàmọ́ná ní ṣe mọ̀nàmọ́ná lápá bí. Ẹ sì mọ̀ pé dísù ní ìsìn. Títí wo kọ ẹgbẹ̀rún mẹ́ta lọ. Bó láti wá sí láìsí polówó ọjà. Ṣùgbọ́n ló gun Ọlọ́run láti kọ́tà tí ń bọ̀ lọ. Ààrẹ Mọ́gàjí ti fi ń lọ́kàn balẹ̀. Wọ́n ní àkú dẹ́gbà táàtà. Wọ́n ní mọ̀ wọ́rì. Wọ́n láwọn ó dùn fáà ní tán yányá fún mi ni. Ọwọ́ méjì fẹ́yìn kan ṣoṣo. Ẹ̀yin kírù mi ẹ bá ń pàtàkì fún bàbá. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ lápá bí. Ẹ bá ti lé yẹn lé dààmú. Àbá ilé yẹn lèyẹ máa ń fòrò. Gbogbo ìbàdàn ẹ bá dúpẹ́ lọ́wọ́ ààrẹ Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Mo ṣe ń tó pọ̀ lọ́rọ̀ mi. Mo òdeyàwó àtọmọ ó ti kọ̀yìn sí mi pé irú ọkọ wo lè irú àbá wo lè yí. Wọ́n bọ́ mi tán yányán ni. Wọ́n dúró fún mi tán yányán. Bàbá ó ń dúró ní sáfẹ́ yẹn náà. Ní gbogbo ẹ̀lẹ́ ti ráàánú Ọlọ́run gbà. 08054035746 nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò inú. Ìbẹ́kàrí ó fi nọ́mbà wọn lẹ̀. Torí bá méjì kọ́, ẹ̀yin tẹ́ ẹ ti mẹ́ ẹ máa pè wọ́n. Ẹ mọ̀ tún jẹ́kẹ́ lómi ò tún kún ọmọ. Torí ọwọ́ mo dúró tì wọ́n jọ kan ní mọ̀pọ́. Ààrẹ ní sórí tó dálẹ̀. Ẹnì kan kẹ̀ pè wọ́n ni. Ó ní ààrẹ Mọ́gàjí mo fẹ́ bá sọ. Wọ́n náwọn náà ló ń bá sọ̀rọ̀. Wọ́n ní bá ń ṣe dó pé ìyàwó àtọmọ ti fẹ́ fi lé àwọn lẹ̀. Làárẹ̀ bá tún tẹwọ́ sí mo ní àròwó tèmi náà tún fẹ́ gbà lọ́wọ́ ààrẹ làálẹ́ tó fi kó lẹ̀ yìí. Mo yá fọ́ra kúnkún mo yá kú lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ mọ̀ jẹ́ tó fi nọ́mbà wọn ta mọ́. Ẹ mọ̀ fàdúrà ààrẹ lọ́nìí. Kọ́ náà ó ti ẹ̀dọ́ lóye Ìbàdàn. Gbogbo ìbílẹ̀ ẹ̀sẹ̀ ti ń bẹ ní diaspora ẹ̀ dìde sọ̀rọ̀ yìí mo pè yín níjà. Méjì ti ń bẹ lẹ́jẹ́ kan bọ́ sí ọ lọ. Ọlọ́run wá ṣe àbáyé lólóye Ìbàdàn kọ́ lọ́wọ́ fún ẹ̀ ní gbígbà tàlàáfíà sí. Ó wù ń kó níbẹ̀ bàbá mi ó wù mí ni inú mi dùn sí ni. Inú mi dùn sí ni. Àwa náà dó lóye níran wa. Àwa náà dó lóye níran wa. Ìgbà títí yín délẹ̀ ń sọ jìkà. Àwa náà dó lóye níran wa. Ṣé jọ́lọ́ ìjọba kí n yẹ kó kalẹ̀. Ààrẹ mi ẹ ṣe mo dúpẹ́ o. Ojú ò ní ti. Thank you sir. God bless you.
8: Lágelu FM jàgàbá àgbògbò rétíò máa rọrùn ìṣó.
9: Mo tún kí n káàbọ̀ lónìí ní gbogbo ibi tátẹ́gùn ìkànnì yìí ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ ni mo tún mú wá láti iléeṣẹ́ JKJ Builders and Developers Limited. Tọ́fíìsì wọn wà ní Old Oyo Road, Aremu Block Bus Stop, opposite IITA Ìbàdàn. Àwọn gangan lonílé ìfọ̀kànbalẹ̀ tí gbogbo ayé ń kan sára sí. Àwọn tó mọrírì ilẹ̀ rírà, pàápàá jùlọ àwọn ti diaspora lókè òkun, wọn kì í fọ̀rọ̀ ilẹ̀ rírà ṣàwàdà. Wọ́n fi ń di owó mọ́lẹ̀ ni torí ọjọ́ tí ọ̀dà bá dá tó wéréwé tákérémọdò ń pòǹgbẹ omi. Nígbà tí wọ́n bá fi abulẹ̀ ṣọwọ́ kún orúkọ tí wọ́n ń jẹ́ irú àkókò bẹ́ẹ̀ Bàṣírí lorúkọ tí ilẹ̀ ń jẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ tí ó fi yín lọ́kàn balẹ̀ dáadáa. awon eyan to ba n koja lo ni alabata ona to lo si ilu iseyin ni maniya ilu ibadan egbe titi gangan ni won tiri signboard Silverstone Garden ile to te lo rere ti le se JKJ Builders and Developers Limited nta lati gbadegba ni caterpillar katakata sise nbe ogba bi won se bu onu e be ni won tin yo block ti won tin se perimeter fencing be de be bayi CCTV camera to n gogogo ayika ti wa nbe drainage system wood layout road solar street lights ile ti o sinu gbo to je pe egbe titi gangan lo wa Silverstone Garden ne alabata along iseyin road mo ni ya nbadan lo wa won tale nbe fun ilegbe residential ni million marun naira 5 million naira ile plot kan ẹni o ba ra to sanwo lẹẹkan naa yóò jàǹfààní ọgọrùn búlọọkù 100 blocks àti sìmẹ́ǹtì báàgì márùn 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kí lè kíkọ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wa jẹ́ tó fẹ́ máa san mílíọ̀nù márùn-ún yìí díẹ̀díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó ìdíẹ̀díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ralẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ralẹ̀ ń bẹ̀ òfilẹ̀ rẹ̀ lẹ̀ láìyà sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fóònù yóò wà máa bó mójútó tó bẹ̀ ṣe kò bójúmu kò sì sí lára àjọsọ ìyẹn agreement láti bẹ̀rẹ̀ àjọṣe irú ilẹ̀ tí wọ́n ń tà fáwọn èèyàn lẹ́dẹ̀wó báyìí ó yẹ kẹ́ni ọba ara lẹ̀ ń bẹ̀ òpakítí mọ́lẹ̀ jára mọ́ kó kọ́ lásìkò ni ẹ̀yìn ẹ̀tún wọlé wọn tó wà ní royal court estate tó wà ní gbangba àárín ìlú olonda road akobo lagelu lake government area ibadan mílíọ̀nù mẹ́wàá 10 million naira péré nílẹ̀ plot kan bẹ́ àdúrà wìtìwìtì nílẹ̀ ń bẹ̀ torí púpọ̀ tó wẹ̀ lọ ni ẹni ọba sanwó ilẹ̀ tó rà lẹ́ẹ̀kan outright payment promo wà lórí ẹ̀ ọgọ́rùn-ún blọọkù 100 blocks àti sìmẹ́ǹtì àpò márùn-ún 5 bags of cement ni ó fi ṣèfàjẹ ẹni tó bá wá sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ààyè oṣù mẹ́ta péré ló ní láti sanwó nǹkan afẹ́filẹ̀ kọ́ lè gbé fúnra ẹni láti máa gbé tàbá fẹ́ fi ṣe rẹ́ǹtì ẹ̀yẹn wẹ́n tó ralẹ̀ lọ́dún tó kọjá tó lòún fẹ́ tún tà lọ́dún yìí èrè gọbọi ni yóò jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé asẹ́ẹ̀tì ní ilẹ̀ bá a bá ti rówó ra kan adé owó mọ́lẹ̀ ni bówó bá wá rogún sí ni lọ́wọ́ ó dá a kára lẹ̀ síbi tí ó fi wá lọ́kàn balẹ̀ JKJ Builders and Developers Limited ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Blocks Bus Stop opposite IITA Maniya Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 070-711-81997 tàbí 080-8070-1243 lẹ́ẹ̀kan sí 070-711-81997 tàbí 080-8070-1243.

sanwó ti ẹ̀ lẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀. Àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited. Tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Moniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.

tó pè ní numeric tó jẹ́ tẹ̀lẹ́sìn tí mùsùlùmí nípa awuyewuye tí wọ́n ń jà rìnrìn pé ìṣàkóso ti ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni ó ń da ẹ̀sìn kan sí ju ẹ̀sìn kan lọ. Ìjọba orílẹ̀-èdè ti United Kingdom náà ni wọ́n ti gba ọkọ̀ orí omi kan ilé ìtọ́jú ti orílẹ̀-èdè ti Russia. Gini náà tó ti ṣàlàyé wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Scotland náà ni yóò fakọyọ pẹ̀lú ìsọ̀rí eléyìí tó wà pẹ̀lú orílẹ̀-èdè ti Morocco àti orílẹ̀-èdè ti Brazil. Ní báyìí ẹ̀gbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Abájọpọ̀ àwọn ẹlẹgbẹ́ ti ẹlẹ́sìn ti Kristẹni ti Khan náà ni wọ́n ti ṣàpèjúwe òní gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ti dúdú ilé tí wọ́n fi ń ṣe ìrántí àwọn ti ilé tí ó dábèrè fún ayé nípa ìwà ìgbésùnmọ̀mí àti nípa kùdìẹ̀kudiẹ ilé tí ó ń ṣẹlẹ̀ nípa ètò ààbò ní ti bótò orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ilé tí ń tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ti Khan ti ń ṣe Archbishop Daniel Okon ilé tó sọ di mímọ̀ níbi tí wọ́n ti rántí àwọn èèyàn àti àwọn obìnrin pẹ̀lú àwọn òbó rẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pásítọ̀ àti àwọn àgbẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ní ti bútò orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbi ayé ọ̀hún ilé tí ó kù pẹ̀lú ti ọjọ́ ti ìṣèjọba ti àwa ara wa ilé tí ó kù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pípé òní náà ni wọ́n fi ń ṣe ìmọrírì àti láti fi kẹ́dùn àwọn èèyàn. Níbẹ̀ náà ni wọ́n ń ṣe ìrántí ọ̀hún láti fi kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ará ilé tí wọ́n sọ àwọn èèyàn ọmọnù àti afẹnifẹre. Ibẹ̀ náà ni wọ́n ti wá ń ran ìjọba láti rí pé wọ́n jí gìrì sí ètò ààbò ilé tí ó ti mẹ́rin ní ti bútò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ibẹ̀ náà ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ ti Khan náà ni wọ́n ti ké pe àwọn ẹlẹ́sìn ti Kristẹni àwọn oníjọ́níjọ́ iléèwé àti ilé ìwòsàn láti rí pé wọ́n wá ojútùú láti rí pé ètò ààbò wọn kí ó dúró dán pàápàá jùlọ nínú àkókò ilé ti àwa yìí. Ìjọba ìpínlẹ̀ ti Ọ̀ṣun náà ni wọ́n ti sọ̀rọ̀ tako awuyewuye ilé tí ó ń jà rìnrìn nípa ti àwọn ẹgbẹ́ kan ilé tí wọ́n pè ní Numeric Muslim Rights Concern ilé tí wọ́n kó ra wọn jọ. Ilé tí ẹjẹ́ tó ń léwájú wọn náà ni ọ̀jọ̀gbọ́n Isiaq Akintola ni ó ti ń ṣàlàyé pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke òun náà ni ó yan ẹ̀sìn kan ní pọ̀sìn nínú ìṣàkóso rẹ̀. Nígbà náà lè jẹ́ kó ọ̀rọ̀ ọ̀hún ilé tó sọ di mímọ̀ náà ni ti ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìtanijí ni ti ṣe Kọ́lápọ̀ Álímì. Ọ̀nà ni ó sọ̀rọ̀ tako ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn ẹ̀kọ́ ilé tí ó ń kọ́ òun náà ni kò tẹ̀lé àwọn ọ̀rọ̀ inú Alukrian tí kò sì lè hadith ilé ti Muhammad ilé tí ó tẹ̀lé tí ó sì ń sọ jáde sallallahu alayhi wa sallam. Nígbà ìpè àwọn ọ̀rọ̀ ọ̀hún òun náà lè jẹ́ pé ó lòdì tí ó sì lòdì sí ìṣàkóso ilé tí ó ń bẹ lóde. Ibẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta tí ó sì yànnà náà rí pé ẹni tí ṣe Alhaji Teslim Ìgbàláyé náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé sí ìjọba àti ẹni tí ṣe Alhaji Kazeem Akinleye òun náà ni ó jẹ́ lórí àwọn òṣìṣẹ́ nínú ìṣàkóso ilé tí ó ń bẹ lóde. Wà ṣàlàyé pé ìṣàkóso ilé tí ó ń bẹ lóde òun náà ni kò yan ẹ̀sìn kan ní pọ̀sìn lórí ẹ̀sìn kan eléyìí tí ó ń bẹ ní ti ìbútò ti ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Kọmíṣánná ọ̀hún wá ṣàlàyé pé àwọn ẹgbẹ́ ọ̀hún òun náà ni ó jẹ́ pé wọ́n ti ń tẹ̀lé àwọn olóṣèlú tí wọ́n sì ń yìnbọn òṣèlú ní

Lédi ti United Kingdom ati en tin se minister fun sakoso fun igbese eleyi ti won gbe. Lakotan iroyin ti ere idaraya. Oji ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè ti Scotland John McGinn ona lo ti ṣàlàyé bẹ́ẹ̀ pé pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Scotland bí wọ́n ṣe borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lánàá pẹ̀lú orílẹ̀-èdè ti Haiti pẹ̀lú àmì ayò kan sí òdo ona lo ti ṣàlàyé bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè ti Scotland ona ni yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lẹ́nu nínú ìsọ̀rí eléyìí tí ó wà pẹ̀lú orílẹ̀-èdè ti Morocco àti orílẹ̀-èdè ti Brazil. Ẹni ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tó wáyé níbi ti orílẹ̀-èdè ti Brazil àti orílẹ̀-èdè ti Morocco tí wọ́n ti ta àmì ẹ̀yẹ kọ̀ọ̀kan. Ìtura ṣàlàyé báyìí pé pẹ̀lú ipò eléyìí tí ìdíje ọ̀hún wà ti orílẹ̀-èdè ti Scotland tó máa ti ní àmì ayò kan òun náà ni ó ṣeéṣe kí wọ́n yọ kúrò nínú ìsọ̀rí eléyìí tí wọ́n wà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àgùkù eléyìí tó ṣe yọ lẹ́ẹ̀kan sí i.

àbájọpọ̀ àwọn ẹlẹgbẹ́ ẹlẹ́sìn ti kristẹni ti kain náà ti ṣàpèjúwe òní gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi dúdú tí wọ́n fi ń dárò àwọn èèyàn ẹlẹ́sìn ti kristẹni eléyìí tí ó dágbére fún ayé yìí nínú ìkọlù eléyìí tó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba ìpínlẹ̀ ti ọ̀sùn náà ni wọ́n ti sọ̀rọ̀ tako awuyewuye eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n jẹ́ ti numri tẹ̀lẹ́sìn mùsùlùmí tí wọ́n sọ̀rọ̀ tako ìṣàkóso ti ìpínlẹ̀ ti ọ̀sùn ọmọ ogun orílẹ̀-èdè ti United Kingdom òun náà ni wọ́n ti gba ọkọ̀ kan eléyìí tó jẹ́ ọkọ̀ ojú omi eléyìí tí ó jẹ́ agbépo tó gba ojúṣàn omi ti orílẹ̀-èdè ti United Kingdom. Ọ̀jìn ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè ti Scotland Magini òun náà ló ti ṣàlàyé wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Scotland òun náà ni yóò fàkọyọ nínú ìsọ̀rí eléyìí tó wà pẹ̀lú orílẹ̀-èdè ti Morocco àti orílẹ̀-èdè ti Brazil. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbíkẹ́ darapọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X wa pẹ̀lú tọ̀nà lagiluefm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagiluefm 96.7 Tunde Olawo olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà. Lagunju Martini Salao lo tin royin e kuro le wasiku simi oni apu afere yi yo tu yo ba ese tengbo wa

0: sọgbọ́n ní ìsìn
1: tó fẹ́
0: sọgbọ́n abọ́ ọkọ̀
1: ani o farabalẹ̀
0: ọmọ nàìjíríà
1: ani o ní sún
0: ṣé mọ̀ ń jà ní ìsìn ẹni sẹ́nu ẹ fọ́ ni.
1: iná tẹ̀lé ẹ̀ka ìyá ọdọ́jọ́
0: ìrọ̀ òun ní èwo ní ọ̀tọ̀ ilé yìí ọ̀tọ̀
1: ṣé lè rẹ̀ rí.
0: wọ́n ní ibi ogún kanimọ́ ilẹ̀lẹ́ ẹni ibi ọ̀tẹ̀ ìlú bá kanimọ́ làásùn oríkẹ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀kọ̀ yìí ni.
1: ani o farabalẹ̀ ani ilé ọ̀dọ̀ rẹ tó kọ́ tó ń gbé lákẹ́lẹ́ ilé oná tán bẹ́ẹ̀ kẹ́yìn.
0: ìbára rẹ da sọ nàìjíríà ti gbogbo wa ni.
1: ee àbí tí ẹ kọ.
0: kẹ́ni ni níbi naija kẹ́ni yẹ ojú tí rọ̀ dáadáa lọ́fà ó rí pé níjọ́ lánàá wọn ni tí òjò bá ti omi ò tó nǹkan ń bẹ̀ ni ibi tí wọ́n ti ń taná fún wa àti pé àwọn nǹkan kan yọnu gan ìtọ́fàánù kò tí ì ju bí ọ̀sẹ̀ bíi mẹ́ta lọ tá a ti taná kẹ́yìn lọ́dọ̀ tiwa lábòdò.
1: ọ̀sẹ̀ kẹ́ lórí.
0: ọ̀sẹ̀ kata ni lábòdò.
1: àwọn tó wá jẹ́ ọmọ nàìjíríà gangan àwọn taná nǹkan tútù ní òfìsà.
0: ìjọ tí wọ́n sì mú wá ní wọ́n gbìyànjú ìjọ tí wọ́n mú wá ní bó ṣe ṣẹ́jú tí wọ́n bí wọ́n ṣe tàn báyìí nígbà tí ètò ṣẹ́jú márùn-ún ó tó di wine. èmi ti ẹ̀rọ wí pé bóyá wọ́n fẹ́ sinmi díẹ̀ ni torí pé níjọ́ náà àwọn òòrùn burúkú kan mú máa wò wí pé bóyá òòrùn ẹni wọ́n fẹ́ kó fi sinmi àwa retí àtẹ̀tàmọ́ ni
1: wọ́n lè mú
0: ṣùgbọ́n kìí ṣe pé ẹ̀bí tiwọn náà nígbà tí mínísítà mi ti wọlé báyìí. Eni ti sọ pé ọmọ nàìjíríà ni
1: wọn ti kó ìròrí mi ìsọpọlọ rẹ
0: ìbára rẹ dà sọ.
1: ibi ẹbọ ọdẹ
0: ìyá kọkọ ló jọ ọjà
1: ani onísùúrù náà ìtọ ibi ẹbọ ọdẹ báyìí ìròrí tí ó kó inú ọpọlọ rẹ ní ìsìn àbí òyìọ bí mo ṣe wọ ìní ìsìn ò fẹ́ le pé.
0: wọn ti ní wọn ò mú wa kódà gan wọn tó sẹyà bíìlì mẹ́rin ni wọn ní kásá ní sùúrù. mọ ní yà là má san
1: yà bẹ jẹ ẹlẹgùsì
0: mọ ní yà ẹ là má san
1: owó nígbà
0: wọn ní ká
1: tí ń bá
0: jọmọ nàìjíríà tí wọn ò bá mọ pé mo jọmọ nàìjíríà ṣé wọn ó mú bíìlì wà fún mi wọn mọ pé mi náà ọmọ nàìjíríà ni wípé mi náà rẹ sí sí wọn sì mú bíìlì wà. tí ọba jọmọ nàìjíríà wọn ò lè fún bíìlì bí ọba múná wá. kìí ṣe pé ẹ náà ò ní mọ wá fọ
1: ẹ. bàbá ọmọ tí ò mọyì ọmọ tí ń wọlé sùn lẹ́ẹ̀dẹ̀ sí bàbá ọmọ nu.
0: bàbá ọmọ ni bí èèyàn bá ṣe níyàwó sí lọ́mọ ò ṣe pọ̀ sí bàbá ọmọ ni.
1: dọ́lápọ̀
0: ojú ọjà ó ti ya tá a bá tojú ọjà dé.
1: èmi wá sọ fún ọ pé
0: àáwà sí ojú òpó lẹ bóyá ọmọ nàìjíríà ni mí tí èyí bá sọ ọmọ òní lọ rẹ sin ara rẹ ìwọ tó sí rẹ ìwọ tó gẹ ti ara
1: rẹ.
2: Asa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto bala àfi ọba sí kọ̀ da àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságunságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yàn kọ́ dede ara ma gba pẹpẹpẹ ara ma legun igbese kamankia ni pataki ka tete gbegbese ni kiakia keda o wa laparapa ni gbadun aye osani tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa masi kan si tonitoni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele mbadan eka le ise mujoyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enta taju ale lama tonitoni. Chevis PL I Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí ímẹ̀lò gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánṣágu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Chevis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevis PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú. oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale charity pl eye care foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se oriran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090-5444-8444 oju lo bara oni din do mo wa lagbari
3: akoko sagaye gutiko 72 hours of June edition
4: opo ye ni e ma wa le lo
3: gbogbo eya ti ede o ye ni mesika the CSC permanent of mercy ma je mo anu akojo Friday 12 Saturday 30 at Sunday 15 June 2026 akori ti ran fun ole beta iwo oju bara sanje ori afefe I will rebuild it before I fire you emi yo se ba kokoro ajaruru we ni tori re osu me fa to ku ni 2026 alorun ti so be ku gbogbo ni ba fara mo ni sa se danu mo e ma se bi olo lori apo ro se atawon rawo lori emi ja bi woli e be to iwo jo baba foju ora pe yo ti ma so tele lojo Friday 12 at Saturday 30 wakati adua me sala aro me ta so pelu shuru ajo Sunday 14th June ago me ju abo wura la ko pa de pelu shuru ko ja sojo Monday ta ma shuru yo fe lati ibadan to ba Billy Osho, I say get the camera, but the kilometer 80. Messi can play the game. They must say, I know I'm a liar. Me a jam in Rudane.
5: Pure Press Concert Season 10. Iyipamele la ma da pada fun Olorun. Eke wa iru eleleyi agbekale lati owo emi mimo. Nipase Kemi Robot. Date: Friday 19th June 2026. Venue: All of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Loti ma waye o by 8 p.m. prompt. Aago mejo asale la o ti bere. Awon olori emi olokiki to ma minister, ministry, evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade Sewole Jesu, Bukola Bekes, Yetude Are, Apeke Ola, Remilekun Amos, BBO, Oluwa Loni BC, 448 Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadaso, Adami Lola Alabi, the convener is Kemi Riobo. Nibi akanshe pa de ye bambile, season 10 ye ni kajok bwe okme fo lorun, Kemi Riobo, lorun fi yoran yoran. Ale Friday 19th June, odu 2026 yi, ni All of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed, eto abotomu ye yo wafumu bwe yon. Aok ba ori ayo, legi ye bambile yi lorun

0: ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyọ̀. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan London Road Àkómọ̀, ₦10 million péré ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, àti solar street lights. Ẹni ọba sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan náà, tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀, àárín oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited, tó wà ní Odò Oyo Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Lagilu FM 96.7.
2: Ọ̀rọ̀ bó tó ń bọ̀ lọ́nà yóò ti.

0: sa esin sa ese ami magaji adepo oloye Mukhtar
1: Badenyaka
0: Badenyaka awon na fe won mo mo pe won pe sori eto lale won pe won gbadọ pe sori eto
1: hello talo ambe hello
2: hello
1: hello
2: hello sa
0: e ka le
2: abisha
0: yes sir
2: o
0: ko yin sa
1: o ko yin
2: oruko mi ni olamide kan lati jere
0: e seun eyin na dasi won le nko 20 won le nko 10 naira nko 20 naira lodo yin be yen
2: ibaje po ni Nigeria nko to sele niyan awon to ye kan sise lori eyan kan sa ni eka to je pe to nsise lori nkan ba yen ke ma wo ke tun ma wo te ba de gbogbo oja àwọn nabac náà wọn ṣiṣẹ́ ìbẹ̀lẹ̀ tí wọ́n máa gbọ́ gbàǹdé gbàǹdé tẹ bá máa mọ lẹ́yìn dèdè tẹ máa rí ipò ti ẹ̀ fáyà.
0: A ti gbọ́ tẹ wí ten naira 20 naira sẹ́yìn náà ń kọ́ ṣé wọ́n má wulẹ̀ ṣe mọ́ ni torí kò lórílẹ̀‐èdè míì wọ́n náwó wẹrẹ̀ gbogbo kọ́ìnsì táwọn ọ̀nà mọ́ yìí.
2: Owó Nàìjíríà ni.
1: Hello sir.
2: Ta.
1: Ẹ jẹ́ tí ojú kan wo owó tuntun gan ògúndúgbà kí ló kókó lẹ̀.
0: Owó tuntun.
1: Àárín mọ̀.
0: Àwọn tó ní Nàìjíríà owó wọn ló lè ti rí owó tuntun.
2: Owó.
0: Owó tuntun. Àwọn tó ní Nàìjíríà ló lè lówó tuntun.
1: Hello.
0: Hello.
2: Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Sẹ́rí àwọn èèyàn tó wá ń ṣe nǹkan kan tẹ bá fún wọn ní owó pẹpẹ naira 20 naira. Tẹ bá ná fún wọn. Wọn ò ní gbà tẹ bá tún wá fún ẹlòmíì ẹlòmíì náà ò ní gbà tẹlómi bá tẹ wá gbà tẹ bá tún fún ẹlòmíì tẹ kó bí 20 naira márùn tẹ fẹ́ràn kan dé ní wọn máa ní kíni àwọn ò gbá o.
1: ẹ ṣe wojú
0: òní kò sẹ́ni tí ó gbọ́dọ̀ kọ owó torí pé owó Nàìjíríà ni àìlàjú ọ̀ ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ojú òní ti wà lẹ́yìn ẹyọ kan yìí tá a ti ọmọ ọdọ àgbà láti gàngàn ẹka alẹ o ẹka alẹ o
3: o
0: o o o àmì àṣẹ àmì àṣẹ kò ní bàjẹ́ ẹ ṣe ń bábá mi. Hello? Ẹ bá ní dasin tẹ̀ ń gbọ́ ìṣẹ́yìn náà gba 20 naira mọ́ ń gàngàn 10 naira ẹ gbà mọ́.
3: Àwa ń gbà ń gbọ̀gà àkọ́wọ́ gbọ̀gà ó tó ní fa ìlówó tẹ́lẹ̀ o.
0: Ẹ́ ẹ̀yẹ́ ń gbà.
3: Àwa ń
0: gbowó. Kò ní bàjẹ́ fún yín. Ẹja aṣáwé lè yàn lálẹ́ yìí.
1: Ogúndúgbà lóògùn àkànwó.
0: Ẹja aṣáwé ẹ ṣeun ẹ bá ní kí gbogbo gbọ̀gàn.
1: Ẹja bọ́ sí wọ́n bá ń bomi là

0: ati bo si abala mbamo se npe to ke jagbe yi abala meji lo pin si teni tefe abala akoko abala le kiti na ni abala mbamo ha nkan se ni ju won gbo litile o si nsare itile won mu mara arabiri ya fe ki eyin ko fe nu ara re so n to sele si eyin te ejo lo won te ejo loye kele so bi ti o da oro ara re gba ogudugba lo gba kan o a ni sise
1: ami ase olupo tori n to nso ko le yi awon eyan
0: ha
1: e ri pe abala ta pe ni nba ma nse nba ma mo se omo bere kan lo pe wa
0: be ni
1: ngba o wa pe o ni nba ma mo se lo n fe so
0: be ni
1: oda e kuku fe kan pe soju opo tarata oni to n ba pe soju opo tarata o lo n o sunkun ni oni to rohun ni mo n to n o se ma
0: pe e kun o ni je ke yan ko ko won le so oro e laso yipo
1: olupo ni oda kan lo ko yin oni e je n foko ara mi pamo
0: be ni
1: oni n to je ko n o fe so oni pe opolopo egbe ehun gangan en lo je pe awon na ti towo boru e to yiwo
0: ke ti je ofin
1: ke lo se olupo bo se fenu are so nigba ti sunkun
0: eyin abi amo mo kin lo ni o mo kin lale yi tori pe eyin iya mo kin pupo nu omo loni ti nkan sele si iya mo ti nsele si bo ti wa sele gan re o abirin ni gba tawon jade lewe mewa awon lo re kose awon de bi se to ti to bi osu meja bi meta lara kon ni kan se won sa npo ni fi awon bo se di pe awon yo fere ipo lara kon ni nigba ti o fi taani osu meje tawon bere ise awon tera le fara kon ni bo n se gboyun re awon gboyun mama awon lo mo pe ah enikan so fun ma won pe omo yi efurasi o bi se nse yi
1: oju e nse funfun
0: ton tenu e mama won pe won wonu ile lagbaja won ba loju je n gbe won lo oloyun bo ra le je wo ege bi iya won ri pe lo to mo benin ti loyun ha iwo ti won so da mu yangan iwo ti so da mu de ye ba fọlógì afọlẹkọrọ wọn mọ ọmọbìnrin yìí wọn lọ sẹyún wọn ṣe oyún yìí o ẹ mọ àgbọ dáadáa wọn ṣe oyún yìí tán ọmọ ìbẹrẹ iléèwé ó bẹrẹ ṣe iṣẹ tí ń kọ ó bẹrẹ padà ó padà ẹnu kọṣẹ kò tún ti ìjà ni bí ọdún kan lọ ẹlẹ́ẹ̀kejì tún ṣẹlẹ̀
1: olùkọ wọn ní ilé èjì ẹwà kọrọ ò lè máa yá bó ṣe fẹnu ara ẹ sọ ká gé pété
0: ọmọbìnrin
1: ó lóun ṣẹ oyún lẹẹmarùn
0: bẹẹni
1: kó tó wáá di pé òun rí ọkọ tóun ọfẹ
0: bẹẹni
1: ó lóun lọkọ tán lóòótọ nígbà tóun ó lọkọ òun lọkọ olówó orí òun o
0: bẹẹni
1: tó lówó tí ń tọjú òun tínú òun dùn ṣùgbọn ọdún kẹni ó ní aló ọlọ́dún kejì aló ni ọdún kẹta aló títí tẹ dọdún keje ọlá lónìí ìbànújẹ ọkàn nísì ń jẹ fóun láti sọ fún ọkùnrin wípé ìrìn àjò tó ń tirin lè yí ó ní bàbá ògúdúgba bàbá olùpọ̀ ẹgbà mi bó lè yẹn ṣe sọrú ẹ fún òyàn ó ní ń bá mọ kí n má ṣe ń gbà náà tó jẹ pé màmá àwọn náà tó kún òun lọ́wọ́ ó nínú bí oyún márùn tó ń ṣe ó ní màmá àwọn kún òun lọ́wọ́ ní mẹ́ta ń bẹ̀ wípé ṣàláṣeyọrí ṣùgbọ́n ló ń mọ̀ lọ́kàn ara àwọn wípé ha ṣé n tó ń ṣe yìí nǹkan ní ṣèdènà láti lóyún ọlọ́kọ tó ń sì fẹ́ ó ní kò mọ nǹkan kan bó ni kóhun ó ṣe ṣe bàbá ògúdúgba
0: kóhun ó jẹ́wọ́ fọkùnrin ni pé tó òun lòun jólùdènà àbíbí ṣe ń gbé lọlé onígbà gbé lọlé aláwọ táwọn òun wọ́jú tù sẹ́bọ̀ wọn ṣe lóyún èwo ni kó ṣe ń bẹ̀ ṣé kó jẹ́wọ́ fọ́lákùnrin ni àbí kó máa lò bẹ́ẹ̀ lọ.
1: a fún ọyàn bíi méjì mẹ́ta láàyè tori pe en to ba sele senekan eko ni fellow mi o
0: beni
1: eko ni fellow mi o e tarabirin yi to fenu are so fun awa
0: to so fa ware o
1: pelu omije loju ai maye awon eyan ina ni o ti se o
0: beni
1: elomi yo se ti o bo me seyun ti o yiwo
0: o ti doju opo
1: eh ta wa nbe hello hello e ka le e ma ka le
2: eyan se ra re olaye ni se o ta de so gbon radio awon iya ti ma tin deru re wo won fi kogbon lo bi fun na ni
0: ko so
2: abi re gbe ju
0: ko so
2: ti na kun okun ni imi ti na ni tin kiri ka kinle alago ni sin ati yo tu
1: lo pada tu
2: o se ara ni ko soko oko bi mo mi
0: e se ko wa je wa fun pe n to n ti dawo rire ni abi ko mo mo abi ko pa mo ra ran be ko mo be lohun
2: bo wi bi o to ba wi dere ba wi dere ba wi bo wi bi o wi oko ba de di en to ma ri na o ni ko je won to se a je won na ni do si ya re o je se ra won omo to omo to bi omo to omo to do mi awa awa ya la kun je zuku wa zuku wa zuku na omo na ni o fi bi Baka ba ko si se mo na ni o fi bi.
0: Ben.
2: Yin se ayo laye ni se un. Pe iko gbon radio. E so ge kan ko mu se nbe ni o.
0: Ka si se. E sa dupe o.
2: E be tun na.
1: Ni
2: lo
0: tun. E sa dupe o. O si wa ko me, o si abi ni wo wa wo wa ko mo se aseyori ni o.
1: Se o mo pe ntarabere ba wa so. Ini ti re ni to ti se ru eri. To je wi pe ko bi mo kankan ma, ori e yo kan lo se.
0: Kabisi. Hello.
3: Ma sa lo so fun gba mo so fun baba baba mi ha wo ti mo ni ma na de gbogbo olu ti ni ma na de baba na wo de lori bo ko se ni ki lo logun ni ko ma so fo ko o ba lo logun ko wa ogun yen eyo kan so o ba ile wa nu kini ogun yen
1: o le ki o lo ko
3: wa ti jago meji la ti ba ti so oni o ti ba mi ra o kini pelede
0: oni ti fi lu
3: be ni lọdún náà oní kí n fi lu tẹni mo ti wá dagun méjìlá báyìí mo wá dìde mo wá gbé dání wá ní àbí kí n lóni àbí mọ́ni ní bá mà lò mo ní ọlọ́ ẹ̀ mọ̀ lè lọ àbílẹ̀ mo ṣàwọn àṣẹ mo tún ṣe sùn nǹkan kan ní mọ́ lò nǹkan ní mọ́ lò mi ṣáà lò nǹkan yẹn bá sílẹ̀ nígbà ìyá wọn bú mi bú mi wọn ṣe gbáǹsà wo mo fi ilẹ̀ o ẹ wò lọ́jọ́ èmi ọmọ wa ló jẹ́ ojú ọmọ yìí lójú ojú ọmọ gbogbo wọn lòlú ọmọ ni lọmọ náà ló wá sà ní.
0: kábíyèsí ọlọrun ọmọ ọmọ ọdún náà tẹ́ẹ̀bá sẹ́ ó ti wá dògo lónìí
1: ó ti wá dògo ọmọ
0: mo kì í kú oríire o
1: ẹ kú oríire o
0: mo kì í kú oríire o
1: èyí ń tẹ̀yìn sọ jáde yìí.
3: àwọn ìyá yìí èmi ò mọ rí wọn o mo ti délé o ti délé ní kí àbẹ̀bí sọ fóònù lọ gbogbo ibìkan láàyè tó lọ ní ojú ọmọ náà ló padà tù.
1: kábíyèsí
0: ẹjẹ àtúngbọ tẹlù mí ẹjẹ àtúngbọ tẹlù mí.
1: olùpọ̀ èyí tí mo sọ ẹyọ oyún tó sẹ́ lọ́dún náà kò gbọ́ kó tó fi jáde láyé kò gbọ́ kó táwọn ọmọ ẹ̀ ká lẹ́ ẹ̀ ká lẹ́ sà.
4: Adémọlá Adéǹjìlá tó dọ̀ náà ni.
0: ojú ọ̀nà tí ì sà.
4: àtẹ̀yìn náà.
0: ọ̀rọ̀ rẹ
4: kọ́ mọ̀ sọ pa àpá.
0: kó mọ̀ sọ
4: ti ní sọ pẹ́rẹ́ báyìí. o ti pa the end náà.
1: the end ló pín sinimá.
0: ẹ ṣe bàbá mi.
1: yọ padà sẹ́sẹ́ àárọ̀ nìyẹn o.
4: lọ́bẹ̀ ilé sọ yóò lè jáde.
0: yóò lè jáde wàláì yóò sọ bẹ́ẹ̀. hello. hello.
5: Hello.
0: Hello, ekale.
1: Ekale ma.
5: E so fun awon obirin un. Bi ba n gbo ko mo gbo bayi. Ko mo so foko re. Ko ba so foko re o ti ku lo de. Sugbon ko gbo ko re mo ran pe o fe be ile un. Ko no si la mu mo ra. Ko gba pa fo gba un ni. Ko ran ko re ti ti ti e fe be. O le tukun lorun oko re. Omo to rogun e da bi ke so mo.
1: Kabiyesi Olorun.
5: Olorun se kadara kori lori mo. Olorun ti le wo se to ba se ke gbadura re ko ro mo bi. Sora alayi pada re Olorun.
0: Wallahi. E seun o.
1: E se iyawo ojo ni ti.
0: Tamame.
1: Oro agbanu.
0: Hello.
4: Hello.
1: Ẹ ma ka lesa.
4: Ẹ la wa. Adigoluwaji.
0: Ọ̀rọ̀ rẹ o.
4: Ọlọ́run fún lọ́mọ. Olọ́pàá padà sọ́run. Olúyẹn padà sọ́run ni.
0: Ọlọ́run fún lọ́mọ. Olódàpọ̀
4: ayé. One, two, three, four, five.
0: Márùn ni.
4: Márùn gidigbe.
0: Bẹ́ẹ̀ni.
4: Ọlọ́run fún lọ́mọ. Àwa dá padà sọ́run. Yóò tún bá ti kẹ́lì. Ipò tó a wà ní ìsìn. Àbí kọ́mọ fi lọ́kọ́ rẹ o. O tiẹ̀ máa sọ fún ara kó tiẹ̀ máa fi ṣàwàdà. Bàbá wà láwọ̀ ọkọ rẹ o. Kẹ́mi yà ẹ̀kan ti sọ o.
0: Ṣùgbọ́n tí ẹ bá mú lọ lọ́dọ̀ ẹ̀lọ́ sà alájùláwà. Tàtẹ̀ gbọ́kọ́ wá gbé lẹ́yìn lọ́dọ̀ dókítà kan tí wọ́n ní ọmọ ìbìnrin tí ẹ̀ ń wọ́ máa ń fún ìgbàlù tó ti gbéra ni o.
4: Ọ̀rọ̀ náà
0: tó ṣe ní
4: ọgbà ọtumadikali ọjọ ìgbà ọjọ ìṣẹ ló ń gbà yẹn ẹsọ ni ọtumadikali kọ jẹ ká ìyàwó ọkọ òun níyàwó kékeré ìgbà tó bímọ tó fi ọlọrun ti gbà tó ẹkọ tí ọlọrun ò lè ṣe.
0: kàbíyèsí ẹ ṣe nǹkan sà.
1: ṣọ mọ pé ìtẹnìkan sọrọ ara ẹ ọpọ ní ń dà nírú rẹ náà lọkọ dí sí o tọ́ sì jẹ́ pé ìmọ̀ràn tí wọ́n ń fún arábìnrin yìí.
0: ìmọ̀ràn pé
1: táwọn wà ń bẹ̀.
0: ebo fẹ́ lọ léèwé ni ìṣe yọ.
1: ìmọ̀ràn táwọn wà ń bẹ̀. ìmọ̀ràn yìí náà lọ yẹ kó ń tẹ̀yìn náà yà tẹ̀lé o. hello.
4: ọmọ sọ fún ọkọ rẹ.
0: kó mọ sọ fún.
4: tó bá ti sọ fún o ti kó ìyẹn ọkọ nù.
0: tó bá ti sọ fún pẹ́rẹ́.
4: o
0: kò mẹ o kò mẹnu
4: ọmọ tó bá ti rí ba nǹkan fílẹ̀ tọ́lọ̀n fún ọkọ̀ kan sí.
0: ẹ wá jáwo kinní kan láàrin ọmọbìnrin àti ìyá rẹ̀ ǹjẹ́ rẹ̀ pọ̀ ó wà mọ́.
4: ìyá ti bá tiẹ̀ jẹ́ báwọn bí a bá ń bẹ ìpènyàn máa ń gbéṣẹ́.
1: Àwọn èèyàn wà lójú
0: òpó
1: ètí ìṣe ọba ìmẹ́ndò ẹ̀ka àlẹ́ta wà bẹ̀.
0: Abídèmí
1: Àdìsá ẹ ṣeun. Adúwákè Ibn Ismail Abdulrahim ẹ ṣeun.
0: Kápẹ́ lóòótọ́
1: kìíní ìṣẹ̀lẹ̀ sí rírí láti Madina
0: Abibolo. Ẹ bá wulẹ̀ dákun ara yín ẹ̀yẹ kan tó wọlé kẹ́bi táwọn èèyàn lẹ́kọ̀ọ́.
1: Ajì Màrúfù Abiola ẹ ṣeun. Bákan náà ni Alhaji Nuruddin Owóike. Ní Akóyọyọ ẹ ṣeun.
0: Ẹ ṣe adúpẹ́ o.
1: Ẹ ṣe adúpẹ́.
0: Àmọ́ lóore o. 091-23-70-86-75 ta ló wà ń bẹ̀ lọ́pọ̀. Hello.
6: Hello, ẹ mà
1: ká lẹ́ sà o.
6: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Kamaludi Alamu. Láti Nígbà.
1: Ẹ ṣeun.
6: Tó ṣẹlẹ̀ yẹn, ó ṣẹlẹ̀ sí mi náà.
0: Ẹ ṣáwo.
6: Ìyá mi ló sọ wípé òun ò gbọdọ̀ sọ pé ká ṣẹyún. Wípé ọmọ gangan èrè ni fún òun. Sẹ́rí àbí ọmọ tó bá ní kọ́ mọ́ ọmọ
0: ṣẹ́yún. Ẹ ló sà. Ṣé ẹ ṣẹ́yún fún bèrí?
6: Ìyá mi ò gbà o.
0: Ẹ ṣeun.
1: Ẹ̀yin náà fẹ́. Ẹ fẹ́ ṣe ń gbà náà.
6: Mo ní gbèsè tí mo fẹ́ fẹ́ nìyẹn. Ìyá tá a sọ pé dandan alhamdulilayi.
0: Ẹ̀yin fẹ́ jẹ́ ń bẹ̀ yọ̀sẹ̀ ni.
1: Ọba Rewọ.
0: Ilẹ̀kùn wa. Ẹ lóò sà. Nígbà ní kì í sọ ọmọ tẹ́ ẹ fẹ́ fẹ́ nìyẹn, ẹ ṣe ń ṣàdálẹ̀. Gẹ̀ǹbẹ̀
6: ẹ fẹ́. Ọ̀sẹ̀
0: ló mọ tí mo fẹ́ fẹ́. Òun wà ńkọ́ ẹ̀ mọ̀ ń wọlé láṣẹ.
1: Ṣé padà wàá fẹ́.
6: Ọ̀
1: wọlé
6: ni. Ẹgbẹ́ ọ̀wọlé. Ìmọ̀ ẹ̀kọ́ ni màá fi ṣe àkọ́bí ọmọ mi. Àlámbìlẹ̀ àlọ́ tó ni. Lágbára ọlọ́run ti... jẹ́ ọba jẹ́ o.
1: Àmì ọlọ́run. Ẹ ṣeun.
6: Ẹ ṣe yìí.
0: Ẹ ṣe.
6: Ẹ̀kọ́ ni fún àwọn yòókù wa. Ṣé èrè ọmọ náà mú ní ọmọ yẹn tó ti bímọ?
0: So fast.
6: Bó ṣe jẹ́ nìyẹn.
0: Ìyóhun tó bí ọdún mẹ́rin ní ìsìn. Hello.
1: Wọ́n ti kú mbẹ́.
0: Wọ́n ti lọ. Ta ló wà ń bẹ̀rẹ̀ lápò?
1: Kọ́ládé Aisha Tèmítọ́pẹ́ láti Igbó Ọ̀rà. 20-10 ìwò tán lẹ́yìn o.
0: Mo ní àwọn ìrírí.
1: Ṣé ti dé ká máa lọ?
0: Ẹ jẹ́ lójú ọjà.
7: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Steve. Bitters, Jagula bi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe bitters, ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 bitters, bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Produced by the 50 Waves Limited. Esileri da kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
8: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
9: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
8: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
9: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
8: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
9: Reliance Future Football Academy. Ipele awon ogo ojo ola.
10: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto. Bala fi ọba sí kọ̀ da. Àbí sọ wa dáa ni. Àìrórun sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá. Torí ọ máa wòye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ Tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa, ìdákọ̀lẹ̀, kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaleegun, ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní tí ń da láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí Tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mujoyinlola Complex, Ìwòrò Ìbàdàn. Telephone 0803371-5988. 0803371-5988. Ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ Tónítóní.
11: Pure Press Concert Season 10. Ìyípámẹ́lẹ́ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ìbàdàn. Ló ti máa wáyé o. By 8 PM prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Bekes, Yetude Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni Bisi, Fáfọ́rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyípámbélé, Season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀yìn. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípámbélé yìí lórúkọ Jésù. Be there. Be there.
12: Chevis PL I Care Foundation ló ń lọ́gun tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánṣágu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú.
13: ju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun orun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale charity pl eye care foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun du o se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 0905444 8444 ojulo bara oni din.

0: fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ò máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ò máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ni nẹwa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọjà bíi wípé kurukuru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ bí kankan mọ́ ìṣe ní ọjà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bá wọn lójú ni àbí ọfà fòtá ló bá wọn lójú àbí ọfà bàbá ló bá ẹ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wáyé jùṣẹ́ mi bàbá Egun tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹlẹ́nu gbéra ìdílé wa yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbo mímọ́ra kí n fa aláìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ìdílé má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn òkín kànkan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ ti máa lò ó àwọn òkín kànkan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 a ní wọnú òkùnkùn.

0: lọmọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólúlùfẹ́ rẹ̀ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọ bádẹ́rà fún un ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ọ́yà jà láàgó ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kún wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú eegun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kàn sí wa lónìí ní ọbádẹ́rà abá o.
1: a wà ní ìta kílódé ní ìtútàbà òjẹ́ ìbàdàn.
0: bàbá ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń wú.
2: ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. orúkọ tèmi ni àròlé olóyè ọbádẹ́rà tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. iléeṣẹ́ wa ti wà ní ìta kinlóye òjé ní ìlú ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá kinlóye gangan ìbàdàn. a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà yorùbá wọn a máa ní ojú lọba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orínà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nà rí o rí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédé tá à ń pè ní àìsàn ojú. alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ lẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò iná ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí o lè dáka kùránì o lè dáka bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta kinlóye òjé ní ìlú ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá kinlóye gangan ìbàdàn. ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 níléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pé àwa náà bẹ lọ́run kọlọ́run fara ni wá. bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá síléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí ni 09048688 53 09048688 68853 àlá.

0: lérò pé gbọ́n tarákùnrin yẹn sọ wá tú fún yín wẹ́yìn tí ẹ bá gbọ́ wọ́n fẹ́yìn tí ẹ gbọ́ ó fẹ́ fẹ́ ìyàwó wọ́n ti dájọ́ wedding sọ́nà arákùnrin yẹn wá ọlọ́run bless ẹ olówó díẹ̀ ilé tó wá rà ilé ẹ ó fi ìyàwó síbẹ̀ pokì ìyàwó tó mo fẹ́ fẹ́ náà ó wá lọ fi kámẹ́rà kan sórí ibi inú room ẹ̀ báyìí ó lo very tiny camera ó fi síbi ibi iná iná ni ìyàwó pé ìyàwó tó fẹ́ fẹ́ lọkùnrin bíi mẹ́fà báyìí ni wọ́n ń ṣe ohun tó wà ló ti máa ń wò láìfẹ́ máa wọn cc camera tó ń ṣe ń sìn lọ́kùnrin tẹ́ bá wà báyìí ọ́n máa wò wọ́n kàn ń ṣe back to back non change ẹ̀ ni wọ́n ń yan bíbà téèyàn bá ń yan awo awo ń yan awo gbẹ ó sì à ń yan báyìí ó tó náà wá ṣe kí ni ó ló máa tó wá rí tó ń wò lọ́kàn ń bàjẹ́ àwọn kan ń ṣẹlẹ̀ ní ayé ó ló náà wá náwó wedding yẹn bíi 6 million ǹjẹ́ kan lọ dáná ti pàwọn èèyàn wọ́n ti mú aṣọ wọ́n ti tẹ invitation wọ́n ti gba hall àwọn ọ̀rẹ́ ti mú àwọn ọ̀rẹ́ náà ti mú aṣọ wọ́n ti ha lórí facebook wọ́n ti pé mc àwọn mc wọ́n ti pé wọ́n ti pe olórin dj wọ́n ti dọ wedding wọ́n á ti débẹ̀ ọkọ̀ dà ọkọ̀ ti ń bọ̀ ọkọ̀ ń bọ̀ wákàtí kan wákàtí méjì ọkọ̀ ń bọ̀ ọkọ̀ kan ṣe fídíò kọ̀ ní pé ẹ wò òun ti wà láàbúrò ọdún tó mú ẹ lọ wá ara àwọn tí wọ́n ń yan tí wọ́n ń yan kọ́ lọ ṣègbè ìyàwó fún un àwọn kan ní tó ṣe ò dá àwọn kan sọ pé ẹ wò brotherhood is proud of you mọ́kànsá rí mìíràn bíi teasers ni fún ẹ̀yin tẹ gbọ́ gangan ojú wo lẹ́yìn fi wò kí ẹ ṣe tó ṣe ẹ̀ṣẹ́ yẹn gangan lè ṣe tí kò bá tí ì ṣẹlẹ̀ sí èèyàn ilé sàn kó bí ẹnìkan bá ẹ mo ń bọ̀ mo fẹ́ lọ sójú ọjà ẹ lọ fi kọ́mẹ̀ntì yín ẹ lọ fi sórí facebook tí má ti wá dé mọ̀ wá ṣe ojú òpó yẹn sílẹ̀ ìfẹ́ ojú wo lẹ́yìn fi wò.
1: ọmọ tó lọ fún mi tọ́tọ́ tó ń bá mi gbé bá mi ṣòdodo kò kọ bóyá mo ní mọ́tò àdáni.
0: ìbálẹ̀ tó ń bá yín ṣòdodo ẹlòmíì wà é kéré báyìí ẹlòmíì wà kò sẹ́ni tó pé tàn máa ń sọ̀rọ̀ yẹn fún yín ọmọ tó bá rẹ̀ tó ń bẹ́ ṣòdodo.
1: bóyá mi ní fọ́tò ìwé yìí lọ.
0: dìmú dáadáa táìmù tá a wà èèyàn ti scars gan o èèyàn wọn. a lọ sójú ọjà báyìí mò ń padà bọ̀ mo ráwọn calls yẹn mo lè gbé báyìí tí wọ́n ti padà dé mo kẹfẹ́ sọ̀rọ̀ ó ń ka yín lára pé lọ́jọ́ wedding ìyàwó ọkùnrin mẹ́fà ẹ ò lágbára.
2: ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steez ogun peter yòókù fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
3: jẹ́ ẹ ti gbọ́.
4: níkíni.
3: wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn.
4: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: pẹ̀lú ìlànà iRecharge. lójú ẹsẹ̀ ni o.
5: báwo la ṣe lè máa lo iRecharge.
3: ẹ dánlóòdù iRecharge app ní app store tàbí play store yín. ẹ ṣí iRecharge app yín. ẹ tẹ nọmba mítà sórí ẹ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní sẹ́jọ́ àyà. bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: lẹ́gbà IBEDC tókìn yín.
5: ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: irecharge sanwó iná ní rọrùn.
6: mo ọdún ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá. West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
7: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
9: Àríná jìnà sílé mi. Àìlówólọ́wọ́ jìnà sílé mi.
10: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
11: Akábala tó jẹ́ kí n máa bùkátà báyìí.
10: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní ₦1,50,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jọjú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. bóyá bẹ̀rẹ̀ sí ni lo máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹlú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng media cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
12: Òun ni Monday ní wẹ́pà.
13: Lágilu FM 96.7.
14: Onítẹ̀mí lẹ́tọ̀. Onítẹ̀mí pẹ̀lú Màtẹ́ni ọmọ ọba.

0: my top on hop. Ọmọ ẹni mú Mustafa Adeyemi nípa tí mo sẹ́ndì àti mú yín báyìí Mustafa Adeyemi. Nǹkan fi sórí Facebook ẹ lọ sórí DM Martini Salawa ẹ lọ fi nọ́mbà yín síbẹ̀ kí wọ́n kẹ́dìtì yín báyìí báyìí báyìí. Ẹ má fojì Peter wọ́n ni Commissioner fẹ́ kú ètò Abídèmí Àdìsá wọ́n ni ẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò. Ẹmọ tí arákùnrin sọ Adédèjì Kẹ́hìndé wọ́n ni pé that man only what that man did is good idea only some ladies nowadays are after their ex-boyfriend and lied to his husband. Okay, that is a good idea. But if it is me, I will collect all what I bought for. What I got is on your lorry to you. The time thing about fair in ya. You got a bad issue for a ring, but I'm fair in. I'm taking a bow law. That's all you to you now. I'm going to kill me. I won't go for no one. I'm going to want to go to the yard. I'm going to lay your daddy. Mo rántí ń jọyàn oríṣiríṣi nǹkan la gbọ́. Reason ni pé a measure ìgbà yẹn pé ti time tó múnú yín dùn yẹn ṣe lè gba happiness yẹn padà. Ṣé náà lè gba happiness yẹn padà. At least one or two ti gbẹ̀yìn náà débẹ̀ one of the one way or the other. Àbí báwo ni? Ó yẹ ká wá ṣe báyìí lálẹ́ yìí. Mo ní lẹ́tà kan tí mo fẹ́ kà lálẹ́ yìí. Ẹnìkan náà send message sí mi kan ní Mr. Martini. Wọ́n ní ó ti pa bèbí yẹn lápasáyé. Wọ́n ní that man must be a sadist. Ìtí kókà náà sọ nìyẹn. Wọ́n ní torí pé ó ní ìfarabalẹ̀ gan. Ó ní ìfarabalẹ̀ gan. Bí báwo ló ṣe ń láǹfààní àti wò báwo ló ṣe ń rí láàrẹ̀. Jẹ́pa lálẹ́ báyìí wọ́n ṣàyàn ni. Ó fi jẹ́ gan. Eléyìí dàbí lesson fún ẹ̀yin tó jẹ́ young ladies tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí. Tẹ́ bá ti rí pé ìyàbá ìwà àtẹ̀yàn ti serious. Lóò ìdí àwọn kálukọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kọ́lé sọ pé àwọn ọmọ máa ń kíìpù bíyàn bíi mẹ́ta. Ṣùgbọ́n tó máa ń kó bọ́pọ̀lọpọ̀ nìyẹn bí tẹ́ ti ń tà láti kó bíi iná bíi mẹ́ta wọnú iná kan náà. Since tẹ́ ti mọ̀ kókè ẹni yìí ó ti serious. Ó máa láwọn stage kan tẹ́ ò máa ń dé tẹ́ sọ serious. Àwọn nǹkan tó wá ń ṣe yẹn ẹ̀rọ náà para mọ́ torí sometimes ó máa ń dàbí wasted effort ni. Ọkùnrin mẹ́fà náà pọ̀ kí ló dé? Ó lágbára o. Àbí mẹ́fà yìí ní èjì ẹ̀. Tí ẹ bá wá marry gan, báwo ni ẹyọ ọkùnrin kan ṣe fẹ́ satisfy ẹ̀? Oríṣiríṣi coach ti coach ẹ̀. Ai. Okay. Adeka kúrò ń bẹ̀ yẹn náà. Abalagba mi fẹ́ mo fẹ́ wọ̀ báyìí lálẹ́ yìí. Mo máa ṣe ojú òpó sílẹ̀ fún yín láti lé oṣù tọ́jọ́ mẹ́ta. Orí adé ẹyẹ tó ṣe ń tẹ́ṣẹ́ èèyàn tó ń gbé yín débẹ̀. Ṣùgbọ́n lálẹ́ yìí ìbéèrè wo lẹ fẹ́ bá wa sọ àbí kí lẹ fẹ́ bá wa sọ nípa ìrìn àjò ìfẹ́ yín? Tó jẹ́ pé tí ìmọ̀ ẹ̀ fẹ́ bá sọ ń wọ́rí yín gan. Arákùnrin tí mo ní pé tó send message lẹ́ẹ̀kan yẹn tó ní pé olólùfẹ́ àwọn kan kẹ̀rù kúrò lé ẹ send message sí mi lórí Facebook. Mo rí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn. Ẹlòmíràn sọ pé tóbi máa ti kúrò nílé ìwọ̀n ò lè gbà. Àwọn kan lè sọ pé omi-ìn mo sì nífẹ̀ẹ́ tó sì lè padà wá. Idea oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwòye oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. School of thought oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwé àfihàn sọ pé do what works better for you. Ó yẹ 0912370 8675. Ẹ̀mọ́ dárúkọ yín lábala tá a wà yìí. Àwọn afẹ́mẹ́ tó ń sọ̀rọ̀. Ìyẹn àjò fẹ́ yín kí lẹ fẹ́ bá wa sọ ń pa ẹ̀. Kí lẹ fẹ́ sọ, kí lẹ fẹ́ sọ. Kí lẹ nílò àmọ̀ràn fún. 0912370 8675. Tún bá mi mú. Bámi mú Adédèjì Kẹ́hìndé Ọlámídé Odelé Kejì. Hello. Hello, ẹ kà lẹ́sà. Ọlọ́run kú ètò ẹ̀. Abalagba mi fẹ́ la wà yìí. Kí lẹ nílò àmọ̀ràn fún sà?
1: Àwọn kọ̀kọ́ ṣẹlẹ̀ sí mi náà.
0: Ẹgbẹ́ òun sókè sàkálẹ̀ gbọ́ yín o.
1: Àwọn kọ̀kọ́ ṣẹlẹ̀ sí mi náà.
0: Okay.
1: anything we can say. As she went in, so I departed. I want to pack her after you know, right?
0: Koyemio, a soko mi ready on yes,
1: sir. Okay, sir.
0: Ati
1: she wedding tele.
0: Ati she wedding tele tele.
1: Ati bi mo.
0: Ati bi mo fara yin.
1: Oh.
0: Omo mi lo sa. Omo mi lo sa. Ma binu.
1: Omo lo kono.
0: Okay. E wa depart. Okay. Any misunderstanding abi?
1: Me. But the same thing we she nengba yeno. That depart yeno. O si tu cut mo right.
0: Timi bashi. Bossa. Time te fera yin ebi mo funra yin e wa depart abi but e lo loto oto e tun wa tun pada again but e wa pada again nkan to wa nsele nigbati ke to depart but e tun wa pada again o tun wa nsele nje ide ka mo nkan yen
1: eh o sele pe awon yi iya mi o si pelu mi da de lo wa ogoko wa se le nta ile mi mo se ku dile mi ni mo wa se wa se kon be o ya mi ti ba soro fun o la gidi o do ti mo ku de se mi no isni mo ko ti mo pe be fa la ti mi mo wa tele mo pe ma je ti no ku o mo pa de be o pe o mi ba do lo wa
0: hello sir
1: lo wa ni
0: hello sir eh ma ye ki afran wa ni gbedidi so kini nkan ti won se fun yin gba yen te fi separate
1: o de nkan to lagidi
0: agidi le fi separate agidi le fi separate ngba ti e separate into agidi se yin believe agidi yen ti lo ni abi e wo pe tun de continue pe lagidi ke tun fi pe won pada
1: ba to pe ni gba yen le de so am mistake
0: you okay
1: le ki ma binu
0: okay
1: Nuno de tu ba so ro pe agba kidi.
0: How many years left? How many years left long by?
1: We have 4 years.
0: 4 years. Nuno go fi ba ti e lo. Okay.
1: O ko ti ri mari.
0: O ti ri mari. You know that ti ri mari. Now, kile wa ni damoran fun bayi.
1: Cause o so ta ti ba jo so ro ti ba so ro ko pe a. Je ka se bayi. O ma lagile e de bi pe. If our parent take go
0: woman ba mi so ro ko king joke la ni suru sir nkan te ni lo amaran
1: fun se ni pe o tun
0: eh eh
1: mi e se ti ko tun de se no
0: e fe e so nkan to wa lokan ni o ti ri
1: ba lo pe mi ni so mo ni that test mi yo ku lokan mi
0: bo ti ri ba kan pe o ti fe ma su kilele ba e
1: kini en tu mi pe ki lo ise le bayi
0: picture
1: ko yo ji ta so ro
0: bon laarin mi ati e mo wa won tetele o
1: eh no ko se so pe advice ko wa se le fun mi na ni mo mo
0: okay ni
1: gaga
0: advice te wa won sin ni pe bawo ni lagbara okay e mo gbe to bo eh pe ife n gbe won pada tawade be lowo olulufe won na o de je wa titi e

0: ní lórí.
1: Ok.
0: Kẹ́rí mo fẹ́ kí ilé kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tí a nílò àwọn ọmọ. Àwọn ọkùnrin kan wọ̀ nígbàgbọ́ wípé obìnrin máa ní ìwà kan ìwà abínibí kan tí àdúrà ò lè rán. Àdúrà ò lè rán. Ohun tó lè rán ni ìpamọ́ra àti sùúrù. Kò sóbìnrin tó ní 100% pé mo fẹ́ fẹ́ o 100% ìwà ilẹ̀ máa rí. Ẹbí kọ́ra fún ọdún mẹ́rin fáìn ló tún padà wá. Ilé kẹ́tọ́ máa ń pé àbùdá ayé ẹ̀ nìyẹn. Ẹ̀yin lè máa wá farabalẹ̀ tẹ́ máa ní sùúrù dáadáa fún kí lè yẹn lè tòrò. Bẹ́ẹ̀ bá ní kó lọ ìní ìtuntun bọ̀ nǹkan kò sóbìnrin tí ò ní kankan lára. A jẹ́ ọmọ wọn lè jẹ́ àti kó ni.
1: Ẹ ṣeun.
0: Láti àgbẹ̀yìnká.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹni fi ṣáìdì ọ̀dọ̀ ọkùnrin ni ọ̀rọ̀ yẹn gbà lọ. Lẹ́gbẹ̀ẹ́ tó ní àwọn ọkùnrin ẹ̀ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Mo ṣe mọ̀ pé sometimes wà tẹ́ pé ó láwọn ìwà kan tá a lè tolerate. Ẹlòmíì wà tó ṣe wà ó lè díù pẹ̀lú obìnrin tó yẹ pé ó máa ń pariwo. Ẹlòmíì kò sì tẹ́ ṣe fẹ́ ṣe kò lè dí. Ká má ti sọ̀rọ̀ ni a ti máa pariwo. Tí wọ́n bá ń sọ fún ẹni báyẹn pé ọmọ ìfẹ́ mi lónìí ọ̀sẹ̀ bí ẹ̀kẹ́ fẹ́ gbẹ̀mí ẹ̀ ni. Mo máa ń sọ̀rọ̀ kan wọ́n ní look at the cross you can carry. Hello. Hello sir.
2: Ṣé problem tọ́pọ̀lọpọ̀ bá dédé pé they don't they get ready for wedding and not marriage. Marriage yẹ ni period of courtship. Kálukú máa exhibit why. Now the question that comes up, can I cope with this woman? Can I cope with this girl? After a lot of correction.
1: Hmm.
2: Your body cope you quick. Because Tẹ́bá notice ìwà sínú inú obìnrin. Ẹni Tẹ́bá correct ẹ̀dùn bá ti wù ní. Ẹja gbígbẹ ni o kò ní ṣe ká o. Kò ní ṣe ká. So you watch his or her behavior during courtship. If it's what you can cope with when you marry, go ahead. If not, please call it quits.
1: Thank you.
2: Àlàáfíà for you.
1: Thank you, sir.

0: mo pẹ̀lú
1: Adé. Ṣé mo kò láwọn kan tẹ́lẹ̀ tọrẹ, ó láwọn kan tẹ́lẹ̀ tọrẹ rétí tẹ́ ṣe wà. Ó dẹ̀ láwọn kan tẹ́lẹ̀ gbà.
0: Kọ̀mọ́rú, tọ́ bá tún mọ́ lòun máa fẹ́ lòmí, kọ̀mọ́rú wà tó tún máa ní. Bọ́yá tí wọ́n tún ní láìkì náà ni.

0: 아마 큰 여석을 지으세요. 어렵고 병원 쓰세요. 어렵고 매일 올라가는 거예요.
1: ọkùnrin ní ìwà tó jẹ́ pé kò lẹ́nu yàrá kó má bàa fún mi torí ọkùnrin ní ẹnì pa àwọn obìnrin ìwà ẹnì tó kò sí bí èèyàn ṣe lè gbé ìyàwó láti ilé ẹ tó jẹ́ pé ìdílé wọn alágídí ni wọn kọ èèyàn gbọ́dọ̀ máa kọ̀ǹtró rẹ̀
2: gígùn
1: lè yẹn lè kọ̀ǹtró ìwà ara èyí torí ìtìjú torí nísìn kí n fẹ́ tìjú nísìn.
2: Ẹ ṣe sá, ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe gan, ẹ ṣe.

0: ọjà chuchu. Ọwọ́ ẹlòdò ayédà. Hello.
1: Hello, ẹ kalẹ̀
0: o, ṣọkùnrin ló ń sọ̀rọ̀ àbọ̀bìnrin.
1: Ọkùnrin ló ń sọ̀rọ̀.
0: Kí lẹ́yìn o lè gbà? Tẹ́lẹ̀ tọrẹ rate lára ẹ̀ tẹ́lẹ̀ gbà ara ẹ̀ lè tọrẹ rate ara.
1: Nǹkan tẹ́mi ò lè gbà. Wọ́n mẹ̀ mí gbogbo ọmọ gẹ́rẹ́. Nǹkan tẹ́mi ò lè gbà ni pé kẹ́ ń gbọ́ mi.
0: Mo ń gbọ́ yìn, àbámọ́ gẹ́rẹ́.
1: Káàrí ló ń sọ̀rọ̀ láti tí gbogbo ẹ mọ̀ sí popo.
0: O ti dà popo. Àkóòtà wà ẹ̀ popo. Tí wàá ṣe popo. Tí ok, mo ń gbọ́ yín.
1: Kò sí wàhálà. Ó sọ ire.
0: Ó yà.
1: Torí nǹkan tẹ́mi ò lè gbà. Pé ẹyin obìnrin ti ẹ̀ obìnrin parọ́ yẹn kan jẹ́ titun. Oyin nǹkan tẹ́mi ò lè gbà.
0: Ẹ sọ. Kò sẹ́ni tí ó ṣe nǹkan fún yẹn. Sọ, ó yá.
1: Nǹkan tẹ́mi ò lè gbà nínú ilé ọ̀dọ́ tèmi. Kófìrì orí mi fín.
0: Kò rìn yín fín ẹ lè gbà. Kó tẹ̀yìn lójúmọ́lẹ̀. Ẹ popopo lọ́wọ́ kan.
1: Ohun tẹ́mi ò lè gbà nìyẹn.
0: Ẹ ti kó yàtọ̀ síra wọn. Ẹlòmíì bẹ rifin lọ. Kò sí ọkùnrin like obìnrin respect wa o. Ṣùgbọ́n percentage ẹ ẹlòmíì kò lè gbà ni. Ẹyẹ pọ́tọ̀ ọ̀tọ̀ ni. Wà níbi tí mò ń lọ lálẹ́. Hello.
2: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
2: Nǹkan tí mi láìpẹ́ láàrin mi ni pé wọ́n láìpẹ́
0: lè máa. Ẹ lè gbà kó kẹ́ ẹ lè fọmọ tó ń parọ́. Tó bá ní náìsí sí. Kí ni ẹ máa ń dùn yín gan? Ó máa ń bí inú gan. So tó bá jẹ́ pé for example nsìn ẹ wá ń bá a sọ̀rọ̀ kò gbọ́ mo wá ń sọ fún yín pé ẹ ní sùúrù àrùn ti kọ́ tiẹ̀. Ṣé ti rí pọ́tọ̀ ọ̀tọ̀ ni? Ó dá lè gbà mọ́ra ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. So ẹyin tẹ́ jẹ́ pé ẹ ṣì single abẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ choose. Tó bá ti ń lẹ́yìn tẹjọ́ ń déètì ara yín mọ nǹkan tó lè gbà. Hello.
2: Hello,
0: ẹ kalẹ̀ o. Kí lẹ́yìn o lè gbà? Láìkọ́ ọmọ lọ́bùn rárá. Ọmọ láti ilẹ̀ ni. Wọ́n á lọ́bùn tó lọ́bùn ráńpẹ́. Tí ò pọ̀ jù tó kàn rá ní ráńpẹ́. Lè mánìjẹ. Ẹ mọ kọ̀rẹ́ ẹ̀tì ẹ̀ náà. Ẹ mọ kọ̀rẹ́ ẹ̀tì ẹ̀ṣìbẹ́ nífẹ̀ẹ́. Ẹ dẹ̀ mọ kọ̀rẹ́ ẹ̀tì ẹ̀nu ilé.
2: Ó
0: pẹ́ lọ́wọ́ yín ṣé wàá padà fẹ́ abẹ́ kan ṣé à ń hó di ẹ̀ sọ́wọ́ náà ni.
2: Wáì tẹ́ ẹ fẹ́.
0: O ti pẹ́ jù lọ́wọ́ yín ni. Ọdún mélòó lọ́wọ́ yín?
2: Out of 5 years.
0: Kí ló dé?
2: Lọ́sí náà, ó ti bí ọmọ mẹ́ta gẹ́gẹ́ láti èrè.
0: Ó ti bí ọmọ mẹ́ta báyìí.
2: Náà sì ní ìwé wà ó
0: kéré. Ṣé kò wà dùn yín kò dùn yín pé ẹ fẹ́?
2: Wọ́n sì máa ń rí àbọ̀ ọkọ̀ àti máa ń
0: yọ. Ẹ mọ́ lọ bẹ̀ mọ́ o. Sọlé tó túmọ̀ sí ni pé ẹni tó pè wọlé lẹ́ẹ̀kan yẹn ká kúrò ń bẹ̀ yẹn. A lè sọ pé kẹ wá sọ fún wọn nsìn bí kan tún kẹrù. Ẹ̀gbọ́n táwọn ọkùnrin bá yín sọ. Ẹ̀gbọ́n tó yẹ bíbí náà advice tèmi náà wàá fún yín nìyẹn. Ó ti di once beating twice shy. Bá tún lè ń sìn báyìí ẹ̀ ń tẹ̀tù lọ mú nìsín báyìí.
3: Àdúkẹ́ dúró sí lèdè. Àdúkẹ́ dúró sí lèdè mi.
0: Hello.
4: Ẹ̀ka lẹ́sà.
0: Hello. Ok. Kóbìnrin ma. Kó yọ ọ̀bùn kóbí ma yà lè. Kò ní ọ̀bùn mẹ́ta yẹn lè gbà. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká wá kó ń bẹ̀yẹ báyìí. sẹ ti gbọ pé okaluku ọtọọtọ ni to e te ba lo bayan to ba n fun yin advice pe mo to se le pe arakunrin wa mu ori ati le eyin le mo wa eyan tan ṣugbọn lawọn kan o lawọn wa kan te pe eyan se le tolerate pe wo lo to n gunyan ṣugbọn o lawọn kan te pe eyan le gba. That is why you see most men, you see them at 11, 12 o'clock. You know, man, so every time you take a story, I'm going to do it. Hello?
5: Hello?
0: Hello? Yes, yes,
5: ma'am.
0: Yeah, you're being on your phone. Okay. You follow me. Yeah,
5: you follow me.
0: Àwọn
5: ìlẹ́fẹ́
0: ẹ ṣe owó ló mọ́pọ̀lọpọ̀ fi ẹlòmíì nígbà tó bá wá sówó ń lẹ́mọ̀ yóò máa wò yóò máa jọ̀nà kí lójú rẹ̀ ṣùgbọ́n bàtò owó yẹn torí pé owó yẹn ń wọlé ní ìṣẹ̀ lámọ̀ ńláàgùn ilé funfun bá láàlá wà ó bá ń ta. Ẹjẹ́ ká ṣe báyìí ta ló fẹ́ bá wa sọ̀rọ̀ nìkan ní wa kọmíṣọ́nà àfẹ́sọ lálẹ́ yìí má bínú pé nẹ́tíwọ̀kì yẹn ò dá díẹ̀ lálẹ́ nẹ́tíwọ̀kì yẹn ló ń bọ̀ ni láti ọjọ́ mẹ́jọ lọ owó ètò ti tò bẹ́ẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Mr. Femi láti orílẹ̀-èdè America. Àmọ́ kó mo sọ fún yín pé a fẹ́ bẹ̀rẹ̀ project kan eléyìí tó jẹ́ pé a fẹ́ fi ìfẹ́ hàn fún àwọn ọmọ iléèwé tó jẹ́ pé wọn ní àǹfààní wọn wà less privilege ọ̀pọ̀lọpọ̀ wọn bá ẹ̀mí ìbátẹ́ ẹlòmíì ti jẹkúńbà ìjẹ́bẹ́yà kò wo òbí mi ẹlòmíì rẹ̀ ṣe pé àwọn òbí yẹn wọ́n rí owó ṣàmọ̀ lọ léèwé owó náà ta lè fi ìdí ìgòkọ̀ owó ẹlòmíì ò ní bag. Àwọn àwò pé òkè as a community gẹ́gẹ́ bí olólùfẹ́ àwọn olólùfẹ́ ètò yìí pé ká dá bí group yẹn sílẹ̀ tẹ́ pé a ti lọ sí àwọn motherless home rí ó wà ní side náà ti Joyce B Road ló wà mo ilé ìbáyà fẹ́ lọ sáwọn ilé ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ láti primary school yẹn àwọn tí wọ́n bá ní èdè bag tí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ń bá wa tó ti ń dá sí dúpẹ́ lọ́wọ́ Mr. Femi láti orílẹ̀-èdè America thank you very much. Ní akímá ti àwọn tí ó ti bá wa dá sí ń sìn wọn ti jù mẹ́rin lọ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀pọ̀ wọn gbéra ok báwo ṣe máa lọ gbogbo tí àjọ yẹn ṣe máa rìn a máa make sure pé a take pictures video mo fẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó tiẹ̀ torí a bi 50 bags a bi bàtà náà bi 50 bẹ́ẹ̀ ṣe bàtà ẹyọkan lẹ́yìn lè ra báàgì ẹyọkan parẹ́ náà ni ó ti kúrò níbẹ̀ ni báàgì méjì lẹ́lẹ́ ra báàgì mẹ́rin márùn-ún. It's art of humanity náà ni ọmọ tó ń fi àpò

ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi ẹni ìbéèrè ìbéèrè ni wọ́n ní mr martini mi ò lè láǹfààní láti pè ibi tí mo wà yìí ok máa kà nǹkan tó béèrè lọ́wọ́ máa kà fún ẹ lọ. Ó yẹ ó jọ bí ẹni pọ́bìnrin lẹ́ni wọ́n ní mr martini kí ni nǹkan tí obìnrin lè ṣe.

0: ko toju yin o fi ni ma wo
1: Olorun ni joba je le ri ko si pe o bi le se eni to ba ti wa nu eje re ko sogun re
0: bam e se I want to be in sync to be in verse. Everybody want to know a jet, a takiti, a serimbuski, a danafu. Hello, I'm going to. Hello, I'm going to.
2: I'm going to. I'm going to. I'm going to. I'm
0: going to. I Ere.
2: E ma mi to bo.
0: Mo mu won sikun. O mu won won pe ah. Ere di ye mi. Mi ni so. Do ba n gbe fun yin. O bi n korin losan, o bi n korin loru. Ke ni wo ta se sure. Hello.
1: Hello sir.
0: Hello. Kino le se fun yin sir te fi joko te fi ni mo wo ka kiri sir.
1: O le wa ti so.
0: Mhm.
1: Nko te ju ki to ye in ma ti e bi ma joko.
0: Mo
1: ma wa pelu mi gugu nko to mo fe gugu gba. Ma tun ba wo le bayi. O tu o ma fun mi. Ko tu ala mo.
0: Kò sí wàhálà mọ́ tó bá ti wọlé ó fún yín lójó kò yóò fún yín ọ ní ò sí wàhálà mọ́ báyìí pé most of àwọn ọkùnrin aláìkì ti bí ọjà kí lẹ́jà percentage àwọn ọkùnrin àì fi para lórí nínú àwọn tó ti pè wọlé ń sẹ wọn ní tó bá ti wọlé yóò fún mi ti bí tó bá ti ti yóò fún mi ti bí so tó bá ti ń fún yín ti bí yẹn kò tó ṣùọ ṣe ṣùọ. Hello.
3: Hello, ẹkún ètò ọjọ́ mẹ́ta.
0: Yes.
3: Kò sí nǹkan tóbìnrin lè ṣe fọ́kùnrin tó máa tẹnu. Yàtọ̀ sí pé kóbìnrin yẹn kó fi ọkọ ara ẹ̀ balẹ̀ kó mọ ohun tó ń ṣe pẹ̀lú ẹ̀ kó dúró táwọn ọmọ. Kò sí nǹkan tóbìnrin lè ṣe tó máa tẹ ọkùnrin lọ́rùn.
0: Ẹ ṣọ́.
3: Àtọkùnrin tó bá ní pẹ̀lú ọ̀rùn nínú obìnrin fúnra rẹ̀.
0: Ẹ ṣe. Àwọn ní kò sí nǹkan tọkùnrin rẹ̀ ṣe o. Pé kò bá ṣe kinní kan sí ìgbà tó fẹ́ ṣe. Ìgbà mú kọ́ òbí méjì sí. Mo ṣe engage ẹ̀ mọ́ ó ń tẹ́ mi lọ́rùn. Mo gbọ́ bí oríṣiríṣi lálẹ́ yìí. Hello.
4: Hello.
0: Hello, sir.
4: Hello, sir.
0: Ẹ sà, ẹ yìí ẹkú mi rédíò yìí, sà. Ẹkú mi rédíò yìí. Hello. Kí náà lè ṣe fún yín? Pastor.
4: Ọ̀gbẹ́ni Olami
0: Látọ̀mí. Kí náà lè ṣe fún yín? Kí ló bìí lè ṣe fún yín? Tẹ́lẹ̀ pé ẹ ti ẹ̀ ní ojú kan báyìí, àdáyé ó kàn mọ ojú kan ni.
4: Nǹkan tí èmi lè ṣe fún wọn làwọn ṣe fún mi.
0: Ẹ́.
4: Nǹkan tí èmi lè ṣe fún wọn ni làwọn ṣe fún mi.
0: Nǹkan tí ẹ lè ṣe fún wọn làwọn ṣe fún yín báwa. I don't get that.
4: Ẹ understand.
0: Mi ẹ understand yóò.
4: Èmi ò wò tá a mi double date.
0: Wow, ẹ double date ẹ ṣe wáyé. Ṣé ti marry?
4: Mo ti marry.
0: Ẹ double date báwo ẹ dé ẹ date mọ́ ẹ ti wà nù kí ni ẹ lẹ.
4: Mo ti marry.
0: Ẹ ti marry.
4: Mo ti marry.
0: Ẹ wojú kankan mọ́.
4: Ẹ
0: látọdún mélòó.
4: Ẹ ti divorce.
0: Ẹ ti divorce.
4: Sure.
0: How many years they fair?
4: 3 years.
0: 3 years.
4: Mm.
0: So within that space of 3 years, nobody.
4: Huh?
0: In that space of 3 years, if you were nobody.
4: Nobody as in me or anybody.
0: Yeah. So what now happened?
4: On their water.
0: On water. Okay.
4: So last time no. Èmi náà tó rọ pé kí n kọ́ máa fún wọn lóyún kí n máa gbọ́ ọmọ
0: mi
4: ò ní láti fẹ́ wọn sílé.
0: Nǹkan tó kọ́ tẹ́ decide nìyẹn pé kẹ́kọ̀ọ́ máa fún wọn ṣe é gbámú gbà yẹn ni.
4: Náà mi ò gbámú.
0: Báyìí ṣáà mọ̀ pé ń wò ta.
4: Àtàgùn Ascot like 6, 7, 8 months. That's a word.
0: You are from which state, sir?
4: Osun State.
0: And sort of be okay while at the east.
4: Sir?
0: And sort of be into what at the eastern part.
4: Okay. Same voice me as.
0: Intonation in Yoruba, you would demand.
4: Would demand nothing soon.
0: Nothing soon. Okay. Okay. At your point, it affects you. Thank you.
4: All right.

0: Hello, what did you make call? You can talk with Abara. I can't want to be on Juliet in La Fontale. Hello?
1: Hello, Mumba.
0: Hello, sir.
1: Hello. Hello, Mumba.
0: Hello, Mumba, you, sir.
1: Okay. Olorun ni rojo banu je sinu aye ni kankan wa.
0: Amen.
1: Ojo ni lo ko mo de ni kan mi je. To ba dun mi ni kan ko ni dun mi ni kan. Lo sa.
0: Gbo yin.
1: Ko fe o igbogbo nte fe le teje sori e ni kan.
0: E seun. E seun.
1: To ba fe teyan lorun o ni tera re lorun. Láti tẹ ẹnìkan lọ́rùn ó tẹra rẹ o tó a lè tẹra wa lọ́rùn orí pọ́lọ́ngbò tẹ wa lọ́rùn a kàn ń gbà náà
0: tẹ́ṣí
1: gbàgbó kó fún kọfẹ́ kó lè fẹ́ báàrú kà fún kó bà kò lè gbà ẹnìkan ò lè tẹ ẹnìkan lọ́rùn o á jọ mọ gbà fúnra wa ni.
0: Ẹ ṣe sá. Ẹ̀jẹ̀ ká kò ń bẹ̀ lálẹ́ yìí obìnrin jẹ́ ń sẹ́ mẹ́sẹ̀dì sí mínísítà Martini ẹ̀jẹ̀ ká sọ yẹn the next week lágbára ọlọ́run ẹ̀jẹ̀ ká lọ báyìí ká wọnú Romeo and Juliet lọ fún ta lẹ́yìí bùlá máa gbà wọlé lálẹ́ yìí bùlá máa

0: lálẹ́ yìí báwo la ṣe máa ṣe lálẹ́ yìí ẹyin tí ẹ yẹ pé ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí a ní abala tá a pè ní romeo and juliet níbi tí àwọn olólùfẹ́ ti máa ń pàdé ara wọn olólùfẹ́ ọkùnrin olólùfẹ́ obìnrin wọ́n mẹ́sàn-án wọn kọ́ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ wà dẹ́pẹ́ tẹ́ máa ti mẹ́sẹ̀jì wa tó bá ti bèrè àwọn details kan tó bá ti rí pé details yẹn ó rí bákan chances wà kí aláìnà kó má dáhùn at a point bóyá táìmù yẹn ó ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ wọ́n ẹbí lè sọ fún yín pé ẹ̀yin tẹ́ ń pè wá má kàn expect pé wọ́n sọ pé ẹ̀kan expect pé ẹjọ́ send nọ́mbà ẹni tó pè yẹn send ẹ̀ sí wa things ti yàtọ̀ báyìí o ẹ sọ pé táìmù tá a wà báyìí security ó mátà gan so most of the time ń sìn ó ti di àfi ojú ajé ọmọ ojú ajé kò ní sọ ni o
1: Please come back, leave me not alone.
0: Ẹyin tẹ́ ń bèrè pé nọ́mbà ọ̀rẹ́ le message máa pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i ẹyin tẹ́ fẹ́ support nípa school bag yẹn school bags fáwọn children àtàwọn ti bàtà nọ́mbà yẹn náà ni 08035001147 ẹ̀fẹ́ nọ́mbà lè kéré ní kọ́lé fi +234 síwájú 08035001147 tá a ṣe máa ṣe lálẹ́ ìlélẹ́yìí arákùnrin kan pè wọlé dáàdì kan pè wọlé àpé 2 or 3 weeks ago tó lọ fara nísìnyí nígbà yẹn wọ́n ní dókítà làwọn.

number at our Juliet Lele is 081 4249 1006.

number ti Romeo oni 0912370 8675.

ni choir ati babalawo, what a combination. Ni won pe ni co combination. Ba dojo mejo awon Juliet ti won wa lowo mi labere Olorun awon Juliet ti ye pe won ti wa pelu won sese pe pe elomi companionship elomi soulmate ba dojo mejo awon Juliet won eyin ti ba fe pade awon eyin te serious e kin fi serious minded person won pade awon Juliet labere Olorun lojo mejo ati ma list oruko won jade. Àwọn kan wà nínú wọn tí wọ́n ti rí èèyàn ẹrú ẹni tó pè wọlé ní kí n tó lọ yẹn tán ní àwọn gbé ní ọmọ Èkìtì. Wọ́n ti rí èèyàn. Àwọn dáwọn náà tí wọ́n gbé lọ́nà Podó ẹni ìtàn. Àwọn náà ti rí èèyàn. Tí mo ṣe ń kà fún yín báyẹn máa kí ẹ o. Lárinà.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Ẹjọ́ mi ní ìrìn aládàá yìí.
1: Ṣọ́kùnrin ló ń sọ̀rọ̀ ọmọbìnrin. Ọkùnrin ló ń sọ̀rọ̀. Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
0: Iṣẹ́ bẹ́ẹ̀dì ló
1: ń ṣe. Iṣẹ́ bẹ́ẹ̀dì báwo kò yé mi?
0: Iṣẹ́ bẹ́ẹ̀dì.
1: Ok.
0: Béka
1: ni ìyàwó yín kọ́.
0: Bẹ́ẹ̀ni. O di kàláàsì.
1: Láti bí ọdún mélòó?
0: Ọgbọ̀n ìjọba di August 29 yìí, ó máa kó 3 years.
1: Ok.
0: Láti 2023.
1: Kílẹ̀ wá ń wá báyìí?
0: Ẹnu wẹ́ ni sí àlejò máa rìn pọ̀ tá àlejò máa rìn ẹgbẹ́ mo fẹ́ wà orí kílẹ̀ wọn méjì yẹn ti fún mi.
1: Companionship lẹ ní ìdíyẹn. Kí ni èjì yín?
0: Èjì mi, mo ti fẹ́ go to 49.
1: Ẹ fẹ́ wo 49?
0: Mo ti wa 49.
1: Going to 50. Ẹlẹ́sìn wo ni?
0: Christian.
1: Ẹlẹ́sìn Christianity ni?
0: Christian ni.
1: Ṣé Christian náà lè wá ń wá ni?
0: Kìrìsìtẹ́nì ẹ̀mọ̀ wá ẹ̀mọ̀ ẹni tó bá wà ní kìrìsìtì àìlèjọ máa gbára ní ìjọ.
1: Kí lẹ pé iṣẹ́ ò lẹ́sọ̀ pókè ẹlẹ́yìnṣẹ́ ẹbẹ̀ níbẹ̀ kà ní ẹni tó bá wà ní kìrìsìtì ó ti di ẹ̀dá ti tún àbí? Mo ní ẹni pé ẹni tó bá wà ní kìrìsìtì ó ti di ẹ̀dá ti tún. Ohun àtijọ́ ó ti kọjá lọ.
0: Ó
1: yẹ parí ẹ̀.
0: Ohun àtijọ́ ti ṣe kí ni ó ti lọ ni. Gbogbo ẹni tí.
1: Ṣọ́ọ̀ṣì olè lọ. Ṣọ́ọ̀ṣì olè lọ. Ó yẹ kẹ́ mọ nǹkan tí mo kóòtì fún yín yẹn o. Ó yẹ kẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ni yín o.
0: Ṣèṣì mínísà.
1: Ó yẹ kẹ́ mọ Bible verse tí mo kóòtì fún yín yẹn tẹ́ kó yẹ kẹ́ mọ. Ẹni pé ẹni tó bá wà nínú Kristi ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ó ti ṣe kí ni.
0: Ó ti di àtúnbí.
1: Tó wà ní Kristi ó ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti ṣe kíni ó ti kọjá lọ. Kíyèsí ìgbẹ́ ti di kíni ó ti di tuntun. Ẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: Àmọ́ máa ń lọ ṣọ́ọ̀ṣì
1: wọ́n wá. Ẹ̀ẹ́bọ̀ ẹ̀ kì í ṣe Sunday school.
0: Mo máa ń ṣe Sunday school.
1: Ok. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ rẹ?
0: Ìbàdàn mo wà.
1: Ìbàdàn. Side bo.
0: Ológun ẹrú.
1: Ok. A ti mú nọ́mbà yín sílẹ̀. Ẹ describe ara yín. Ẹ fẹ́ sọ wọn kọ́.
0: Mi at least mo ti fara dà láti ìgbà tó ti kú yẹn. I don't meet any person so we have to do something kan because mo kan but Ọlọ́run tó ní àkókò tó. Mo sì kì náà. Àti sòsòrí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀ mi ni la máa ń sùn sórí carpet.
1: Ìyá.
0: Ibi tí mo nífẹ̀ẹ́ di Ọlọ́run tó yìí sá.
1: Ìyá. Ọlọ́run pẹ́ tù sí lọ́kàn.
0: Ìmọ̀ wá wò ó pé tọ́mọ bá ti finish the school ṣe lọ pa akọ ènìyàn kan. Ẹ̀gbọ́n ìjọ sọ fún wa pé èèyàn nìkan lè gbà wà. Láti má lè máa fọ̀ lọ. Ọkàn ní ìwà kẹ́kẹ́ mo fẹ́ sọ tí ọmọ màmá bá sọ.
1: Ok, wọ́n ti múná ṣáájú múná details wọn. Wọ́n ti mú nọ́mbà yín. Ẹ ṣàpèjúwe bẹ́ẹ̀ ṣe rí fún wa. Hello? Àti mú tafẹ́ mú.
2: Ìrònú ìkòkò ni ó pajá.